0: The music of Adeolu Akinsanya Baba Ito. Omo won legba mo lisha bi. It tell us about the story of Akada. It don't tell us about Inoweku. I know where could it be? 0912370 8675. Very quickly, one do and very fast now. One cover the rest election within 5 minutes. Hello, the caller.
1: Hello.
0: Hello, sir.
1: Hello.
0: Karao Lisa.
1: Hello.
0: Emma Wule. Oruko yin sai bo le tin pe yi e ba se papa pasiko ti lo
1: se lati amuleko ona
0: okay
1: ndo la wa ni
0: yeah ani Adeolu Akinsanya ti Kayode Fashola sa
1: Adeolu Akinsanya
0: Adeolu Akinsanya baba ito all right e se gan ni thank you all right we see here hello the caller
2: hello sir
0: hello sir
2: eh karo Akande aye ni loruko mi Modibo fun Adeolu Akinsanya.
0: Adeolu Akinsanya baba ito 16 votes. All right, let's see who is here. Hello, the caller.
2: Alive.
0: Enjoy your life.
2: Alive.
0: Engineer Shoneye baba show, engineer show. E ma wule, Olu omo ti gbugba kako. E ma wule. E ma wule.
2: Ah, bless you.
0: E ma wule.
2: Every day.
0: Oh God you.
2: O ti president wa Alaja Golu Aje.
0: Bẹ́ẹ̀ni.
2: O si ki baba mọna tan. O ki ara emi náà. O tun wa ki iwọ gangan fúnra
0: ẹ. Ẹṣin aṣiwaju mo ki.
2: Ọlọ́run wa pẹ̀lú ẹ o.
0: Aṣiwaju gbogbo akakọ ẹ mọ wulẹ̀.
2: Gbogbo àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé tó fi ń pọ̀ wáyé ó yẹ ká máa mú lò.
0: Ẹṣin gan ni sọ.
2: Adeolu Akinsanya lọ.
0: Adeolu Akinsanya baba ito. Ẹṣin gan ni olú ọmọ ti gbogbo akakọ. Ẹṣin gan ni sọ. Thank you. All right. Hello, the caller.
3: Ààrẹ mi.
0: Kára o le o.
3: Mo kú jẹ́ látànà.
0: Ẹṣin gan ni sọ.
3: Akuwaju.
0: Ami.
3: Ẹni fèkì làgbẹ́ Ọlọ́run lọ́wọ́ tẹ̀.
0: Ami. Ami. Ami.
3: Gbọ́lágadé. Ọlọ́gbẹ̀dẹ yín náà ló ń pè láti lọ́gbẹ̀gbẹ̀ sálẹ̀ àpáǹbàdàn. Mo dìbò mi fún Kayode Fashola ní ìdajì yìí o.
0: Kayode Fashola 13 votes. Ẹ pè mí ní ọ̀sẹ̀ kí n gbé ẹ̀bùn yín fún yín ṣe gbọ́.
3: Ẹni dáàmú gbà kankan.
0: Àmì.
3: Àti ìrẹ́mọ̀ sí ọlọ́mọ tẹ̀síwájú ni o.
0: Ẹ bá ń kí ogun ẹbí Àfọlábí.
3: Ok.
0: Kẹ̀sì bá ń gbàdúrà fún wọn.
3: Ẹbí Àfọlábí látòkèdè lẹ́gbọ̀n. Tí wọ́n ti jùlọ kò lè jù ọ̀nà máa ń lágbára Ọlọ́run.
0: Àmì. Àmì.
3: Ibikíbi tí wọ́n bá wà wọ́n máa bá àwọn Ọlọ́run pàdé.
0: Àmì. Àmì.
3: Tẹ̀bítẹ̀bí tọmọtọmọ tarátara wọn. Àmì. Wọ́n ní mọ́dàmù.
0: Àmì.
3: Ẹ ti yà ó jẹ tí ó jẹ wọn Ọlọ́run ní bí yà jẹ.
0: Àmì. Àmì.
3: Ẹ̀yin náà tí ẹ̀ ń bá ní gbìyànjú ní agbára Ọlọ́run ẹ̀ ní sáìsí ẹ̀ ní sáìsàn.
0: Àmì. Àmì. Àmì.
3: Ẹ̀ sì ń sa láìrè lágbára Ọlọ́run.
0: Àmì Jésù.
3: Ẹ̀ ní mọ̀ nira nínú àwọn ẹbí yín pátápátá porogodo.
0: Àmì. Àmì. Àmì.
3: Ẹ ṣe àdúpẹ́ ọ̀rọ̀ ẹ máa tẹ̀síwájú.
0: Àmì. Ẹ ṣe gan ni ẹ pè mí kí n lè fún yín ní ẹ̀dùn ni. Thank you, sir. All right. 0912370 8675 studio line. Ẹni bá ti di tẹ́lẹ̀ láǹfààní láti dìbò mọ́. Ẹni bá ti dìbò tẹ́lẹ̀ láǹfààní. Ẹ máa bẹ́tò yìí lọ díẹ̀ díẹ̀ kẹ́sì máa ṣàdúà fún iyùn ẹni tí ẹ bá nífẹ̀ẹ́ sí inú àwọn méjèèjì tá a gbé wá lálẹ́ yìí. Hello.
4: Uncle Tayo.
0: Yes, sir.
4: Ẹ kú iṣẹ́ náà.
0: Yes, sir.
4: Ọba Ọmọ́tayọ̀ láti ju èrò
0: wọn. Okay. Ọjà ọjà ọjà ọjà mọ̀ ṣe wọn. Ọjà ẹ túbọ̀ pè padà. All right. Hello, the caller.
5: My life.
0: Enjoy your life.
5: Enjoy your life.
0: All the time.
5: Orúkọ mi ni Adéjàre láti Jankata Àpáta Ìbàdàn.
0: Okay.
5: Mo dìbò fún Kayode Fashola.
0: Kayode Fashola lè ń dì fún ẹ.

ọ̀sẹ̀ńdá tún lè fi kristi wé ó nìkan ni alágbára ó nìkan náà ló tó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nìkan la tó kí nìkan la tó kí ọkì yẹn kò jùmọ́ ọ̀sáfiwé rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀sáfijọ́ ẹ̀bá lórí ọ̀fẹ́ àti ẹjẹ́ ojúdà òpó tá a máa fi ríra wá wò bí ẹ̀bá lórí ọ̀fẹ́ láàárọ̀ ẹ̀ má bínú.

0: ofe ta ni ni je jonye a lo da da judiciously bi asa oni gese a kwolo wa bi mi le re pe a lo re se e ti pari eko keje mo la ti pari ati pari koda ati bo si eko jo yen gan ati fe pari e ah won ni ha e dakun o eke ko jo yen ni mo pe ni iribo mi mama ba sese opo won lawon lanfani ati gbo wa njejo pataki awon ti ma gbo wa lagbogbo oju to kan ni agbaye tan ti ma lodo fa ti ma gbo wa aba de ni ka to pada yin anytime e ko ta si nko yo na re jin ara e je se bayi e ja tun mu eko eko jo e ja to to mu be ba lori ofe ati ma gbo wa loju to itako agbaye mo kin laaro ye ko ojuma o oju opo Facebook nropo ti sise laaro yi nropo ti sise e je tu wa pa bi wo nropo ti sise laaro yi nropo ti sise nrobe e je tu wo ora network na bi se ma se lori phone wa na ma se le ka ka giri nropo ti sise ko ti sise Goti sise. E ga te waju ni akoko. Be ba lori ofe ati to gbo wa lekan si. Ori ofe le ni atanfani. Oro Olorun ko ni pe iribo mi se koko. Si igboran wa leyin ibalaja pelu Olorun. Oro Olorun ko wa be. Pe iribo mi se koko. Si igboran wa leyin ibalaja pelu Olorun iribo mi je riri bomi lekan abawo pe kini ntan pe ni iribo mi gan iribo mi je riri bomi lekan ki si e meta baba ti wa iribo mi yen gbolo nti o tele ni pe ni oruko ti baba ati ni ti omo ati ti emi mimo bi Jesu se pa lase niyan o be ba ti ri n to ba yato si adabowo ni e wo we Matthew chapter 28 verse 19 Matthew chapter 3 verse 13 to 17 the gospel according to Saint Mark chapter 16 verse 15 Acts of Apostles chapter 2 verse 38 Acts of Apostles chapter 8 verse 38 and 39 Act of Apostle chapter 19 verse 1 to 5 Rome chapter 6 4 and 5 Iribo mi jo kan lara awon eko ti o se koko ninu awon eko Jesu Kristi Oluwa wa sugbon ti o je okan ninu kini ninu eko ti opo oluko ati oniwa asu ode ni nsi itumo awon kan ni won gbagbo pe ki se dandan nitori asilo re lati owo awon onigbagbo alafeno je apo awon kan won gbagbo be pe ribo mi o se dandan ko wa important nigbati awon miran gbagbo pe lai si ribo mi eniyan ko le ni igbala ko ye yin laarin awon mejeji ni awon miran wa ti won gbagbo pe wipe ni tooto ni o se pataki sugbon agbodo se ni oruko Jesu nikan awon o gbagbo pa agbodo so pe oruko Olorun baba oruko Olorun omo oruko Olorun emo ni oruko baba ni oruko omo ni oruko emi mo egboda ada eyin olugbo mi eyan omo Olorun o gbogbo awon wonyi ni won ko si loju ona nitori Jesu Kristi pase pe ki a ma se iribo mi ni oruko baba egbo oruko baba ati ti omo ati ti emi mimo the gospel according to Saint Matthew chapter 28 verse 19 nitori na si se lodi eyi ja igboran si Jesu Christi be yen ba ti wa se lodi si ti Christi gangan pa lase fun ara re igboran ni eyan o si le pere lomo Olorun ko wa ya lai igboran omo ka ma so pe yen wa ni ohun ni ko ati riju tabulu da sile ijo Iribo mi je oro ti a mu lati nu oro Greek baptiso. To tumo si tite nkan bo inu ohun inu ohun tin san. Tite nkan bo inu ohun tin san. Eyi fi ona iribo bi ti o tan nipa tite bo omi. Tite bo omi iribo mi yi si apere ifaramo wa pelu isiku Kristi ninu iku re ati ajinde pelu re ni otun iwa nigba ajinde re Rome chapter 6 verse 3 and 5 ewo Kolose ori keji ese kejila egbo iri eyi si eyi fi ona ribo mi ti o ton nipa tite bo omi iribo mi yi ti apere ifaramo pelu isiku Kristi ninu iku re ati ajinde pelu re ni otun iwa nigba ajinde re ninu iribo mi onigbagbo n fi igbagbo re han pe Kristi ku fun ese re ehn o si jinde fun idalare ohun a n fi igbagbo wa han baba ti lori ofe ati jowa ara wa fun iribo mi pe Kristi ku fun ese wa o si jinde fun idalare wa pe bi awa na ba ku a to jidide nigba jinde ati pe o tun ti di oku si igbe aye atijo o si jinde lati ma rin ninu igbe aye otun pelu Kristi baba ti se ribo mi ta so ni pe ati di oku si awon iwa aye atijo ijidide wa yen o ti bo si igbe aye otun pelu Kristi e wa gbo o eyan omo Olorun to ra ni pe ma lo e kan soso ni iribo mi yi ki si e meta ki si pa ti yen bo mi le kini gbun ayo a ti bo mi le keji jogun a fa yo un a ti ari Jesu bonu odo Jordan le kan soso Matthew chapter 3 verse 16 eyin ni ekeji ari iwe fara Ethiopia bomi le kan soso Act of Apostles chapter 8 verse 38 kan soso ni nigbati a ba jo wa ara wa fun iribo mi eyi je ijewo ibasepo wa tuntun ninu Kristi ni gbangba nitori na o je ayeye ase ni gbangba ti o jeri fun gbogbo eniyan pe ati gbe Kristi wo Galatia chapter 3 verse 27 ejin dan do bi timode tora wa ta lo ati koja bi njejo o sugba wa ta la fade ati gbo ni jejo lo tun je tutun bere eko kejo ni ta pe akori re ni iribo mi eko nu bibeli e wa le sumo awon eko ari tiriju fun alaye kikun alaye kikun a mo te wa to ba di jobejo e ba si fe pe alore oju opo te pe mi si ni 080 32 95 41 91 o na ni WhatsApp number mi e ja lo ijo kini oko ja ikijo tele iketa na wa mo ke fi kerin ago mefa la lori pada bo a la lejo kan lori eto ilaro beyan ba gbo iko ati riju ni won missionary ni won baba is over 83 80 years e jin buba over 80 years e ja ma lo mo pada bo e se o mo ki wa akojumo
1: Lagilu FM 96.7
2: Soro ba ti jade asentele ni
3: Soro ba mi fa keye soro ka gbo Soro
4: Alagbada ogo ba mi ajulo lori ninu awon lori olola ninu awon olola arabari biti ti o le wo lai lai Oba mi ologodi de ba mi to to to Oba mi to ba mi to feyinti Oba to po ni ore to po ni agbara baye je fe kore Olorun ni ogba be gbogbo ile pariwo go Go! Ora mi ni se yi ni pastor Fakeye mo ni baba labiya mo ni mo nje loni ojo esi mi wa lisi mi lori awon ijile re jake jado eyin omo Olorun woli re joko leni ojo meta ni kan ka so si mi lokan bo wo wi pe nigba ti iroyin ka wi pe Jesu jinde bawo lawon eniyan je gba iroyin yesi kí làwọn ará ìlú sọ nígbà tí wọ́n gbọ́ pé Jésù jíǹde? Báwo làwọn ará ṣọ́ọ̀ṣì ṣe ṣe nígbà tí wọ́n gbọ́ pé Jésù jíǹde? Pàápàá àwọn tí wọ́n ta Jésù, kí ni wọ́n ṣe? Kí ló ń rọ́lọ́kan Pilato àti Hẹ́rọ́dù nígbà tí wọ́n gbọ́ pé ẹni tí wọ́n kàn mọ́ kí ó ti padà jíǹde? Kí ni ìmọ̀lára Júdásì nígbà tó gbọ́ wípé ọ̀gá òun tó ń tà ti padà jíǹde? Báwo ló ṣe ń ṣe àwọn tó na Jésù tí wọ́n tún tẹ́ sí lára nígbà tí wọ́n gbọ́ pé ó padà jíǹde? Àwọn tínú wọn dùn ó dùn, àwọn tó ń dùn wọn dùn wọn. Bàbá ìgbẹ́ga tó ń retí tó bá dé bó ṣe máa ṣe lọ́kàn àwọn ènìyàn nìyẹn. Bí Jésù bá gbéṣe ìyanu dé bó ṣe máa rí nìyẹn. Bó ṣe máa rọ́ lọ́kàn àwọn tó rò ẹ́pì bí ìgbẹ́dìde rẹ̀ bá ti dé nìyẹn. Ìgbẹ́dìde rẹ̀ tẹ́ rò pé ó ti ń pẹ́ nínú ọdún bó ṣe máa yà àwọn ènìyàn lẹ́nu nìyẹn. Bí àwọn kan ṣe dé túbú tó bá Jésù níbẹ̀, báyìí náà ni àwọn ẹlẹ́nì ní àwọn ọ̀tá òní bá níbi tí wọ́n fi ọ sí. Kí Jésù ò bá jíǹde, ìtẹ̀yẹ ìbámádùn má mì ìtàn rẹ máa nígbẹ̀yìn tó dára. Ìṣẹ̀lẹ̀ ayọ̀ amárayá gẹ́gẹ́ ó yẹ wọlé rẹ̀. Ìṣẹ̀lẹ̀ ayọ̀ amúnigbàgbé ẹ̀yà àtijọ́ ó yẹ wọ gbàlẹ́ ni o. Ìyọ̀ ṣùtù sí Jésù padà dé ogo, ẹ̀gàn rẹ̀ máa dògo. Ọjọ́ Jésù jíǹde láti gbé alẹ́ fún aládé lórúkọ yẹ wàá dádé ọba. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí ẹrẹ́ bí àwàdà, ó yá ẹ̀gàn máa dògo mọ́ yín lọ́wọ́ nulẹ̀ o. Jáde ó sì máa kọrin ayọ̀. Gbogbo èyí tẹ́ ẹ ṣiṣẹ́ fún Ọlọ́run ní àgbáyé ẹ̀ sì máa fò fáyọ. Ìka ènìyàn kò ní kó jẹ fẹ́ bọra torí àkọ́bí rẹ o. Ògo ọmọ rẹ máa yọ ìràwọ̀ máa tàn. Ilé alayè wà rí bá ti jẹ́ tọmọtọmọ o. Ọ̀pọ̀ àfòṣìgbáyé kò ní bàyìn. Ìwọ àtọmọ rẹ ò ní jìyà dalẹ̀. Màmá bàbá ò ní rí jẹ ayé o. Àtọ́ bàbá má pẹ́ nìkan ní bàbá lọ́ní kì í sọ fún ẹ pé kò ní jẹ́ kó ṣọ̀fọ̀ ọmọ o. Luke 23:23 wọn ò ní fìkanra pa ọlọ́mọ o. Aláàánú máa bá ọṣà wárí ohun tó sọnu. O ò ní ṣọkan wọ̀. Ẹni afẹ́ làmọ́ ọmọ rẹ ò ní kó sọ́wọ́ o. Ìyà kò ní gba ìgbà rere lọ́wọ́ ọ̀rẹ́ tọmọtọmọ o. Bí rẹ bá dé ogun ò ní yọjú sílé yín o. Àràbà ìdílé yín ò ní wọ́wé tọmọtọmọ. Orí àpẹ́sí yín kò ní padà dorí àmúsí o. Àpọ́jú lọ́lúwa kì í jogún òfo ò ní jogún òfo tọmọtọmọ o. Ojú ka ẹ̀pà, ojú ka èrè rẹ kò ní fayẹ́lẹ̀ lójijì. Ọmọ rẹ máa lọ́wọ́ àfọwọ́ kẹ ọ̀dọ̀jọ́ alẹ̀. Wà á jẹ́ wọn mọ̀. Wà á rí ire ọmọ rẹ ní ilé alààyè. Lórúkọ Jésù, wà á jẹ́ èèyàn tọmọtọmọ. Wọ́n gbọ́ ìròyìn ayọ̀ lórí ọmọ rẹ o. Ojú rẹ máa ríre tọmọtọmọ. O ní ṣẹlẹ́yà. Àkọ́bí ò ní di àrípò sí o. O ní rù kẹ́gùn. Ògùn àti jẹ́jẹ̀ kò ní bọ́ sọ́wọ́ ọ̀tá yín o. Ojú ayọ̀ rẹ máa dé. Ẹ ò ní pìtẹ́ sàn. Pẹpẹ má dúró jẹun ọmọ, ó yẹ iná jó. Ọjọ́ gbòǹgbò igi bá bàjẹ́ nílẹ̀ ní igi bàjẹ́ ayé ọmọ wa kò ní bàjẹ́ lójú wa o. Abiyamọ dìde. Ẹ ní túlẹ̀ kan ìṣòro lórí ọmọ. Ọmọ rẹ ò ní dẹrù ògónù. Ọmọ rẹ ò ní lu ayé aláyè. Ọmọ rẹ ò ní di èrò ẹ̀yìn odì. Ọmọ rẹ ò ní di àgùntàn jẹ́mọ̀jẹ́mọ̀. Ilé yín máa tọrọ mínímíní bí omi àfọ̀wúrọ̀ pọ̀n. O ní rọ́gùn mọ́tò eléwé lórí ọmọ o. O ní rọ́gùn aṣọ ọ̀pá mẹ́fà ìbànújẹ́ lórí ọmọ rẹ o. Ọba mi aṣòro bí jà lọ. Kò ní jẹ́ kó orokọ lásán lórí ọmọ o. Wà á kẹ́rẹ́ oko délé tọmọtọmọ o. Wọ́n nú májẹ̀mú ìyanu tọmọtọmọ. Ògùn ọmọ rẹ máa tàn bí òrùn kárí ayé. Ọ̀run yọnu sọmọ rẹ. Èmi ò ní gbẹ́bí sí ọ lórí ọmọ rẹ o. Ohun ọmọ wọn máa tókè. A jẹ wọn ọmọ pẹ́pẹ́pẹ́. Àrìnà kò ire o. Àkòyà ibi o. O ní talẹ́talẹ̀ wọ àìsàn o. Ọmọ rẹ wọ ẹ̀yà ìranù lónìí o. Orúkọ ọmọ rẹ ó yá kó sọ̀rọ̀ níbi gíga. Ọmọ wa ò ní dìrọ̀ mọ́ igi ìgbàgbé o. Owó ìbànújẹ́ lórí ọmọ wọn ní ìdájọ́ fún ọ o. Agbẹ̀mí ayé kò ní gbé ẹrù ògo ọmọ rẹ lọ o. Wọ́n fàṣẹ ti jáde lára ọmọ rẹ o. Eléni ni ọmọ rẹ máa yín ẹ̀kọ́ níbi tó ti lè. Nǹkan rẹ ò ní bàjẹ́ lójú rẹ tọmọtọmọ o. Lónìí olúwa gbé ìmọ́lẹ̀ tí ń borí ìhàlẹ̀ ọ̀tá wọnú ilé yín o. Òjò mọ́dà yóò rọ̀ láti ọ̀run sórí ìdílé yín tọmọtọmọ o. Ikú ń jọ gẹ̀dẹ̀. Ohun tó wọ ọmọ rẹ jẹ kò ní ṣe kú pa o. Wà á rí ire ọmọ rẹ ní ilé alààyè. Adíbọ́ kò ní ṣe kú pa ọmọ wa o. Bọ́mì sí omi òtó kò ní ṣẹlẹ̀ láàrin ìwọ àtọmọ rẹ o. Ayé rí ẹ̀mí darandaran lára Dávidi Ọlọ́run sì rí ẹ̀mí olókìkí ọba lára rẹ. Ọmọ rẹ máa di ọba àgbáyé. Ọkọ̀ ìbànújẹ́ kò ní gúnlẹ̀ sẹ́bùté wa o. Wọ́n ní fi fáìlì ògo ọmọ rẹ tọrọ fáyé o. Wàhálà ọmọ àti ti fámìlì kò ní dá ogún lé o. Wà á dúró ṣẹ̀yẹ ọmọ rẹ. Ọwọ́ àtúnidá ayé kò ní tẹ ọmọ rẹ o. Màmá tí mo ti ń gbàdúrà lórí ọmọ tètè máa ṣàmì ọmọ ìrọ̀lẹ́ ayé kò ní bá tọmọ rẹ jẹ́ o. Agbẹ́nira kò ní gbé ọmọ rẹ mì. Àgbò ló gba ikú Isaac kú o. Ọmọ rẹ ò ní gba kú oníkú kú o. wa gbitarere lori awon omo re oju lo wa ye omo re lori so ya run tu sile akoko ayo re ma ko tomo tomo o wa gbo ki odo kafara to ja lori omo ayo omo wo ni se asuke o ogbe si lara omo re o ye ko jade lojiji baba mi adana fina ja adana fina ja nko ni je ka yo fina ju omo re o emi re agu tomo tomo wa duro je won omo eyin oloyin lo bi abiye o gbadura gbogbo ni to gba mi ni agbaye oro re oni yiwo o oro re oni ta si ara won omo yen de ma sanjo o ko ma tu so omo yen ma sanjo o adani magba be ko ni gbagbe wa tomo re eru to ndani kan gbe olorun ko bo gbe ila ko je sisi yo pada ja si eri alanu ti ki wa sise yo ran lowo ore tutu olorun ko yonda re fun o jesu oluwa eri meji la ma gbo ka to ma lo church ni dale mo
5: every six ti awa se program bi bai so won wa ni awon kan pe boya omo won wa ni ewon
6: awon tomo won wa ni
7: tomo won wa lewon
5: mo sa jaje fun omo egbon mi o wa ni prison ni ibara ni abekusa lati bi odun marun
6: 5 years
5: then even gbon de bi pe mama e gan tako bi pe ohun oni fe ko bo ninu e but pelu ori ofe olorun ati anu olorun o release omo yen olorun
6: do o release e
7: o ti file
6: alelo
7: awon nikan to sami loruko yes amara ni se won aye
6: amen
4: ba bi gbe eri keji si
8: mo dupa la baba labi amo isoji ta se ni ota ni ose to koja lo mi mo se wa dele ti mo se gbo gbaga un ta lo wa pe mi ni dai lori set mi mo se wori set mi ni yen o je omo egbon mi to wa ni doyinbo bo se so 200,000 si mi hallelujah
7: lai soji
8: oluwa seun adura baba labi amo o ngba o
7: se e wa gbowo un
8: mo gba
4: mama to ba wa go dada o ti tu akoko lati pade pelu jesu ni aro ni dale mo ibe ni gbogbo abiyamo yo wa pelu awon omo won ise aro e la pe ni aro ti service ati miracle service ki lo da bi lo koja gan loju re je lo te pepe re ni waju jesu laaro yi ikan meta lo de ma sele laaro e ni service number 1 mari pe mo aneti gbogbo eniyan ni ofe number 2 gbogbo mo ni ogbe ndomi ayo ko ka fi se didi adua number 3 to ba tin denu church awon sa yo fun eni omi kan lati ori pepe lofe asa ise agbara ni ti aro yi o bole ni dale mo to wa ni segun ota logun state so fun olokada ko gbe lo si church awon mo fakeye cac ago mefa ni gbogbo eniyan ti debe wa jeun omo o ore toni ni mo pe ni ore majemu isimi majemu ifokanbale gbogbo eniyan lo ma da lori omo lori daddy mommy mo ti ko kere to mo ti ko pato mo fe ke fi ranse e ma gbagbe tete o wa ni fokanbale lori gbogbo to yi opo yi o isoji september 16 ti detan isoji ojo meta pere ti a pe akori re ni wipe emi o ni mo boji omo itoni ti emi mimo fun wa lori soji yen mo ti sise le lori mantu fun eniyan 20,000 ati ororo abiyamo fun eniyan 20,000 gbogbo re na de ni ki pin ni ofe nibe ilu eko ni sa ni gbogbo abiyamo ma pejo si ni amo plain glad ni ilu agege gbogbo eni to ba mo ma ba mi so fun o pe ilu agege la lo ni september 16 olorun baba labiyamo o
6: aye lo wa
9: hello hello prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77 wọ́n fọ̀ fàkẹ́yẹ emmanuel ló máa gbé jáde first bank.
4: abiyamo a ò ní mọ bọ jẹ mọ.
1: lágelu fm jagaba gbogbo rédíò.

0: wà nínú ẹsẹ̀ bíbélì láàárọ̀ yìí, ìwé Samuel kejì orí kẹsàn ẹsẹ̀ kíní àti ẹsẹ̀ karùn àti ẹsẹ̀ kẹfà. Ohun tí màá lò fún wa ní àárọ̀ yìí fún àdúrà wa nìyẹn, ẹ̀ránṣẹ́ Mefibosheti. Now bíbélì yẹn sọ pé Dávidì sì béèrè pé ọ̀kan nínú àwọn ẹni tí ń ṣe ìdílé Sọ́ọ̀lù kù síbẹ̀ bí, kí èmi kí ó lè ṣoore fún nítorí Jonathan. Ẹsẹ̀ karùn-ún, Dávidì ọba ránṣẹ́ ó sì mú un láti ilé Makiri ọmọ Ameli láti Lódébárì wá. Ẹsẹ̀ kẹfà, Mefibosheti ọmọ Jonathan ọmọ Sọ́ọ̀lù sì tọ Dávidì wá, ó sì wólẹ̀ níwájú rẹ̀, ó sì bu ọlá fún. Dávidì sì wí pé Mefibosheti, òun sì dáhùn pé wo ìránṣẹ́ rẹ. Mo fẹ́ kí ẹ̀yin kan kẹ́ ẹ mọ̀ dájú, ẹ̀sà nígbà míì a lè mú ènìyàn láti orí àkìtàn pé kó wá jọba ní ààfin. Ẹ̀sà bàbá mi tó bẹ́ẹ̀, ó dẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ó lè sọ olórí burúkú dolórí rẹ̀. Ẹni ńlá Ísírẹ́lì jù bẹ́ẹ̀ lọ, ẹni tó mú Ẹ́stérì di ayaba, wọn ò lè pin kó kan Ẹ́stérì. Ojú rere àti àánú ló gbé débẹ̀ nígbà tí wọ́n ń fi òróró kun Ẹ́stérì ní ọjọ́ tí yóò dúró níwájú ọba Ahasuerusu. Bíbélì sọ pé ó sì rí ojú rere níwájú ọba àti gbogbo ènìyàn tó ń wò ó. Ẹ kíyèsí láàárọ̀ yìí, Olúwa rán mi sí ẹ̀yin kan tí ẹ̀ ń bẹ ní ẹ̀yìn ṣùgbọ́n tó wù yín láti dúró wájú. Olúwa rán mi sí ẹ̀yin kan tí ayé gba iṣẹ́ rere lọ́wọ́ yín, tí ayé gba ìgbédìde lọ́wọ́ yín, tí ayé jákulẹ̀, tí ẹ̀ ń bẹ nísàlẹ̀ tó sì wù yín láti lọ òkè. Olúwa rán mi sí ẹ̀yin kan tí ẹ ti jẹun tó dáa rí ṣùgbọ́n tí ayé ń fi oúnjẹ ìpọ̀jù bọ̀ yín báyìí. Olúwa rán mi sí ẹ̀yin kan tí ẹ ti wọ ilé tí ìfọ̀kànbalẹ̀ wà ń bẹ̀ rí, agbára òkùnkùn ló lé ọ jáde, ó sì wọ̀ ọ́ láti tún padà jókòó nínú ilé tó kún fún ayọ̀. Olúwa ló rán mi láàárọ̀ yìí, ẹja ti ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ná. Wo bí yìí tí a bá ránṣẹ́ pè ọ́, o lè wọlé síbi tí mò ń sọ yìí. Tí ò bá sí ẹni tó ránṣẹ́ pè ọ́, o lè jókòó níbi tí mò ń sọ yìí. Joseph mọ ilé ọba, ẹ̀sà ó ní ẹ̀bùn tó lè lò nílé ọba, ṣùgbọ́n tí a bá ránṣẹ́ pe Joseph ò lè jókòó láàfin. Ní gbogbo ìgbà tí a gbọ́ tí ò tí ìrántí Joseph, ẹ̀sà áńgẹ́lì ò sọ̀kalẹ̀ láti wá mú Joseph lọ àfin, nítorí wípé níbi tí ènìyàn tó ti wúlò lélẹ̀, níbi tí ìrànlọ́wọ́ ènìyàn tó ti ṣe kókó lélẹ̀, níbi tí a ti nílò ènìyàn lélẹ̀, wo bí o lè máa gbàdúà láti òní dọ̀la. Tó o bá rí ènìyàn, o lè jókòó níbi tí wọ́n ń pè níbi gíga, torí ibi gíga àwọn èèyàn ló wà bẹ̀, ènìyàn ló ń ṣètò ibi gíga. Ẹ̀sà Olúwa ló ń mú ní débi gíga, but láti jókòó níbi gíga ẹnìkan ni ó ránṣẹ́ pé ọ. Mefibosheti ọmọ Jonathan ni, bẹ́ẹ̀ni ó dẹ̀ mọ̀ pé òun àti bàbá òun wọ́n ní relationship, but kò lè kú òní lódìbà nítorí wípé ọba kò pé. Ibo ni wọ́n ń pè ní lódìbà? Ilẹ̀ gbígbẹ ni sà. Ẹ kíyèsí, ẹ̀yin kan ń gbé nílẹ̀ gbígbẹ. Wo bí àárọ̀ yìí o nílò àdúà yìí, torá nílò láti ránṣẹ́ pé ọ. Bí a bá ránṣẹ́ pé ọ, ò lè jáde. Ẹ̀yin kan ń gbọ́ mi láàárọ̀ yìí, ẹ orúkọ Jésù, ẹ pe ẹ̀mí mímọ́, jẹ́ kí àánú àti ojú rere jẹ́ kó ránṣẹ́ pè mí, mo fẹ́ lọ lé ọba. Jẹ́ kí àánú àti ojú rere kó ránṣẹ́ pè mí, mo fẹ́ lọ lé ọba. Ó yá àdúrà. Mẹ̀náyá Mariamá náyá Màdúà, jẹ́ kí àánú ti oju rere je ora se pe mo fe lo ile oba je ki a no ati oju rere je ora se pe mo fe lo ile oba je ki a ati oju rere je ora se pe mo fe lo ile oba ya da no pa ya da da ya do do ale do do e de gabaru ba le ada da ya do da ji je ki a no ati oju rere je ora se pe mo fe lo ile oba amen meta jesu oluwa wa
1: amen amen amen
0: eniyan ni o pe o oju rere o ni oko to ma wo lati bi to wa de ile oba esa o nigba to ba denu ona anu lo ba sile ko ti awon mejeje o ba sise e ki esisa oya gana beru abadaya na o le joko ni ile oba enikan gbo mi la aro yi mo so tele oju rere to da po ma anu bo ba sabe yo sise la aro
1: yi
0: fun iwa ti omo oju rere to da po ma anu bo ba sabe yo sise fun ola o ti so fun yin bi ri oga ile posa o wa ba mi pe daddy e ba gbadua si oruko mere mo fe yan general manager to ra ti ni ile epo tutun ni Port Harcourt o la be fi se headquarter mo wa be ke ba mu kan laare won so o ni ma fi se lori esa mo si gba iwe lowo e mo de mu eyo kan pe elei ni oluwa mu o elei da o wa bi mi fun re pe esa se a le mu elei ni o ba dawo si mi mo ni eleyi loluwa mu o ni mo mo bo se a le mu eleyi ni mo wa bi le re pe ki lo de ta fi fe mele o ni mi o kan like e na ni se a le mu eleyi ni oluwa mu bo oju rere ko mu baka daya manu adaya esa eyin kan oluwa ti gbo adua yin oju rere ni o da o wo bi oluwa le gbo toju rere o ba ti da o eni o ni da o bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ olúwa ò ní sọ.

0: wọn ò ṣe forí rò iṣẹ́ afẹ́fẹ́ wọn ò ṣe forí rò ẹ̀yin kan wà bí angẹ́lì tó ń ṣàkóso afẹ́fẹ́ mo gbàdúà bó o bá ṣàmì yóò jíṣẹ́ fún ẹ wọ́n ti pin ẹlòmíì lórí fóònù sá tí ayé ẹ̀dẹ̀ yí padà láti bẹ̀ ẹ ló sẹ́yìn lẹ̀ ń sọ̀rọ̀ ó tán nǹkan dẹ̀ yí padà ẹ̀yin kan wà bí wo bí ìpè ayọ̀ ẹyọ kan tó máa yí ìpín rẹ padà ìpè ayọ̀ ẹyọ kan tó máa yí ìtàn rẹ padà mo sọ tẹ́lẹ̀ láàárọ̀ yìí bí wọ́n bá jẹ́ kó ṣàmì olúwa fún ẹ ní ìtàná olúwa fún ẹ ní ìtàná ẹ kíyèsí ẹ̀kan la máa gbà á bẹ̀bẹ̀ fún oníṣẹ́ afẹ́fẹ́ màá dẹ̀ sọ ohun tí olúwa ní fún wa ní àárọ̀ yìí ẹ pé orúkọ jésù kẹ pé ẹ̀mí mímọ́ ẹ̀yin ọmọ ọlọ́run ẹ pé gan oníṣẹ́ afẹ́fẹ́ dá sí ọ̀rọ̀ tèmi náà oníṣẹ́ afẹ́fẹ́ dá sí ọ̀rọ̀ mi ẹ gbé ọ̀rọ̀ mi lọ sí ilé olóore mi ẹ gbé ọ̀rọ̀ mi lọ sí ibi tí àánú wà ẹ gbé ọ̀rọ̀ mi lọ sí ibi tí ìrànlọ́wọ́ wà oníṣẹ́ afẹ́fẹ́ dá sí ọ̀rọ̀ mi ó yá àdúrà mẹta dálé àdàdá yánà lóde àhà ní àárọ̀ ilé olúwa ní kí gbogbo wa wòbí wà á lọ gẹ́ẹ̀tì recharge card lórí láì tó lò gangan wà á mú dání kò ní jẹ́ ìtì kò sí mú dá nínú pépà yóò wà nínú pépà á kàn fi gbàdúà ni ìwọ fúnra rẹ náà ló máa lò ó ṣùgbọ́n èmi fẹ́ fi gbàdúà fún ọ ni now mo bẹ̀ẹ́ sà tó bá ní orí ọ̀fẹ́ jájọ fi gbàdúà màá sọ fún ẹ wo bí àwọn kan wà tó yẹ kán rántí ẹ àwọn kan wà tó yẹ kán pè ọ ọlọ́run àwọn bàbá mi àwọn kan wà tó yẹ kán sorí ọwọ́ wọn fún ọ àwọn kan wà tó yẹ kán dá sí àwọn kan wà tó yẹ kán ṣàánú rẹ àwọn kan wà tó yẹ kán ràn ọ lọ́wọ́ àwọn kan wà tó yẹ kán dìde àánú fún ọ eléyìí ni mo sọ bí wọ́n bá jẹ́ kó ṣàmì ní àárọ̀ yìí oníṣẹ́ afẹ́fẹ́ yóò fẹ́ ìrànlọ́wọ́ sí ọ oníṣẹ́ afẹ́fẹ́ yóò fẹ́ ìrànlọ́wọ́ sí ọ now ẹ wo bí ní àárọ̀ yìí gbogbo ẹ̀yin tí ẹ bá ní orí ọ̀fẹ́ mú recharge card yẹn ẹ sà kó o jẹ́ àjọ fi gbàdúà láàárọ̀ yìí olúwa rán mi gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí ẹ lórí ọ̀fẹ́ ní ìlú abẹ́òkúta ní àárọ̀ kùtùkùtù yìí láago mẹ́fà ni màá ti máa gbàdúà pẹ̀lú àwọn ènìyàn ní ṣàpọ̀n ìwọ náà wo gbogbo tó bá lè ṣe rí pé ó wà bí àdúà yẹn ṣẹ̀rí àdúà àárọ̀ yìí máa kó fún agbára ìwọ tí ò bá ti débi àdúà yẹn rí wá gbogbo ọ̀nà kó o débi àdúà láàárọ̀ yìí na gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ní abẹ́òkúta ṣàpọ̀n láti pàdé láàárọ̀ yìí post office tó wà ní ṣàpọ̀n tó bá ti débi under bridge ṣàpọ̀n yẹn béèrè lọ́wọ́ ẹnikẹ́ni pé post office wo ló wà bí lẹ́gbẹ̀ẹ́ sọmi wà náwó ẹ̀ sí ẹ wo bí láago mẹ́fà láàárọ̀ kùtùkùtù ni ìpàdé yìí máa bẹ̀rẹ̀ ó kún fún agbára ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ ìwọ náà fẹ́ gba ìpè ayọ̀ o fẹ́ kí àwọn olóore pè ọ́ ò ń retí kí aláàánú pè ọ́ ò ń retí kó o pe ènìyàn pé mo fẹ́ báyìí kí wọ́n dẹ̀ dá ọ lò màá gbà ọ níyànjú pé ìwọ náà ṣe bẹ́ẹ̀ rí dájú pé o wà ní ṣàpọ́n láàárọ̀ yìí gbogbo ẹ̀yà ara Abẹ́òkúta aago mẹ́fà láàárọ̀ kùtùkùtù yìí màá ti máa gbàdúà pẹ̀lú ẹ̀yin ọmọ ọlọ́run ìjáka nìyẹn ló máa mú dání òun láàfin gbàdúà ẹ kíyèsí sà ẹ̀yin kan gbọ́ mi níbi tí ìrànlọ́wọ́ rẹ wà fẹ́ bó o bá ṣàmì ó yá gbà á gbogbo ẹ̀yin tí ẹ wà ní Ìbàdàn ní chọ́ọ̀chì wa ní ìwòrò tó bá ti dórí bíríjì ìwòrò yẹn kọjú bí ìgbà tó lọ sí ọjọ́ wàá kàn kọjá ilé epo rosuale yẹn súnmọ́ wájú díẹ̀ wàá rí ilé epo míì bí ìgbà tẹ́yẹ lọ ọjọ́ ni o wàá ti rí ilé epo míì ilé epo poplar filling station lórí bíríjì yẹn náà ni ní ẹ̀gbẹ́ ilé epo yẹn ni kò ti yà sínú street jọ bèrè lọ́wọ́ ẹnikẹ́ni nínú street yẹn pé chọ́ọ̀chì ọlọ́run kankan ni mò ń lọ red block àárọ̀ ẹ̀ máa kún fún agbára aago mẹ́sàn-án ni ìsìn yóò bẹ̀rẹ̀ ní Ìbàdàn ní ìwòròdù láàárọ̀ yìí gbogbo ẹ̀yìn tí ẹ wà ní apẹtẹ ní chọ́ọ̀chì wa ní apẹtẹ aago mẹ́wàá ni ìsìn yóò bẹ̀rẹ̀ ìpàdé yìí ohun kan náà ni gbogbo wa yóò mọ fi gbàdúrà bẹ́ẹ̀ ni ẹ̀yin kan wà tó jẹ́ wípé olúwa rán mi sí màá gbà ọ́ níyànjú pé ìwọ náà débi àdúrà kó wo ti olúwa yóò ṣe láàárọ̀ yìí má fi àkókò rẹ ṣòfò ìwọ náà múra gbéra kó wá síbi àdúrà kó wá wo ti bàbá mi lè ṣe ẹ já gbàdúà sí ike òkè tó wá kí n tó máa lọ gbogbo ènìyàn mú ike rẹ jáde bẹbẹ sọ pé kí olúwa kó fi agbára fà ọ́ jáde ní ipò fo tí agbára ilé yín fi ọ́ sí wà ní olúwa fi agbára fà mí jáde ní ìpele òfo tí agbára ilé wa fi mí sí ó yá àdúrà bàyá nádálé àgàtà yàrá agbára tí fà mí jáde ní ipò òfo tí agbára ilé wa dùn mí sí agbára fà mí jáde àmì mẹ́ta jésù olúwa wá òbí mo ti sọ fún ọ ike yẹn là ń gbàdúrà sí láti bí ọjọ́ bíi mélòó sẹ́yìn báyìí ìwọ tó ti gẹ́ẹ̀tì ẹ̀ gẹ́ẹ̀tì ike ragolis ẹ̀yọ kan ẹ̀ẹ̀dà omi tó wà nú ẹ̀ kúrò ike òfìfo yẹn la fi ń gbàdúrà mo dẹ̀ sọ fún gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ fi 1000 naira sí inú ẹ̀ wàá dé pa pẹ̀lú ẹ̀ níjọ́ tá a bá parí ló máa yọkò wo bí olúwa ní ká máa bẹ̀bẹ̀ pé òun fẹ́ mú wa jáde ní ìpele tí wọ́n ń pè ní òfò mo gbàdúrà má jẹ̀mú òfò yóò fi ọ́ sí ẹ̀ nọ́mbà tí mo fẹ́ pè yín o lè fi gẹ́ẹ̀tì mi wòlíì ẹ gbàdúrà fún mi ẹ̀yin tó jẹ́ wípé ẹ tí ì join prayer group wa ní alaalẹ́ ni mò ń gbàdúrà fún àwọn ènìyàn lórí whatsapp wo bí ìyẹn wá ní agbára gan àwọn kan fi wọ́n fi ń jíra wọn nínú ẹ̀mí àwọn kan fi ń gba eré tuntun ní alaalẹ́ bá a ti ń ṣe nìyẹn tó o bá fẹ́ darapọ̀ nọ́mbà yìí ni kó o lọ send message sí pé ẹ fi mí sí group ẹ̀yin kan tẹ́ ẹ jẹ́ pé ẹ máa ń miss ìpàdé yìí láràárọ̀ lórí rédíò bóyá ò pẹ́ jí ni tó o bá wà nínú group yẹn wọ́n ń fi irú ìpàdé yìí sínú group yẹn láràárọ̀ so nígbà míì tó o bá pẹ́ jí wàá lọ ọbẹ̀ wàá lọ mú kó o lè máa gbádùn ìpàdé yìí bẹ́ẹ̀ ni nọ́mbà yìí náà o lo fi lè gẹ́ẹ̀tì mi pé wòlíì ẹ gbàdúrà fún mi 090-2520-2724 thank you God bless you.
1: La la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la

0: Kari Monday, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tatim Pase, Bioba.
1: Ogo ni Fọlọrun lo ki oro. Oluwa gba ọpa ẹwa. Gba ọpa ẹwa. Gba ọpa ẹwa. Gba ọpa ẹwa. Ogo ni Fọlọrun lo ki oro. Oluwa ma joba la. Oluwa ma joba la. A ma bi oga. Jesu Oluwa wa. Ti to ma ba oro mi ni so. Lo gbo mi re sibi a se nde sibi re do. So ti gbo mi yen sibe. Very good. Ba se gbo lo gbo re o. A fe gba se adua. Ogo do la je je. Ona gbo do la. Ogo do ni ba ti se agbo do ro na abayo. Yes, so ti gbe be. Bu ọpọ lọpọ iyo sile. So ti buti, o ya fi owo si mo se ma ni ko fi owo sinu e. Owo yen o le yo o, ko tun lo nigba mi o. So ti fi bayin. Oluwa gba ọpa ẹwa. Ẹnẹ kan gbọ mi, ayo ni jẹwa. Ogo ni jẹwa. Idamu o ni gbe bawa. Isoro o ni wa leba. Gbogbo n so ti pa wa lakun tele. Opin de si. Mo ni opin de si. Abẹ ti ri ba ti se. Arona gbogbo. In the name of Jesus. Ẹnẹ kan nigba lo sọrọ. Oruko mi ni woli. I.O. Ajilere Atamadasi. Ile-iṣẹ ọrọ Christ Artillery Crusaders. CAC Atamadasi. Tí ọlọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ kalẹ̀ sí olúwo tó wà lọ́nà tó gẹ̀ẹ́gẹ̀ẹ́ gbẹ́dá nínú Ìbàdàn. Báyìí lolúwa ni kí n sọ gbogbo àwọn tó ní ìpèníjà. Gbogbo ìwọ tó ní ìpèníjà kẹta bí èkejì súnmọ́ mi báyìí. Olúwa ni kí n kéde gbogbo àwọn tó ní ìpèníjà lórí àmúbọ̀. Àmúbọ̀ ọkọ ni o, àmúbọ̀ eré ni o, àmúbọ̀ owó ni o, àmúbọ̀ iṣẹ́ ni o, àmúbọ̀ fífẹ́ ìlú òyìnbó ni o, àmúbọ̀ ni mò ń sọ o. Olúwa ni gbogbo àwọn tó bá ń bá ìpèníjà kẹta bí èkejì pàdé lórí ọ̀rọ̀ àmúbọ̀. Báyìí ni ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé kí n kéde fún gbogbo wọn. Ní àti ọjọ́ Monday lọ, mi ò sọ pé ní ìní Sunday o. Láti ọ̀la tó jẹ́ Monday, ẹ gbọ́ ẹ gbogbo ẹni tó wà ní Sango ọ̀tà kan máa gbọ́ mi báyìí. Gbogbo ẹni tó wà ní Sango ọ̀tà pátápátá. Ẹ̀mí àwọn wòlíì sọ wípé ohun tí wọ́n pè ní àmúbọ̀ ọ̀kan pàtàkì ni wọ́n fi ja èèyàn lógun. Ohun tó fi ja ògo èèyàn lógun tí wọ́n fi pe ológo ní olófo nìyẹn. Nígbà tó bá ṣe léyìí tí ò láṣeyọrí tí ó ṣe tọ̀hún tí ò bọ́ sí ayé abẹ́rẹ́ sí pé ní olófo. Olúwa ní gbogbo ẹni tí nǹkan bá yẹn bàjá. Oh my God, olúwa ní kan lọ gẹ́ẹ̀tì. Ohun tí wọ́n ń pè ní ewúro. Ewúro kékeré ni o. Ewúro kékeré ni. Bẹ́ẹ̀ni, ewúro kékeré. Bẹ́ẹ̀ni náà wò lè sọ pé ká gbé ìgbésẹ̀ yìí. Olúwa ní láàárín ọjọ́ méje òun mọ̀ wípé àdúrà gbà. Ohun tó máa gẹ́ẹ̀tì ẹyin abìyẹ kan àti ewúro nìkan ni. Olúwa lòun fẹ́ wọnú àwọn ìdílé tí a ṣe tì ń bàjá. Òun fẹ́ wọnú ìgbéyàwó tí a ṣe tì. Òun fẹ́ wọnú ayé tí a ṣe tì ń bàjá. Bí àṣọ tó fi jẹ́ pé ní ọ̀la Sango ọ̀tà gbogbo ọtún bá wà ní agbègbè fún Lagos State pátápátá. Lọ́dí gbogbo agbègbè Ogun State. Bí mo bá ti ń gbọ́ mi báyìí Sango ọ̀tà la máa wà ní àárọ̀ ọ̀la Monday. Monday láàárọ̀ ọ̀la ni o. Ó máa ní agbára jù. Ẹ̀mí àwọn wòlíì fẹ́ ṣe ìtúsílẹ̀ tó lágbára. Ẹ wo sà, àmúbọ̀ kì í ṣohun tó gbọ́dọ̀ wà ní ayé ènìyàn. Olórí àṣetì ńlá ló ń jẹ́ àmúbọ̀ ire. Ha! Àmúbọ̀ ọmọ, àmúbọ̀ ọkọ̀. Tó bá ti ní pé òun mú àmúbọ̀ kò dẹ̀ ń ṣe àṣetì. Lọ gẹ̀ẹ́tì ewúro. Bẹ́ẹ̀ni sà, ẹ̀fọ́ ewúro bẹ́ẹ̀ni mo sọ fún ẹ. Kò wá gẹ̀ẹ́tì ẹyin adìyẹ kan. Ìbá àṣà Greek bá ṣe ní wọ. Ètèdé sí 33 bus stop ní Àníṣìbá ní Sango ọ̀tà ní His Glory Hall. His Glory Hall yẹn ló wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo tí wọ́n pè ní Matrix. Ilé kan ló la ilé epo Matrix àti His Glory Hall. Orí mẹ́rin obìnrin ni oyà kúrò. Bẹ́ẹ̀ ni mo sọ lónìí. A máa ṣe àṣeyọrí. A máa ṣe àṣeyọrí. Ìdánimọ̀ ti bẹ̀rẹ̀. 14:6-38. Ó ní àti ní ọdún kọkànlá ní oṣù Búlù tí ṣe oṣù Fẹ́jọ ni ilé náà parí jálẹ̀ jálẹ̀ pẹ̀lú gbogbo ìpín rẹ̀ gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó yẹ. Ó sì fi ọdún méje kọ́ máa wo. Ilé náà ó parí pátápátá nínú oṣù rẹ̀ kẹjọ. Ẹ̀rọ yẹn ó wá parí ẹ̀ ní oṣù àṣeyọrí oṣù èkeje. Àwọn máa ń pe èsì ní perfection. Wọ́n dẹ̀ tún máa ń pe ní beginning of a new thing. Gbọ́ mi, ó máa rá káká ẹ̀ka báríà. Oṣù kẹjọ yẹn la wà. A máa kọ́ àṣeyọrí. Olúwa tọrọ kan fún mi níjà tàbí sọ́lámù náà. Ogun burúkú ni ogun àìlèkọ́ lè yọrí. Olúwa ní kí n gbàdúrà fọ. Ní gbogbo bí tó ti ń gbọ́ mi, gbogbo ẹni kó akọ pàtì ilé, ìwọ mọ̀ bá wí. Gbogbo ẹni ralẹ̀ tí ò lè yọrí, ìwọ ni mọ̀ bá sọ̀rọ̀. Gbogbo ẹni dọwọ́ lé nǹkan sí nǹkan ni ò lè yọrí. Báyìí ló wọlé àwọn ọmọ ogun ní kí n ní o. Bọ́ọ̀rọ̀ Olúwa, ó yá ká lọ ṣe àṣeyọrí. A máa ṣe àṣeyọrí. Oni wípé oṣù ìsọtẹ́lẹ̀ pọ́ńbélé ni Ọlọ́run gbọ́. Oṣù ìsọtẹ́lẹ̀ pọ́ńbélé ni oṣù tí ó wípé a máa sọtẹ́lẹ̀. Báyìí ni mo dẹ̀ sọtẹ́lẹ̀ orúkọ náà gbogbo. Gbogbo ohun tí a ti fìyà wá láàrí lórúkọ Jésù orí ọ̀fẹ́ bíi. A máa ṣàṣẹ. Ó ní sẹkáráyà ní ìwé sẹkáráyà sákàlà aráyà orí èkíní. Ó ní ní oṣù kẹjọ ní ọdún kejì lẹ́rú ọ̀sìn ni oro oluwa to se kan aya wa omo beka omo ido woli pe se abi da ba ti le do pe oro oluwa to na wa nso pele lo je be yen bi olorun fe fara ru eyin lati soro tita ni ma nso ma ni to ba dodo woli iwo ko lo so to gba wa kure ni ma ti ma gbenu woli so pe bayi bayi bayi a de ti ran mi si ogun ni ti re akaka e gba gori aka mo me ni taye so pe wa pada so ku lori omo yi oluwa de ni ki so fo ekun re ton lori omo
2: amen
1: ekun re ton lori omo
2: amen
1: ekun re ton lori omo
2: amen
1: ekun re ton lori omo in the name of Jesus fara ka tun na ma na yi contract on land ni o ma gba se gan o ma gba se gbo awon egbe lo won ti se asasi kan ti e ba je bi wi pe o ti e wa ni se gba mo ka lo ri se gba ni kan mi bada ibe si ti wa nwole emi la de ran si o gugu agbara to ni o lara aba ti so pe yo seruku ni aba ti so pe ko ni rona abayo ni aba to ni ko ni jele yen lo agbara yen in the name of Jesus mo mo na mu omi yen ko won sara re omi ti mo ni ko fo si ti mo ni ko fi yo si won si ara re won sara re so pe ma ara je jeun in the name of Jesus ti je lo ni baba ti be leyin wa ti alagba ti gbogbo jile aiku aisa ibakuda olorun gbogbo gba olorun gba gbogbo olorun ti ran ni ni se ti fe yi ti ah agbo we soke wa to ti ogun so ko mo oya o Jesus Oluwa wa
2: amen
1: ko wa te ri re ba te ri ba ni so ti owo re ni orokun re ma wo Jesus lori jagbe ni wa kan wo kan kan o le di o le lati wa so pe olorun ojo bi o olorun ojo gbogbo olorun to le so gbogbo olorun to gbogbo orun fun lati se olorun to ni ase olorun to mu ni ti nwa ire olorun to se iyanu iwo ni mo to wa loni ba de ranu ba de ra je je je ron abayo me je nti ya ma iya yi ti to ogo mi to ra mo mi lowo je wa mi ri pada je ri ogo mi pa je ri re mi gba je ri ba ti se olorun gba mi ko ninu oko ise ti mo wa ati ninu oko idamu ti mo wa wa ti se lo oro mi ke mi na joko pelu awon eyan ji mi ki joko pelu awon eyan yi ki ko ni na boku ke mi na je ni eye ko na la fun mi ke mi na wo na ki adowo le mi ko be si mu re wa ke mi eyan to wo bi olosi ke wo mi bi eni ya ke pada wi bi eni re be ni ko je ko ri o ose yi a se se fun mi Jesu Oluwa wa mo mi e tara re o ya kun je se ni je ji bayi dowo

rẹ̀ délẹ̀ tó ti lọ́wọ́ ilẹ̀ wà á kẹ̀kẹ́ mímọ́ sórí ọlọ́run ọmọogun báwọn angẹ́lì ṣe ń ké nìyẹn wọ́n fọ́n láì lọ́ka wíwá ìsáyé orí ẹ̀kẹta kòmú látẹ̀tẹ̀ ìkíní máa lọ bí ẹ̀kẹta sí kẹni wà á ní pé wọ́n ṣí adé orí wọn wọ́n dúbà àwọn ọba àìkú àìsá ìpapòdà tó bá láyè lọ́ka ìwé ìtumọ̀ oríkẹ́ni kó lọ́ka ẹsẹ̀ ìkẹjọ wà á ní bọ́n ṣe ń ké mímọ́ sí ọlọ́run àwọn ọmọogun ọba tó ní àṣẹ ayé àtọ̀run ó yá ó gbogbo obi tó ti ń gbọ́ mi lákòókò ò ní jìyà mọ́ màmá yìí àwọn tó ń péjọ sáré tí ọjọ́ ìbànújà rẹ lórí ọmọ ìmọ̀ wọn dá sán sádì ẹ̀fẹ́ wo síwájú ogun àgbàná tó gba yín jàyàn ogun yẹn ṣá olùgbọ́ mi lákòókò orúkọ mi ni wòlíì io ajílórí àtàmátàsí iléeṣẹ́ ìránṣẹ́ christ artillery crusaders cac àtàmátàsí sọlọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ agbára àṣẹ rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó gètè ẹgbẹ́ dání ìlú ìbàdàn ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi ẹrù ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi agbára ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní ibùdó àṣẹ oògùn bẹ̀rí àbí oòdé bẹ̀rí bí àwọn tó ti wà ibi tí àwọn márìdì alágbá ìsẹ́lì ti ń ṣiṣẹ́ ìyanu ojúkorojú ibi tí àwọn tó fẹ́ gba visa tó ń gùn tí ń lọ ń bẹ lọ́run tí kò sì pẹ́ tí ọlọ́run fi dá wọn lò ibi tí ẹni tó ń wojú olú afọmọtáyé ti ń pè lágùn tó ti da ikùn rẹ̀ délẹ̀ tó dẹ̀ dìde tí ọlọ́run ò jẹ́ kó mú ọdún yẹn jẹ ibi tí aláìsàn dẹ̀ ń gùn tó jẹ́ wípé bó ṣe ń gùn bẹ̀ báyìí àìsàn rẹ̀ dẹ̀ jábọ́ síbẹ̀ ibi àṣẹ ó wà nìbàdàn olúwo lọ́nà tó gé ti ẹgbẹ́ dání ibẹ̀ láti ná mi wá bá ọ báyìí ló wá ní kí n wí fún ọ ọjọ́ ìdààmú rẹ tán ọlọ́gbọ́ ìṣòro yẹn tán ìkí tó o bá gbàgbọ́ ni o ó ní yí àwọn tó gbàgbọ́ àwọn láti agbára fún láti jọmọ ọlọ́run àti àwọn tó gborúkọ mímọ́ rẹ̀ gbọ́ ò ní dìyà mọ́ àní dìyà mọ́ màmá yìí nísinsìnyí bá mi pé àwọn èèyàn pé kán gbọ́ mi bàbá ẹgbọ́ eléyìí sà kẹ́rí àti gbàdé ìkórìtà wípé àfẹ́ gbàdúrà mọ́ bẹ́ẹ̀ ni sà àti ìkórìtà pé à ń gbàdúrà láìní ìrètí à ń sọ̀rọ̀ láìní ìrètí infact ẹlòmíì tún retí nínú àìní ìrètí ọmọ ṣe o ibi ayé bá oníkálukú dé náà rè ni ìgbàgbọ́ fi débi ẹ̀tàn ẹ̀tàn dídí ọ̀nìkan bá mi sọ̀rọ̀ nídìí ẹ̀ta ó ní pé pac tí wò ní ìmọ̀ nígbà tó ti káàkiri pé ìsírèsí kankan nígbà tó ti gbìyànjú tí orí kan mú bọ̀ ń bẹ̀. ìgbà yẹn ló sọ wípé àdúrà ò gbà mọ́ bọ́n sọ ogun tó sọ aládùúrà rẹ dọ̀lẹ́ ogun tó sọ onígbàgbọ́ rẹ ló fo ogun tí ò jẹ́ kọ́ lẹ́yìn ogun yẹn ṣẹ́ kẹ́ni mò ń sọ ọ̀rọ̀ kan fún àwọn ènìyàn listen to me gbàrà tí gbàgbọ́ rẹ bá ti sọnù ó ti sọ gbogbo nǹkan nù pátápátá kẹ́ni tí gbàgbọ́ bá ti sọnù ikú ló máa ń tẹ̀lé kẹ́ni ikú tàà sọnù ikú ògo wà ikú iṣẹ́ wà tí ṣe yẹn máa kú ikú ògbà tó gbèyàn gan máa kú bí ká ń gbọ́n báyẹn ikú ìwò máa wà tí gbèyàn á dẹ̀ ṣòfò ó rà ká kà bá àfikún òní jẹ́ tiẹ̀. mo máa ń wo tábà tí ń sọ̀rọ̀ ògo kí n sọ ìta ló wà nínú fọ́ọ̀t fámẹ̀ nínú fọ́ọ̀t fámẹ̀ yẹn ní ṣọ́tà fọ́ọ̀mù mi ẹlọ wo ìyàwó fíníàsì ó ti lùsùn òbù pátápátá sọ ìwé yìí dẹ lùsùn òbù bíi tiẹ̀ lára mi sí ọ̀sẹ̀ yìí dẹ̀ máa yàtọ̀ máa sọ díẹ̀ pọ̀ ẹ̀ obìnrin yẹn wo wọn ni nígbà tó gbọ́ pé ọ̀bọ ọkọ̀ ẹ̀ kú tó gbọ́ pé ọkọ̀ ẹ̀ àti kejì ọkọ̀ ti kú wọ́n ní obì tẹ̀yẹ ni pé ọmọ mú inú omi ló wà wọ́n ní ojú ẹ̀sọ́ dẹ̀ bí máa kó ṣe bí báyìí wọ́n ní àwòkú oríire àyí babakú o ọmọ rẹ̀ o ní kó máa yọ̀ ó ní rárá kí ló ń fẹ́ máa yọ̀ fún wọ́n ní pé ó ní ògo ti tán ìrètí ti pín o ní ìrètí kankan mọ́ báyìí ni mo wí ní o mọ kọ̀díṣà tó wà ní o mọ tó ṣẹlẹ̀ sí ẹ̀ ní o mọ bó ṣe ṣẹlẹ̀ ní o mọ ọ̀nà tó gbà ṣẹlẹ̀ èmi tá a ránṣẹ́ wà á rí ṣe ìdánimọ̀ ti tẹ̀ ọkọ ẹ̀ ní wípé wọ́n bí àkótí ẹ̀ lọ ọkọ kú bàbá ọkọ kú ó jẹ́ para ẹ̀ torí bẹ́ẹ̀ ó kàn mí ó sì kú síbẹ̀ màmá torí géèsì tó le bẹ́ẹ̀ ná ṣe rán mi sí ọ o ní láti kú o ní láti jẹ́ kí nǹkan tán mẹ́ lọ́wọ́ o ní láti kú sínú ìṣòro tó wà òun ló fi jẹ́ pé èèyàn máa ń ní wòlíì wá wò ó tó o bá dẹ̀ wà á pàdé wòlíì rẹ ibi táyé ti gba nǹkan náà ló ti dá padà fún ọ. nígbà tí adéṣàbàfàìtù ó ní pé àwọn filistin ti gbé àkótí ẹ̀yọ lọ́run wọ́n sì mú láti ẹbí ní zeri wa sí akíndódù akíndódù yẹn òun ilé dragon wà wọ́n mú láti ẹ̀wọ̀n gbé àkótí ẹ̀yọ lọ́wọ́ wọn ẹbí ní zeri ni wọ́n ti gbà. nígbà tí wọ́n wá mọ iyì wòlíì tí wọ́n mọ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ àwọn fẹnu já ẹnu ò lè ṣe kì í sọ̀rọ̀ ẹkún ẹlòmí ẹkún ló máa wà ní tẹ́lẹ̀ tí kẹ́ ẹ̀ máa sọkún obìnrin kan wá sọ̀rọ̀ mi sọ́tẹ̀ ṣègùn ẹkún ló bú sí ìyá ọkàn ni ó ti bá tòun jákòjá ìṣe bàbá máa wájú ìyá àti ẹ̀gẹ́ gan lójú lógún ẹ̀rígbà yẹn ìyá àti ẹ̀gẹ́ ló sọ pé kò ní bímọ ilé ọkọ̀ tó wà nígbà tó bí ẹ máa wá já òun ló fi jẹ́ pé ó lọ wòlíì tó bá máa lọ jẹ́ wòlíì tí ẹ̀mí mọ́ bá ṣiṣẹ́ ti ṣe lé dèbò máa bí ẹgbẹ́ tí ló bá wá kò tẹ̀ tí wòlíì tó bá ti jẹ́ wòlíì ni o tó bá jẹ́ wòlíì ni o ní sọ pé pásọ ní sọ pé evangelist o ní sọ pé tíjà o ní sọ pé yàtọ̀ sùkàn tó bá jẹ́ wòlíì ni bọ́ọ̀bá ti déwájú ẹ̀ tó ń gbàdúrà fún ọ ní ojú ẹsẹ̀ náà ni ó máa sọ pé ìṣòro báyìí ló ní ìṣòro báyìí gan-an ló bá bàdé nínú ìrìnàjò ibi tógun rẹ̀ gbà wá rè ń tó máa lọ ṣe sí eléyìí bọ́ọ̀bá dẹ̀ ti gbàgbọ́ ogún sẹ́nu yẹn ẹ̀ lè jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ mo gbà pé ogun rẹ̀ máa ìdẹ̀ nínú ojú sọ ẹ wo ọmọ sẹ́ni pé ogún dìde sí wọn nígbà tá a dé ìwé 4th Samuel 7:7-7.

0: na amura ama ko lohun ti wa lenu se kini mo wa se wa gbo o na mo se ti fun sama pe ma se dake ati ma se ko oluwa olorun wa fun wa yo fi gba wa lowo fun yin se eh o se do se bi de that's nine only time ti go agba to kan ti mu amu o ti furu bo to fe bo sisun ti oluwa sama ti pe ko oluwa fun se li oluwa ti gbo wa gbo to se le mo ni pe sama ti wa bo sisun na lowo awon flip fun me se li lati gba won ja sugbon oluwa sa la nla ni ojo na so la mo fi ti bayi ni mo wi gbogbo ni gbogbo ti ara ibile oluwa ma pada
1: amen
0: ibe ni mo bi so o ni o si damu won o so pa won ni wa bi israeli gbogbo eni to ni ola to n de lamu won ma pade ku lo titi
1: amen
0: ibe ni mo bi so
1: amen
0: lo wo nkan to sele ni fa sa me sa pa sabu yen to ba mu ni ba se lamu o na mo se si jade kuro ni ba won si le awon filistini won si pa won ti won fi di abe betari ni ba se ko ni fa me si mo kuta kan o si gbe kale ni agbere meji ni ba se yi o si ku oruko be ni ebi ni se yi o ebi ni se to ti gba ko ti ari lowo won ẹbí nígbẹ́ ìgbìmọ̀ náà tó ti wá fọwọ́ fà wọn ọ̀tá tó ń ní ọ ọ̀tá yìí má ṣubú torí
1: ṣe
0: ìdẹ̀ ni mo fi sùn láàmúra èmi náà rán sí ọ. Jẹ́ kí n sọ ìdí pàtàkì mẹ́ta tí mo fi mọ̀ wípé pípọ́ tó gbọ́ mi ogun rẹ̀ máa ṣe nọ́mbà wà èmi ìtọ́ ọ̀bẹ̀rẹ̀ sí gbọ́ mi sẹ́rí oṣù kẹjọ yìí oṣù tó ní agbára nìfà oṣù májẹ̀mú ìfẹ́ mi kẹjọ láwọ̀ yìí òun náà kan náà ni oṣù tí mo gbọ́ májẹ̀mú ìpè mi ọgọ́ fèsì oṣù ẹ̀ẹ́dẹ́gbẹ̀ yìí ni oṣù tí a fi orí òkè àkọ́kọ́ lélẹ̀ tí a sọ tó fi jẹ́ pé ní ọ̀la sógun ọ̀tà gbogbo ọtún bá wà ní agbègbè sọ lagos state pátápátá lọ́dún gbogbo agbègbè ogun state bó o bá ti ń gbọ́ mi báyìí sógun ọ̀tà la máa wà ní àárọ̀ ọ̀la monday láàárọ̀ ọ̀la ni ó máa ní agbára jù ẹ̀mí òun lè fẹ́ ṣe ìtúsílẹ̀ tó lágbára ẹ wo sà àmúbọ̀ kì í ṣe ojú gbọ́dọ̀ wà ní ayé ènìyàn olórí àṣẹ ti ńlá ló ń jẹ́ àmúbọ̀ ire àmúbọ̀ ọmọ àmúbọ̀ ọkọ̀ tó bá ti rí pé òun má àmúbọ̀ kò dẹ̀ ń ṣe àṣetì lọ gẹ̀ẹ́tì ewúro bẹ́ẹ̀ ni sà ẹ̀fọ́ ewúro bẹ́ẹ̀ ni mo sọ pé kò wá gẹ̀ẹ́tì ẹyin adìyẹ kan ìbáṣà greek ìbáṣẹ ni wọ tètè dé sí tírítírí bus stop ní àlìṣìbá ní sango ọ̀tà ní his glory hall yẹn ló wà lẹ́gbẹ̀ ilé epo tí wọ́n pè ní matrix ilé kan ló la ilé epo matrix àti his glory hall orí mẹ́rọ yẹn ni oyà kúrò tó bá jẹ́ pọ̀lọ̀ yànà pájà ló ti ń bọ̀ ẹ o ọkọ̀ tó bá ti gbẹ kan wọ́kọ̀ ifọ̀ ọkọ̀ ifọ̀ ní kò wọ̀ ìkan jẹ́ sí tírítírí bus stop kákọ́kọ́ wà ní sí àbíọ́ kágbègbè ìfẹ́ ìṣẹ́gun ojú ẹsẹ̀ ọ̀nà àbáyọ sẹ́ni gbogbo ẹni tí àbíọ́ bá dàlù ẹni tí wọ́n ta lọ́fà lágọ̀ ara gbogbo ẹni tágẹ́tì sí ní gbèsè pátápátá gbogbo àwọn tó jẹ́ pé iṣẹ́ kẹ̀dẹ̀ àrùn lọ́wọ́ àwọn tó ń la àlàkàlà gbogbo àwọn tó jẹ́ pé wọ́n rí pé ọwọ́ ayé ló ṣiṣẹ́ òbí yìí tètè dé dandan ní kó lẹ́rìí àwọn kan náà sọ ẹ̀rí o.
2: Mo ṣe wá wà ń báyìí láti wá pé prayer mo jáde bẹ̀rẹ̀ ṣe prayer yẹn mo ṣáà mo ní ìgbàgbọ́ wípé àgbà yẹn ti dá bí mo ṣe mi ìrẹ́ni tó fún mi ní 30,000 rè ẹ̀lẹ́ 20,000.
0: Báwo mi ò rẹ́ni ṣe lóore rí wọn ò rẹ́ni ṣe láàánú rí wọn ò rẹ́ni fún lówó olúwa ní kí n kéde fún ọ̀tọ́ ọba gbàgbọ́ ní abẹ́ májẹ̀mú ìpè yìí torí mo wà ní àkókò ìdíjí ìpè mi lọ́wọ́ oṣù ìpè mi tó sọ́lẹ̀ tán owó millions ire ńlá ó máa rí ká àṣẹ mi ọmọ ẹ lóòrẹ́ ni fún ìlówó gidi gbígbé amágbọ́rọ̀ rẹ bọ̀ orí ọlọ́run ṣe káàkiri dáhùn sọ̀rọ̀ ìwọ ni kò ṣàgbàgbọ́ fẹ́gbọ́rọ̀ mọ̀mọ́ yìí kò bá ọ̀rọ̀ èdè lẹ́sùn ó yẹ gbẹ́gbọ́ tán.
2: ó lọ láti tọ́kẹ̀ka yẹn mo lọ sọ́jà àwọn bẹ́ẹ̀ yẹn kọjá kọjá ẹbá mi rẹ ta o ẹbá mi rẹ dáwọn ọ̀dà mi lóhùn inú mi dùn.
3: mo fún yín.
2: bẹ́ẹ̀ ni sà.
3: bẹ́ẹ̀ sì mọ̀ wọ́n rí.
2: mi ìbọn wọlé rárá.
3: o kọjá àjẹ sí ọrẹ nbí.
2: bẹ́ẹ̀ ni sà.
3: ọba jáde bọ̀ rẹ.
2: mo jà mo
3: wọlé.
2: mo ṣe pé àyẹn lẹ́yìn náà mo ṣe pé àyẹn. bẹ́ẹ̀ ni sà. wọ́n á ní ìgbàgbọ́ wípé ń kọ́ ọlọ́run ọmọ mi tí mo bá yé ni báyìí. lórúkọ jésù ó máa di ṣíṣe.
3: ọ̀rọ̀
0: yẹn ti ó jẹ́ ń gbọ́ mi bá ọ̀rọ̀ ẹ̀ máa yanjú ọ̀rọ̀ ajé ẹ̀ máa yanjú ọ̀rọ̀ ọmọ ẹ̀ máa yanjú ìrìnàjò ẹ̀ máa yanjú ó máa padà lẹ́rìí ìwọ ni kò má jẹ́ kí àìgbàgbọ́ bá ṣe jẹ́ o won ti pẹnta e won ti price ti o ti lo opolopo won ti padua ti o lo ori kankan mu won ti fake e o ti wa so fe lo bi adua mo tori pe o ti pade woli re ni se lo to ba ti pade woli re ni solution de emi to ra fi eni to ba wa wa le bi
1: amen
0: ko de ma se
1: amen
0: ni mo ti to
1: amen
0: fun eyan mefa lo lo fe lati pe mi ki kan so tele se yin won ti so bi to gun won ti be n to wa ni di ogun ati be to ma gbe tori to ba dodo woli o ya ko se so pe nkan ba lo pin se eni mo lo gbodo gbe ni woli ti wa si ogun ati be se to ma gbe ya do pade o je ti eni mo ko tu gbogbo asiri ogun aye re fun o ni lati so nkan kan mo to ma tu ha
4: ko ti so o ni ni munda ti nro mo kan lati ilu iwo ni iwo
0: gbogbo le
4: ni alaye mo dupe lowo olorun olorun atamota se tori pe tele tele ese ni mi o le bere dai kin bere kin yagbe ma na ro bayi tin ba fe to ma na ro ni tori pe se ni o ti pe mo gba mo tin gbo program yin se ba tin gbagbe ni o mo gba ma mo gba ma mo gba e mo tori pe ngo ba di pe oya olorun atamota se o fun ni san ma mo tori oluwa mo ni san ma so tori pe mo mo mi lo pe ki a ni eleyin se san fun mo ni san ma so tin sa mo wi be gba ngba mo san wi mo san wi mo san wi mo ri pe ah eni tin le bere yagbe mo ri pe
0: hallelujah
4: hallelujah tapo mama ara ogun mama ara ogun mo ri pe tin ba rin ra kankan pe ma ogun mo ma se kan te pe ese wo sa mo da mi lamu ti o sa wu to ta ma ba ma mo ta se olorun ata mo ta se fu sa ma asa ba olorun si gbo se san mo dupe lowo olorun
0: mo gbo tu a
4: mo ko je mo ko
0: to ti se ko
4: ni
0: je
4: a
0: se ni mo fi so ogun ye o tun gbe ni ma mo ja lo se ni so ma so ma so wa da bi so da ma so da bi so da ba a ma ko lu ko jesu ye meta emi ni mo le e je jesu le kan a do ma ta mata si uli san ma so pa mi la pa la
5: o ba o ye ma ni ha o di bo
0: Olorun oni ma jamu so pe o fa shiraku ayalu ore fun awon eniyan meje kan le ni ayalu ore ti won ba pade ri ni ayalu ore ti o sele ri ni ayalu yanu to gbo je oye eniyan to mura le ni gbogbo eyan oluwa so pe awon meje yen awon to tin sori awon to tin sori ni oluwa ni eni meje akoko to ba koko fi ore egun bo ranse le ni o iwe jo alori kan oni wa tangeli ba di gba si omi oni eni to ba koko bon sinu re an kan to ko ma je yode kuro nbe oni to ba kan meje wa tun meje ka e gbo sa eni meje akoko to ba koko fi ore egun bo ranse oluwa yo fe se ta ja bi ja no titi kan a ja lo re nla kan iya anu ti o se fe nu roji fe kan to ni agbara fun awon meje akoko yen gbo en lo ba wo le ni fun awon meje akoko yen ma de mu kan ti du lori oro won oh my god e gbo ile ko re shiro in the name of Jesus gbo en o ti kere ma jemu ejiji re ranse bo o le se laare o fe pada mewa o fe son re oh my god o da fe se je e gbo ati awon to lu ani do ba le lo e ta o le ton le di ejiji ko gbo awon won yi laare yi ojo pe e gbo eyan meje akoko yen je fe ni aka number ka wo eni meje akoko na aka number to fo re ru bo le si ato re ejiji ati ma jemu yen to fe fi sire kon sire UBA UBA yo o ya 10 24 25 50 80 UBA UBA 10 1 0 2 4 24 double 7 77 5 0 50 80 olorun bo a fi di re mule ni amọ ba ba wori re bo wa de se e wa wo olorun ba ni mo ko mo se ko gbe bi olowo kan ikan ninu ni eyin meje akoko eyin lo bi mo pe olorun ni kan lalagbara ati pe leyin olorun olorun ni kan loku mo so bi won oli media ya nu ko se eyin meje akoko ni ati gbogbo en to ma so re ru bo leni mo ni le ko amen gbogbo en to ma so ma de mo to ma so re je So ma sọrọ ma de mo so ka di re yen. Iya nu ma de. Iya ni mo ti.
1: Eh ma.
0: Go aka number na le kan si UBA 10 24 77 50 80. Oruko to ma ni be Christ afia ya tamata si 10 24 77 50 80
6: Yes,
0: all. You are looking at
6: yes, sir.
0: So I let open university.
6: Yes, sir.
0: So go and lay on the road.
6: Okay,
0: and it's a far and a long
6: way.
0: So go to auto one. So go. So I lay on the
6: road.
0: So go and lay on the road. So go and lay on the road. So go and lay on the road. And it's a one. You go to the
6: road.
0: So go and lay on the road. So go and lay on the road. So go and lay on the road. You are looking at it, Gandhi. Let open university. You so go lay on the road. You are laying on the road.
6: Yes, sir.
0: You've been looking at the road. You're
6: back.
0: Wọ́n lọ múra o,
6: lọ́wọ́
0: tó ṣiṣẹ́ ní ọ, ọlọ́ máa jẹ́ ṣiṣẹ́ kú ọ, àbí àtàfẹ́ gbà lọ́la yìí, ó ní agbára jù,
6: ìjì
0: rẹ̀ máa jà,
1: wàdẹ̀
0: rí àánú rẹ̀, àmọ́ kí mọ́bà gbàgbé, àárọ̀ ọ̀la Monday, àárọ̀ ní ọ̀la Monday, láti ọ̀la tó jẹ́ Monday, ẹ gbọ́, ẹ gbogbo ẹni tó wà ní sọ́ọ̀gù ọ̀tà kan máa gbọ́ mi báyìí, gbogbo ẹni tó wà ní sọ́ọ̀gù ọ̀tà pátápátá, ẹ̀mí àwọn wo lè sọ wípé ohun tí wọ́n pè ní àmúgbọ́ ọ̀kan pàtàkì ní tó fi ja èèyàn lógun ohun tó fi ja ògo èèyàn lógun tí wọ́n fi pe ológo ní olófo nìyẹn nígbà tó bá ṣe lè tí ò láṣeyọrí tí ó ṣe tọ̀hún tí ò bọ́ sí ayé abẹ́rẹ́ sí pe ní olófo olúwa ní gbogbo ẹni tí nǹkan báyẹn ń bàjá oh my god olúwa ní kan lọ gẹ́ẹ̀tì ohun tí wọ́n pè ní ewúro ewúro kékeré ni o ewúro kékeré ni bẹ́ẹ̀ni ewúro kékeré bẹ́ẹ̀ náà wòlíì sọ pé ká gbé ìgbésẹ̀ yìí olúwa ní láàrin ọjọ́ méje ó mọ̀ wípé àdúrà gbà ohun tó máa gẹ̀ẹ́tì ẹ̀yìn adìyẹ kan àti ewúro nìkan ni olúwa lòun fẹ́ wọnú àwọn ìdílé tí a ṣe tì ń bàjá òun fẹ́ wọnú ìgbéyàwó tí a ṣe tì òun fẹ́ wọnú ayé tí a ṣe tì ń bàjá bí àṣọ tó jẹ pé ní ọ̀la sógun ọ̀tà gbogbo ọtún bá wà ní agbègbè sọ lagos state pátápátá lọ́dún gbogbo agbègbè ogun state bó bá ti ń gbọ́ mi báyìí sógun ọ̀tà la máa wà ní àárọ̀ ọ̀la monday láàárọ̀ ọ̀la ni ó máa ní agbára jù ẹ̀mí ọ̀hún lè fẹ́ ṣe ìtúsílẹ̀ tó lágbára ẹ wo sà àmúbọ̀ kìí ṣe ohun tó gbọ́dọ̀ wà ní ayé ènìyàn olórí àṣẹ ti ńlá ló ń jẹ́ àmúbọ̀ ire àmúbọ̀ ọmọ àmúbọ̀ ọkọ̀ tó bá ti ní pé òun má àmúbọ̀ kò dẹ̀ ń ṣe àṣetì lọ gẹ̀ẹ́tì ewúro bẹ́ẹ̀ ni sà ẹ̀fọ́ ewúro bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò wá gẹ̀ẹ́tì ẹyin adìyẹ kan ìbáṣà gíríkì bá ṣe ń wọ tètè dé sí tírítírí bọ́sọ̀ ní àní ṣìbá ní sangota ní his glory hall yẹn ló wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo tí wọ́n pè ní matrix ilé kan ló la ilé epo matrix àti his glory hall orí mẹ́rin obìnrin ni oyà kúrò tó bá jẹ́ pọ̀lù yànnà kájà ló ti ń bọ̀ ẹ o ọkọ̀ tó bá ti gbẹ kan ọkọ̀ ifọ̀ ní kò wọ̀ nǹkan díẹ̀ sí tírítírí bọ̀sọ̀ wà á tiri bá náà wà his glory hall ó màlẹ́ màá lágbà lọ́la o àṣẹ ẹ̀ bó ti wù kí ewúro kòkòrò tó adùn ló máa padà gbẹ̀yìn ẹ̀ ẹ wá gbé eléyìí èdìdí àṣírí ọ̀rọ̀ kan wà tó wá ní kankan bàbá ti ń ka ọ̀rọ̀ yẹn tán fún ẹ ní ojú ẹsẹ̀ ni wàá ti mọ̀ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ kó o tó kúrò ní wọ́ọ̀lù bẹ̀ nítorí ohun tí ẹ̀mí mo máa dánwò ó máa yẹ ẹ ní ẹnu mi ò ní sọ pé máa dẹ́rù bẹ̀ ó mọ̀ pé ọwọ́ ọlọ́run ṣì ń ṣiṣẹ́ àti pé agbára ọlọ́run ṣì wà lẹ́nu iṣẹ́ bàbá ti ń parí ní agbára ọba tó ní ayé àti ọ̀run oh my god tá a dẹ̀ ṣe kánsẹ́lì fáwọn èèyàn ó mì pé gbogbo ẹni tó bá ti ní ìsẹ̀ lọ́la abẹ́kúta ló máa wá lọ́jọ́ tuesday lọ́tún lánìyẹn abẹ́kúta ni abẹ́kúta ló kù tó máa wá ní ọ̀tún lánìyẹn ní ní ṣàbíọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ lè jẹ́ ẹyẹ ẹ̀sùn ewúrẹ́ náà ló máa mú dání àti ẹyọ ayé adìyẹ kan yẹn a dẹ̀ parí iṣẹ́ yẹn fún ọ wàá mọ̀ pé ọlọ́run ṣì wà lẹ́nu iṣẹ́ bàbá dẹ̀ tún kúrò bẹ́ẹ̀ gbogbo ẹni tó wà ní sàgámù àmà retí mi under ìjòkó community hall ẹ̀yìn ẹni sábò ní sàgámù tó gba nǹkan bá fẹ́ níbi wòlíì wọ́n á tètè dé àwọn yẹn á kọ́kọ́ dá wọn lóore ìwọ̀n bá tó bá kù
6: ká
0: tó máa dánú lẹ́yìn program tó bá sì ní ìsibẹ̀ ilé tó kù di ìbàdàn nìyẹn ó di ìlú ìbàdàn nìyẹn ní ọjọ́ ní ìsúlórí họ ní sọ́ọ̀gù ọ̀tá ni o ẹ̀mí máa ń fẹ́ tú ọ sílẹ̀ dẹ́n kánsẹ́lì máa wà má bí sọ ọ̀pọ́túnítì ẹ̀ àjọpàdé àmọ́ lẹ́nu ọjọ́ sunday olúwo lọ́nà tó gé tẹ̀gbẹ́ra àti gbogbo ẹ̀ka wa pátápátá àti ilé tó wà lẹ́yìn ìtàfó arena ní ẹgbẹ́ òfin yunifásitì láti jọ máa pàdé ìyanu bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ ogun ayé òní jáwọ́ ó náà tó fẹ́ gba kánà
1: ọ̀bẹ̀ Olórin yóò tún rántí májẹ̀mú rẹ̀ yóò yí ìtàn rẹ̀ padà wá sọ̀rọ̀ nínú góòlù.

0: dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jẹ́ àgbọ̀ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní onírànà tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbí ohun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CDCare màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé kó kalẹ̀
1: ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di múmúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sílé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí tá a fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ni CDCare a tún wá kù lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 8 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún ni nǹkan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ àní ẹ̀ lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín kẹ wá sọ fáwọn káwo wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹni tó bá fẹ́ ra mọ́tò wa fún wọn láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare wò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé oníbì kan tó wó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi màá tún mọ́ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún ra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCare mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDCare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ̀ kí yín káàbọ̀ CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti ń download app yẹn báyìí àyè tẹ́ ẹ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ ẹ lè wà.
0: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ ká káàkiri.
2: Ọ́fíìsì wa wà ní Junction Veterinary ní Mọ́kọ́lá ní Ìbàdàn Junction Veterinary gangan lẹ ti máa rí ọ́fíìsì wa ẹ lè pe ti Mọ́kọ́lá yẹn sí 070-74-54-3005 àti ní ọ́fíìsì ní àpáta náà nínú ilé epo Sanctuary Filling Station opposite Funeral Supermarket ẹ lè pe àpáta sí 070-74-60-3911 bákan náà àti ní Ogunmọ́ṣọ́ ní Shop 3-4 Free Mall Shopping Complex opposite former Nitel oníyẹn wà ní Alájìkí Road Takí Ogunmọ́ṣọ́ ẹ lè pe wá sí 070-74-85-7555
0: ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó mi tó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ́ ṣe ṣe báwo ni kiní àwọn ò ṣe bọ́ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDCare ó dìgbà kan náà ẹ ṣeun.
3: CDCare dey for you.
4: Oh, yeah.

0: àánú la rí gbà kì í ṣe mi mọ̀ ṣe o ṣe o ṣo fẹ́ jọ ti nọ́mà bẹ́ẹ̀ ẹ́ kò jọ ìwọ náà sọ pé kò jọ ó súnmọ́ ó fẹ́ súnmọ́ ni àmọ́ jìnà sí ọlọ́run ò lè náwó yẹn tán o lè náwó yẹn tán torí pé ṣá jẹ́ pé mo mọ̀ pé a ní òde ní uk ni èmi náà bá ti kó aṣọ sọ́rùn ìṣẹ́jú mélòó ló yóò fi lọ tí ó fi padà èwo ni kínní ká jẹ́ pé mo mọ̀ pé òde wà ní bí bá lọ láàárọ̀ máa dé lálẹ́ máa padà náà á mẹ́ni mínísítà fẹ́ fi lọ tá a fẹ́ fi padà kò pin fún mi náà àṣẹ mi kò sọ fún mi pé òde wà ní uk o wọn nìkan wá lọ dóṣìṣẹ́ ṣe láì sọ fáwọn àwa crew member torí pé bí làwa wà kò sí nǹkan tó fi ń ṣèyàn ṣùgbọ́n a dúpẹ́ fọlọ wẹ́ ó máa ń rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ̀rẹ́ máa ń da lọ́rẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó máa ń rí bẹ́ẹ̀ bọ̀t èèyàn máa ń fi ṣoṣo ó fi máa ń para náà ni èèyàn fi wọ́n ṣoṣo kò sí ilé ẹjẹ́ wò ni ṣéèyàn mọ́ gbọ́rọ̀ rẹ̀ lẹ́lé ẹjẹ́ ni kò tiẹ̀ ṣeé ṣe ẹ mo gbà fọ́ lọ́hùn ti gbà kò sí nǹkan tí mo fẹ́ ṣe ju pé kí n gbà fọ́ lọ́hùn lọ mo ti gbà. ẹ jẹ́ kí yí pé sunday mi tún rèé eléyìí tá a tún mú ó kọ́gùn sí sunday tó kẹ́yìn nínú oṣù tá a wà nínú rẹ̀ yìí tí í ṣe oṣù kẹjọ bàbá gbogbo ọpẹ́ gbogbo ògo adá padà sọ́dọ̀ rẹ o torí ìkẹrin rèé nínú oṣù kẹjọ èyí tó ń bọ̀ lọ́nà ni ó pè márùn-ún a tún wọnú bàbà àbà náà nù ni o èmi àti lájọ wọnú oṣù kọsàn-án lájọ wọnú oṣù kẹwàá lájọ wọnú oṣù kọkànlá látùjọ wà ní oṣù kejìlá nínú ọdún 2026 tàwa láṣẹ lẹ́tùmarè àtúnwájú bẹ́ẹ̀ lọ àwa máa ń ta gbogbo nǹkan bíi jẹ́ tẹ́tẹ́ ni ọlọ́run sì mọ́ pé ká jẹ níjẹjọ àní ẹjẹ́ àpàdé o lórí ètò ìyún ilé ni o ó dújọ́ mẹ́jọ ọlọ́run dẹ̀ jẹ́ kó ṣeéṣe fún wa ọlọ́run dẹ̀ jẹ́ too sure three direct àtúngbé ní gógó ọlọ́run dẹ̀ tún bá wa fi àṣẹ sí bẹ́ẹ̀ ṣéyìn òwò àtọ́pẹ́ tẹ́tẹ́ la máa ń tẹ́ ti wà ṣùgbọ́n ọlọ́run fi àmì sí fún wa adúpẹ́ o àmọ́ lóore àmọ́ rírì yín ọlọ́run tẹ̀ tún jẹ́ kí ọjọ́ sunday tẹ̀ni kó tún tójú ẹ̀mí gbogbo wa olúwa ò ṣe adá gbogbo ẹ̀ padà sọ́dọ̀ rẹ gbogbo ọpẹ́ gbogbo ògo gbogbo èyìn adá padà sọ́dọ̀ rẹ ó ṣe adúpẹ́ o ọlọ́run wa gbogbo ẹ̀yin tẹ̀ lórí ọ̀fẹ́ àti máa gbọ́ wa láàárọ̀ yìí náà àkíyìn pé ẹ ṣeun ẹ káàbọ̀ sí ìkànnì ẹlágelú 96.7 FM òkè tó ga jù kìlọ lórí ètò yín ètò wa ni àkókò yìí pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín padì yín gangan títí Láyọ̀ Akínṣọlá òun náà lorúkọ tèmi torí pé àròjọ musolókùn rárá pínpín bíi ti wù kó mọ láàárọ̀ yìí àwọn àlejò wa wọ́n fẹ́ ṣe díẹ̀ àti kí a kí gbogbo ẹ̀yin tí ẹ máa ń láǹfààní àti máa gbọ́ wa ẹ̀yin tẹ̀ wá ní facebook náà àkíyìn ẹ̀ ṣe ẹ kú gbogbo ìgbà ẹ kú gbogbo ìgbà gbogbo àmọ́ rírì yín o god bless you all mo kí Ṣọlá rẹ̀ o tá a jọ wà ní òkúlu ìgbóhùnsáfẹ́fẹ́ fún ti àárọ̀ tòní mo kí bímbìm bímbọ́lá sadek òun náà ní òjò pa wọlé ọlọ́run ó sá olórúkọ wọn la fi ń kí yín o mo kí jòsí olóye olówó gbogbo wa àbúrò náà ní kí jòsí ó mọ jòsí Ṣọlá ó mọ jòsí ó dáyàn ọmọ nìyẹn bí ó bá ti bí ń bọ́lá ọmọ jòsí tiẹ̀ ẹ bí ó bá ti mọ jòsí ó mọ yanú lórúkọ náà la fi kí gbogbo yín ẹ ṣe ẹyin olólùfẹ́ ìkànnì yìí ẹ ṣe ẹyin olólùfẹ́ ètò yìí àkíyìn ẹ ṣe ẹyin olólùfẹ́ tèmi gangan fún ara mi mo kíyìn ẹ ṣe àkí gbogbo yín lẹ́ẹ̀kan sí káàbọ̀ sórí ètò gbogbo àwọn èèyàn wa àwọn èjìká tí kì í jẹ́ káṣọ́yẹ̀ àlèṣe ká má kí wọn èní ni aláǹfààní láti bá new vision kájọ kọ̀ wọ̀rìn láti bá yin ọlọ́run láti bá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ò ṣe o ní gbogbo ìgbà ìjọ arógun gbógun mi òun náà ni gbogbo wa látọjọ pàdé pẹ̀lú àwọn olórin ẹ̀mí jàǹkànjàǹkàn tí wọn ò láǹfààní láti darapọ̀ mọ́ káyọ̀dé adéọ̀sùn lónìí new vision ní inú ìjọ arógun gbógun mi lágbára elédùnmọ́ gbogbo ẹyin tá a sì ti pè náà à ń retí yín lónìí lágbára ọlọ́run anthony bọ́dúnrin olówó orí ọkọ kun fún mi nọ́mà ẹ ṣe àdúpẹ́ àkíyìn òkun fún mi nọ́mà gbogbo fúnra rẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín abiola yaliyali àlèṣe amọ́dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi bàbá adéoyè bàbá àṣẹ kékeré ọ̀rọ̀ àṣẹ yín pẹ̀lẹ́ olóyè kábírù yaláru ká ó ṣàn pé lánà wọn ṣàn àwọn wà ń sẹ́yìn àwọn wá sọ́lé olúgbilé wọn bó ní àwọn ó ṣe rí ọlọ́run ó jẹ́ rí èmi tí wò sí èmi tí ìsì ń bi fóònù wà rárá pínpín ẹyọ ọ̀dà mo ti gbọ́ ẹ ṣàkùrìn ṣé dáadáa lẹ dé o ọlọ́run ó mọ̀ ṣọ yín lọ yóò mọ̀ ṣọ yín bọ̀ bàbá mi tájúdín sún pàdé mo kì í ẹ kú gbogbo gbà olúwa dì í mú kò ní fi ilẹ̀ kábíyèsí adé orí ọ̀kẹ́
1: Adeyemo gbogbo Gbogbo Kingdom akeyin na gbogbo yin fans of wa patapata ko se ma daruko ni kokan ni tori eh o ti se ndi lagbaja nikan won ki eh won ni ki awa a mo nta se fun won eh a ma nkan ta se kan ta fi ma nta ka ti wa eh kini kan won daruko eh ni so ni so ngbo ti se ndi ba e ja ki gbogbo wa lapapo eh inu gbogbo won na si ndo si bi a ki yin gbo ile mo ki la re do mo ile mo ki la re do wala idi ade bayo ngo le maki la redo eh ba ka la ji na gbogbo yin la ki patapata adupe o amo lore o aku gbogbo bi ojo ojo se ri ototo ro labala todo ti wa laaro e yo tu gbogbo wa lara lagbara olorun na se letumare mo ki wa kaabo lekan si sori eto yin eto wa na koko yin titi layo akisola na oluruko ti mi eh won ti nsewo si mi lokan pe o ti ya kin je ka lo si ohun gba ba pada de alanfani lati tesi waju lori eto nibi ta ti mo lanfani lati fiyin fun Ilidumare
2: on Lajilu FM 96.7
3: sa beyan lowo loro bi kokon yokoto bala pe o ba si ko da abi so wa da ni airorunsun ara tita ta agun sagun eyan me dagba pupo ko ma rin koge koge eyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan eyan gogo ki bata o sesin bo lesin eyan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lori si risi ogun sugbe ti oran na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kunre o ma le se Arama gba pe pe pe. Aroma legun. Igbese kan man kia ni pataki. Ka tete gbegbese ni kia kia. E da wa. La parapa ni gbadun aye. O se ni tin be laye ti oni tin da lamu. Ero gba lo le nbe faye o. Lati mo bi arun sapa mo si. Kan si toni toni aba etkia. Egbe le baba lam adesina gomina pili oyo tele ni felele mbadan. E ka le se mo jo yin lo la complet. Iwo ro di badan. Telephone 08033715988. 08033715988. En ta ta duale. Lama toni toni.
4: The world changes very fast today. Reading isn't enough. New skills and ideas rule the world, where computers and AI continue to change how we work. Introducing Splash FM Summer AI and Content Creation Bootcamp 2026. Empowering the next generation of digital experts. 2 weeks of practical experience for children ages 7 to 15, starting August 24th, 2026. This holiday program will cover Introduction to Artificial Intelligence, Safe and Responsible Use of AI, Creative Writing and Problem Solving with AI, Content Creation for Social Media, Video Editing Basics, Graphic Design Fundamentals, Public Speaking and Presentation Skills, Podcast and Radio Production, Digital Storytelling, Personal Branding for Young Creators and Team Projects in Creative Challenges. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation. Registration is ongoing. Please contact these numbers for more information. 0905-853-2314. 0907-893-3636. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation.
5: Mo tu ya ka lo fadu ara ibapada fawe sayo wa ninu pade ele ko lodun yen e pa

0: parents. Gbogbo abiamo lo ma soro e yi.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ó fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí olẹ́ndì NC. HND A level to se fe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704 700-0167 tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University so fojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Ìlera lọ́rọ̀.
3: Kàrà ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fí àìlera bí i àìróorunsùn, ara títa, ṣangun-ṣangun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣèbùba alára ẹ̀dá ló mú alára pé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
4: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sú mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
5: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó ń rè.
4: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí splash 105.5 fm pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
6: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì rànrán?
4: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ ìjanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣó ti káà

ìwé ìrere ti mark oríkejì àkà láti ẹsẹ̀ ìkẹta sí ìkarùn-ún wọ́n sì wá sọ́dọ̀ rẹ̀ wọ́n gbé ẹnìkan tí ó ní ẹ̀gbà tó wá ẹni tí mẹ́rin gbé nígbàtí wọn kò lè súnmọ́ nítorí ọ̀pọ̀ ènìyàn wọ́n sì sí òrùlé ilé níbi tí ó gbé wà nígbàtí wọ́n sì da alu tán wọ́n sọ àkété náà kalẹ̀ lórí èyí tí ẹlẹ́gbà náà dùbúlẹ̀ nígbàtí jésù rí ìgbàgbọ́ wọn ó wí fún ẹlẹ́gbà náà pé ọmọ adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́ ìránṣẹ́ ọlọ́run àlàyé wòlíì ti ìran àsìkò yìí prophet oyeyemi king tinú ìjọ christ apostle church àgbàlá sioni ní oríta àpèrè nìbàdàn bàbá tún wà ní àárín wa lónìí ẹ káwọn tí wọn ń gbọ wà nínú ilé.

0: ṣùgbọ́n authority kan ti ká mú wọn ẹnikẹ́ni ò lè sọ̀rọ̀ àfìgbà tí wọ́n lù tẹ́ ẹ wá wò wọ́n dẹ̀ gbé ládà tí wọ́n fi gbé gòkè wọ́n tún na ládà yẹn sínú ilé títí tí wọ́n fi gbé alákété àìsàn yẹn síwájú jésù ẹ wá wọ ẹni tí wọ́n torí ti ẹ̀ gbé kiri àṣẹlẹ́sẹ̀ ni. Asi ese
1: ka to mu lara darara kise ya no to se iwaju re akoko gbadura pe kolorun dari
0: asi ese ese lode ese lode eri jesu wi pe adari ese re je o ara ye de ya sugbe ase iran lowo ati agbara nbe nu aye mami bi eniyan to ba ti so nkan yi nu ti eyin o ba wa jesu ko ri ase iran lowo ati agbara gba ko ri aye wa e wo mi ogun logbo lo ni oluran lowo legbe e wo mi won rin lowo owa nbe niyan ja gbogbo eyin te ngbo mi ti iwo na ba se be ma se be ma iwo ni nkan se ke se n to fe rin lowo iwo ni ami korire ati atako to wa nu aye e eni ti o ran lowo to nbinu si iwo ni oran lowo orin elomi lowo lo wa jesu ri ki ase ati agbara ni lowo nu aye e eje woru akoko ta wa yi eh mo ki gomina mi ni ipile osun pe congratulations owo lele keji his excellency Jackson Nurudeen Adeleke e wo ase kan lo gbe baba yen ro ben irele po ko se nti o le do male fun hey e wo mi ma bi olorun ba ma fun yan ni ase lati rin lowo gba yo rere sile yo rere sile e woru akoko ti a wa ninu eyi awon oloselu nilo iran lowo bayi be ni won nilo iran lowo ara ilu niru akoko yi
1: gbogbo ta ba wa ni ko se fun wa lati ra mo se
0: mama
1: mi o fe le lo
0: ni eyin
1: lati lo do ba le pe
0: e wo mi
1: adetemi ni e se
0: a ma ri won clear le bayi tori pe won nilo iran lowo mo kan ya be yen ni bi iru awon te wa ni ipo alase loke ti en ba ti nilo iran lowo bayi latori number 1 wa bayi o nilo iran lowo ki lo wa se wo to sun madua ki ase ati agbara iran lowo nu aye wo mi oku ni gbogbo eni ti o ba ri iran lowo gba idi niyan ipo yowu to wa lowo lowo iran lowo sagba e tori be loluwa bi ni ki n gbadua fun gbogbo eyan laaro yi ase iran lowo ati agbara ko wonu aye won ka won na le wo ipele tutu ohun to sele niyan mo wa fe so aso tele
1: ke to lo baba e ja sai lo sodo bimbo ka pada le
0: yes ma'am.
2: Lagilu FM 96.7
3: gagaga
4: gamsi
3: gbogbo ya ni pele lodu ṣugbọn ojo ti oya to je odu oya ba farahan a ri pelu apere ni ganusi aba mixture agba ogun amara soji ta fogide ewe ategbose yo lo tinu ganusi paraba wo degbere to ngun fe ni tele tele ganusi aba mixture ni ogbelura binu ko tinu ngun gbodogbodo ti san ara gbogbo fe sise pe tori kerike ara nro ni lati joko dide fun ya wa dagirase on re sara die die nu ya sawari egbogi ganusi aba mixture o si fe dalabuku lodo lolufe re bo ba dere ale ganusi aba mixture ni ogbelura eran re o si le kasi lori okele gedegede ara fifo danu mara fuye ganusi aba mixture nlagbade fun to bare ni 60 odun to tun gbo made ni yawo ara re tun ta kutuputu irufe ganusi aba mixture nlo gbelura ganusi aba mixture o tu wa kaakiri le taja ogun ati lagbe ni kari kari asin wa lagbata jake jalo le nigeria ganusi aba mixture fast kenny nigeria enterprises lo se idojuko nnpc filling station legbe bridge olonkemi lagos ibadan expressway mbadan lo wa telephone 08081689617 08081689617 617 Ganusi lo karauta kebe
4: gagaga
5: Ganusi
2: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà
6: ayé. Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
4: Oruko temi ni Rotimi omo Ojo. Mo layo lati je okan lara awon to gba Splash FM Media Academy koja. Bawo lo ko wa se se fun wa? Lawon na se fun ra wa.
5: Oruko temi ni Sarah Adedokun. Inu mi dun lati je okan lara omo ile eko Splash FM Media Academy. Nibe ni won si ti ko mi bi eyan se ndi ogbontarigi agbohun safefe.
6: Baba Tunde Ajayi lo ko mi. Mo je okan lara awon akeko Splash FM Media Academy. Nibe ni won ti so ebu kekere mi ni nla won mi lowo won mi lowo.
7: Se ma je niyan o de tin je be. Mo mi ma je ki ebu ti Eledumare je nke fun o. Kuku mo ninu. Mirale ma bo wa se Splash FM Media Academy. Nibe la o ti gbe nu yebe yebe ta si ma tun ero daada. Laarin ose mewa gbako won ko e bo se le di ogbon tarigi agbon safefe oya tete wa gba form ti e loni ni Splash FM Media Academy ile funfun balao felele ni lo ubadan ni won le ko si pe won sori ero ibanisoro
8: 0807112 4000 0807112 4000
7: Splash FM Media Academy ti se igbelaruge fun iwa omo loabi ninu ise igbon safefe safefe.
9: Olorun Apostle Ayodele Babalola yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí i nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún Olorun Abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún láàfin ṣíde lẹ́tọ̀jọ́ Monday August 31st Prophet Olúfẹ́mi Òní Màmá Wòlí obìnrin Mary Alárápẹ́ Prophet Mayowa Fèyíjì Pastor Emi Adéọ̀sán Evangelist Dr. Bọ́sí Adéìwà Evangelist Kẹ́hìndé Akínwálé Lady Evangelist Bọ́sí Adéwùmí pẹ̀lú àwọn ọmọ Davidi Brothers ni yóò mọ pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sán àtàárọ̀ nípàdé àdúrà yóò mọ wáyé o ago mẹ́jọ láàárọ̀ àtago mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà ní kalẹ̀ ọjọ́ Friday ni press night àkòrí ni Olúwa Wọlé wá sàn ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣe kágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Mọlúsì street end Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn 081-3501-0191 Olúwa Ọlọ́run Prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ ò sì ní wà bákan náà mọ́ lórúkọ jẹ́.

0: assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ikede pataki lati owa awon apapo ile ise aladani akoni rin ajo fun umrah ati hajj ti joba Nigeria ati Saudi Fawasi Association for Hajj and Umrah Operators of Nigeria ahun ni won ni ka fi to gbogbo aye leti wipe awon alamojuto eto ise hajj ti lu Nigeria ti amosi nakan ti fun wa ni gbedeke asan pari owo hajj 2027 ni ojo 26 osu kesan odun ta wa yi on the 26th of September 2026 awon ro gbogbo eyin te fe ba wa rin ajo na ke tete sanwo yi ko to tu ojo ta wi yo awon ile ise ta ba jo megbe ahun nikan ni ke sanwo yin fun o lati mo won e won nu wero yin punch to jade lojo Monday on the 31st of August 2026 ta wa yi tabi ke kan so office won to kale si number 6 Oladi Pupo Oduwole Street Ojodu Lagos telephone 0706738339 tabi 0811604585 ero alatagba awon ni ahunswz@gmail.com ati ahunsouthwestzone@gmail.com alobo alogba alode wa sorire
1: oya kijobe
2: láti túbọ̀ mú kí èròngbà ìrètí ọ̀tún ìṣàkóso Tinubu fẹsẹ̀ múlẹ̀. Her Excellency Senator Olúrẹ̀mí Tinubu CON obìnrin àkọ́kọ́ ní Nàìjíríà yóò ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣe ìfilọ́lẹ̀ Tinubu Torchbearers ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀wẹ̀ Her Excellency Aya Igbákejì Ààrẹ Hajji Anana Shettima Dr. Alile Idele APC National Women Leader tuntun jẹ́ agbátẹrù TTB ni ó kọ́ wọ̀rìn pẹ̀lú aya rẹ̀. Ọjọ́ Monday August 31, 2026 yìí laago mẹ́sàn àárọ̀ gẹ̀rẹ́gẹ̀ ni ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ igun àwọn obìnrin ó gbàlejò Senator Olúrẹ̀mí Tinubu ní pápá ṣeré Liberty Stadium Òkè Àdó Ìbàdàn. Ambassador Dr. Florence Ajimobi TTB Matron Oyo State Colonel Gbenga Adegbola PhD TTB Patron Oyo State Dr. Felicia Adekemi Opatunde Oyo State APC Women Leader Engineer Dr. Sanusi Alatileyin TTB àti Alhaji Asofa Adeyemi Adetunji TTB Oyo State Coordinator ni ó tẹ̀wọ́ gba obìnrin àkọ́kọ́ Nàìjíríà sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo ẹgbẹ́ obìnrin APC lókè Ògùn, Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́, Ìbàràpá àti Ìbàdàn ẹ jẹ́ àfitìlù ti fún kí ọlọ́lá jùlọ Senator Olúrẹ̀mí Tinubu káàbọ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn obìnrin iyọ̀ ayé ni wá. APC Progress.
3: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyìí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus Australia ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333.

0: tiri riji imere ko jiji omi o jiji o lo fi mu opolopo e ma je tan yin ti won ba fi dna ti won fi se ofe mama wo le se nso ni won ba fi dna so fe nigeria am
1: pe ki kaluku wa ma to ni state hospital
0: opolopo woli ni won lo gbon mo ba wi pe baba woli to so mo loruko yen gan
1: awon gan tori e we ti won ni
0: be ni bi
1: ga e wo mo yen we ti woli
0: be be bo bi le aye se ri niyan
1: bakan na leti won se ri
0: o fa sise ni won ni e woju e
1: e woju e e yi oju e e ri pe o pastor na jo
0: so awon fa sise niyan elaija o fe ko ba un o lo fi sa
1: daddy o si ro pe daddy nu le o si ro pe awon gangan ni daddy
0: olopon bomo tomo olomo ni o olomo ja bomo tomo ka ma ka bo ka tomo olomo o
1: olopon tomo olomo
0: ti o fa asiri ni na dna le payan koja edi
1: ko sin te kini wi
0: e ma beru ni pe olohun
1: olohun je ko di be o je ko di be
0: o owo te yan na lori omo ni
1: ah olohun je ajaja to mo ba ti wa ni university
0: e we not like
1: to fe jade
0: to fe jade kun wa ni o pe so mi eyan
1: eyin ko le ni o pastor
0: e ma yo okunrin mi to ti kuku di ko ti kuku ya
1: tabi mo fe jewo
0: be ni
1: mo fe so nkan
0: to se ki lo fe so bo ba ki lo fe so
1: mo fe so nkan to sele ni 1966
0: ah aye raye
1: o oh god ta lo wa
0: lo
1: o de ka 1966 ni ni nigba yin mo wa lo sodo daddy nigba mo wa lo be daddy wa so wi pe to olorun lo nse ohun gbogbo pe olorun de ti ran won si mi eh gba ti mo wa o ni rebeka te ri yen daddy ni
0: mama
1: eh
0: ije je me fun won fi oko orun gba nkan lara awon obirin
1: poko orun lo nse
0: orun lo nda oko alagbara lo si gbodo kolu
1: ah bimbola eyan ati wa nbe
0: o wa nbe
1: ko lejo oko orun lo wa nbe hello
2: hello emi oko orun de o
1: ah oko
2: emi oko orun wolu
1: ata koko loko orun wo
2: ba oko orun wolu
1: o de ni labaji gan
2: kawon aya aye awon ayo orun ko mo sora o roko orun de o hello sir
1: agbaye
2: mo ti yin e ko se oluwa sir oluwa mo pa agbara do tun o
1: amen
2: yawo oli agboro lo e ni baje pelu nje mi se n gbe wa fun wa gbogbo mo se le wo ko ri bẹẹni nkan mi to ma n jọ bi ifa loju yan eyan gbọdọ ṣọra tori opin e o le de ewu are na nikan to sọ ni nsin pipe bo se le wo ko ri ọfa asise o le bayan latara wipe boya goda gbogbo ọna ni o le jẹ nibi owo ni o teyan ri gba ifa leleyi o abi won gbe nkan kan wa to keyan ya woye si daada o mo ja se pin ti o ko ba yan ni e ko eto ko ni ba je o yawo oli
1: o damu ata kankan o foro ata kankan
3: ala bi o foro to
1: ala bi o fun ba gbe gbagbaju
3: omo ba gbe gbagbaju mo la ti da ba da ku se lo ko ya ma ma se o mo ki da di wa o ma n gbadun won pupo ele logo yen e je ni gba lowo gbogbo wa ibeli ni eyan mo sito o to yi so yin di omilera ìjẹ́ gbogbo àwọn táwọn olórí alàyè láti òǹgbà àmọ̀ òtítọ́ bí àbádẹ́ mọ̀ òtítọ́ èyí ọmọ kó sínú àwọn gálò káàkiri ni lágbà ọlọ́ àtẹnu àtẹyìn àmì kó sínú ìbànújẹ́ o àlàáfíà fún yóò tó.
1: ẹ ṣe hello
2: yàwó ni
1: ẹ ṣeun
2: ọkọ ayé ni ilé o
1: ọkọ kíni
2: ọkọ ayé
1: lẹyìn
2: ọkọ ayé mi o ẹgbọn mi adagan kan lọkọ ọhún dé o
1: alamọ
2: kí ni sọ kọrun o ọkọ ayé mi o alaja ìyàwó adagan kan ẹgbọn sọfọ adagan kan náà ọkọ ọrun ni wọn
1: o
2: orúkọ mi ní alaba láti ojú olóyún akademi kódìkálukú yọ tiẹ̀ ń bẹ́ẹ̀ ni ká má jẹ́ kí ẹ̀mí èṣù àwọn ẹ̀mí kẹ̀mí àwọn ẹ̀mí ibú olúwa ó yá bá wọn wí amọ́jú ó balẹ̀ wa o ilé ìjọsìn ti wà ní àwògùn nídàmẹ́wàá a sì ní rí odò
1: táwọn ọmọ ẹ
2: àlùwọ́ rẹ o a ní rí odò kankan tánìkó ni àwọ̀ ẹ tí ó wà sọ pé yàwó wa kan ní ṣe wá ẹni ìyẹ̀wò orogún yàrá ẹ ló gbójú lọ rẹ
4: ilé ìjọsìn ti wà ní kò ní bàjẹ́ kó ètò
1: wọ́n ti sọ fún ọ rí pé ìyàwó ìyá rẹ hun tó lójú kó bá náà ló gbójú lọ́wọ́ rẹ wọ́n ti sọ fún
4: ọ ojú rẹ tó sọ pé ẹgbọ́n mi ni
1: ẹgbọ́n rẹ wọ́n bá dájà lẹ̀ láàrin ẹ̀yìn méjèèjì
4: bẹ́ẹ̀ wá mọ tó tún afọ́ ni yá mi ti kú ó ti lé lógún ọdún nígbà wo ni kò bọ̀rọ̀ jẹ́ ó bá níyà òun ló ti fòun dájọ́ àbẹ́ ẹ ti mọ ìyá mi tó ti kú tipẹ́ ó ní kó tó kú ló ti fojú ẹ dájọ́ ẹ máa wọ kan bí.
1: bóyá ọrùn ló ti fojú ojú dájọ́.
4: a tara wa jẹ ni aláwọ onílé ìjọsìn a máa tara wa ló kù a kò ní ìdá mẹ́wàá kọjá ká pé sórí ètò káàdì tá à ń lé ní ìdá mẹ́wàá tiwa onígbàjẹ fótó.
1: ẹ ṣe nítorí ẹ̀rù mi torásìkò ti lọ gbà ọjọ́ ti lọ àlegbádùn pè méjì lọ àwọn èèyàn ò mọ sọ̀rọ̀ ni pé kílà ń sọ kílẹ̀ ń sọ gan-an náà látẹ̀ẹ̀kan. ẹ̀lò.
5: ẹ̀lẹ́ ẹ kú ètò.
1: ẹ ṣeun.
5: o kì í ìyàwó ilé o ẹ mọ̀ mọ̀ sọ ẹ̀ ní dáàmú.
1: márẹ́dò.
5: ẹ mo kí bàbá wa náà ní olúwa o ẹ kú ètò ọ̀làdé adébáyọ̀ ìyálà rẹ̀ ló ń látẹ̀yìn girama o. ó ẹ ti sọ̀rọ̀ ẹ̀ ní sọ́tàn ṣùgbọ́n torí bí a wí nǹkan fún wa tán ṣàdúrà kan náà tán ní káńkáká máa lọ a tún jókòó pé bàbá yìí ọmọ nǹkan kan ìyá yìí ọmọ nǹkan kan. àkọ́dẹ̀ lórí àwọn ọdúnrẹ́ lúbúlúbú ojú ọ̀dọ́ kókó kí pásọ̀ ọ̀kan tún fáwọn kan tá a sì kẹ́kẹ́ ìlàdúrà àtùgbà mi ló tó mọ ohun tó ń ṣe. tó ìrìkú ayé ò ní rí iṣẹ́ o ayé ò ní sọ̀rọ̀ ẹwà ò ní sọ̀rọ̀ tà mọ́ wa lọ́wọ́ o àwa náà sá ọlọ́dẹ adébáyọ̀ ìyálà rẹ lòdì látẹ̀yìn girama o.
1: ẹ ṣe
5: ẹ kú ètò.
1: ẹ ṣeun jẹ́ àgbẹ̀yọ̀ kan sí.
6: èló o náà mi nínú olúwa.
1: ẹ ṣeun.
6: orúkọ tèmi ni dikles àkàgbé bíbélì ní a ó mọ òtítọ́ òtítọ́ ó sì sọ wá di òmìnira tá a bá rántí bàbá ìsọ lónìí tá a bá rẹni tó lè gbámú tó lè yí padà ilé ayé ìbàjá. gbogbo ń tẹ́ ẹ sọ lónìí gbogbo ẹni tẹ́ni èsù bá dì mú ọlọ́run ó mú kúrò lára rẹ̀ ọlọ́run ó wà pẹ̀lú yín nínú iléeṣẹ́ yín bàbá ọlọ́run ó wà pẹ̀lú yín ojú àjọ òní sì ní ẹ ṣe láṣàtẹ ẹlé ìjà yìí la ti ń pè.
1: ẹ ṣeun ṣá lè má yọkan sí.
7: ẹ̀lò ẹ káàárọ̀
1: ẹ káàárọ̀
7: ẹ kò jùmọ̀ gani àfíìsì mi látọ̀ yọ aláàfin. gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé wọn wá lọ́sí ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe ń wí àwọn ìwẹ̀kuwẹ̀ tí wọ́n ń wẹ̀ kí àwọn tí ó gbó òní àwọn tí ó gbọ̀ wọn ó gbọ̀ ẹni tí ó gbó òní gbọ́ ṣùgbọ́n kẹ́gbọ́ ohun gangan ni èrè jẹ́ o tún kálu tó o ọlọ́run ní jọ́ bàjẹ́ ẹ kú ètò.
1: ẹ ṣeun tó a nílé gba ìpọn kankan mọ gani yóò àfíìsì ti kó gbogbo ẹ lẹ ó lẹni tó máa gbọ́ àgbọ́ àwọn tí ò ní gbọ́ wọn ò ní gbọ́ kò sí nǹkan tá a lè ṣe sí bá a gúnyán nínú ewé bá a ṣe bẹ̀ẹ́nú èpo ẹ̀pà wọn lẹni tó máa yó a yó ẹni tí ò sì ní yó yó lòun yó ẹlòmíràn pé ìgbọ́ nǹkan kan ìgbọ́ fín bí èkúté ní ọ̀pọ̀ gbogbo ohun tọ́wì ó lè mọ́ jẹ́ ó lè mọ́ bàrà ẹlòmíì ẹlòmíì lè pa rédíò ìgbọ́ bó bá pa fúnra ara rẹ ọlọ́run níjó kó sọ́wọ́ o. ìyá àìsàn àbí ìdààmú tí ò wá débẹ̀ nìkan kan wa táàmù sáré kiri jẹ́ pé wọ́n ní pé lọ́rọ̀ èébú akínní kan lórí àkìtàn kó o ju ọmọ kínní kan kó o láà kó o mọ̀ láà láàárọ̀ láà lọ́sàn-án lálẹ́ tí ó fi di wípé wọn náà sáré sí pé bóyá yóò ṣiṣẹ́ ọlọ́run ní jẹ́ kó dé bá wa o lágbára ọlọ́run ìwàkúwà ó máa ń múyàn láti rí ìrìkúrì ni ẹ jẹ́ aṣọra wa kí ọfà kó má lọ bà wá o bí èèyàn bá jókòó jẹ́jẹ́ tí wọ́n bá pè é pé kó o wá yájọ lọ ṣiṣẹ́ kan tí ò ní ìtumọ̀ mọ́ tẹ̀lé wọn lọ ọlọ́run ló máa ń pín oríire ọlọ́run ló ń pín dúkìá fúnyàn kò ṣe fọwọ́ fà sọ́dọ̀ má fi gìrìgìrì fà o ohun tí ọwọ́ mi ò tó má fi gbọ̀gọ̀ fà o kó mọ̀ bá bẹ́yìn yọ nígbà tó bá yá tí yóò mú yàn wọnú aginjù
8: pàdé
1: ọjọ́ ọjọ́ mọ́ndé
8: aago mẹ́sàn-án sí aago méjìlá láàárọ̀ pàdé mú mi kúrò
1: lágíjù mọ́ wọnú aginjù lọ o jáde kúrò nínú aginjù ni ẹ gbàdúrà fún àwọn tó gbọ́ wa ìfojú òpin ọ̀rọ̀ bàrẹ̀
8: sọ̀rọ̀ síta mo gbàdúrà fún gbogbo ẹ̀ tí ń gbọ́ wa lórúkọ jésù yóò dára fún yín
1: ẹ
8: ní wọnú aginjù lórúkọ jésù ọlọ́run yóò bá mi wà pẹ̀lú yín
1: àwọn fà
8: ṣiṣẹ́ kò ní bà wá lórúkọ jésù
1: bẹ́ẹ̀
8: ni yóò dẹ̀rí jésù olúwa wa nọ́mbà mi ni ilé 070-333-23964 070-333-23964 ìkejì rè 070
9: 0708875 4299
1: ọjọ́ mẹ́jọ òjìnà tá láǹfààní láti pàdé lórí ètò yín ètò wa ní àkókò yìí pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín títí láyọ̀ Akínṣọlá lorúkọ tèmi tó òdìjọ́ mẹ́jọ.
10: Olajide FM 96.7

Alárìmọdé yìí, àbọ̀lọ́rí ọmọ sàlámì, Lágìlú FM 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: even go alejo mi ti mo fe gbo wa sori radio laaro yi eh o ba won na eh o ba won na ni bi to wa bayi adupe lowo olohun ejo eyin ijoba fo olohun ba beyin campaign tin lo yes gbogbo e tin sele ah mo emi o mo kankan nipa eh politics eh but mo ro yin mo beyin gbogbo bi tawa oni moto ba ngba koja ejo e ma sanu fun wa e ma ba wa tun ona yen se because inu alugulagba omi eh ohun ni gbogbo wa nko si chopo chopo chopo la ro yi eh mo fa moto mi le olohun lowo nibi ti mo nibi to o da kesi nbe yen mo ni ah se ko ni abi kini ah mo tun so pe ah mo re po 15,000 now eh se yan na o to ni kini kan en to wa fogbon wo ah oni mommy oni ah eh ko nse po eh mo ni kilo wa se kini kan to se gangan eh o da e je kin tete lo se ise eh first call primary assignment e je kin tete lo se but mo ti lock here fi le nbe eh ti ba ti pari ise ma wa bo si odo e ma wa raye ti e eh tori baba konde nsanwo wa be ni ni to ba de tin sanwo e to ba de fe ki iwo na ga o gbodo sise lakoko to ye ko se o gbodo take ise seriously ko ye yin so leyin eto ama wa lo wo moto ama wa wo nkan ti o nse ile aye ka to mo bi ta ma tesi adupe e ma binu mo so tori pe mo pe kin to wole ni mo se so ni kin so fun eyin to ye pe ti ma joko lati gbo eto pe e ma binu se gbo eni a nlo sibi kan opolopo yin mo nipa iya wa ti mo soro won yen iya rugbo ti mo soro won ni o ti mo play ohun won ni ose to koja opolopo yin gbo ayede kanu iya yi ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé ìjọ Wednesday ẹ̀yin tẹ́ tẹ̀lé wa lórí ètò àgbé màmá wa live and direct màmá dẹ̀ wá sọ̀rọ̀ nípa bó ṣe ṣẹlẹ̀ gan mo dẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ pè mí lẹ́yìn ètò pé gbogbo nǹkan ti bá lè ṣe ni kí n rí pé mo rí ọmọ màmá yẹn bá sọ̀rọ̀ mo sá gbogbo ipá tí ọlọ́run fún mi láti sá agbára tọlọ́run fún mi mo rí ọmọ màmá bá sọ̀rọ̀ ní Sunday tó kọjá mo dẹ̀ wá bẹ̀ẹ́ mo ní màmá ni ó ti pẹ́ gan tẹ̀tí wá ráwọn ó ti fẹ́ lọ ọdún kan pé kẹjọ kẹ yọjú sáwọn mo bẹ̀ wọ́n wọ́n dẹ̀ yọjú lọ́jọ́ Monday mo ní àjọ máa ríra o kájọ lọ kájọ rọ́dọ̀ màmá ṣùgbọ́n bóyá wọn ò fẹ́ rí mi ni wọ́n wá wọ́n dẹ̀ pa fóònù nígbà mo pe fóònù látàárọ̀ títí mi ò rí kọ́ọ̀lù wọn gbà tó wá di after 5 mo wá pé wọ́n mo wá rí àwọn àgbẹ̀ wọn wá ní àwọn ti wá àwọn ti ń padà lọ sí ifẹ̀ màmá ń kọ́ wọn ní màmá sì wà nínú uncompleted building pé but kí má fọwọ́ kàn kí má gbé wọn kúrò níbẹ̀ ọ̀dà mo ní kò sí problem gbà tó máa di àárọ̀ ọjọ́ kejì Monday ni ìpè wá mo wà lórí bẹ́ẹ̀dì lẹ́yìn tí mo bọ́ lọ́hùn mi sọ̀rọ̀ tán ni wọ́n ní màmá wọn ti gbé màmá lọ sí health center mo lókè mo sáré wọṣọ mo kí báìkì mọ́lẹ̀ torí mi ò lè wá mọ́tò lọ sí after wire and cable lọ sí inú ó ti jìnà jù bá gbé báìkì mo bá débẹ̀ gbà máa débẹ̀ mo bá màmá ní orí bẹ́ẹ̀dì màmá wọn ní màmá sọ pé àwọn ti gbé kọ́ àwọn aṣọ wọn àwọn ń bá mi lọlé tí n bá ti dé mo wá sọ fún mo ní màmá gbà mo débẹ̀ wọn ní màmá ní kọ́ máa tírìtì àwọn pé èmi màá gbé wọn lọ síbi tó ti máa tírìtì àwọn mo ṣáà bẹ màmá pé kí màmá jọ̀kọ́ jẹ́ kí wọ́n tírìtì wọn pé tí n bá dé màá sì gbé wọn lọ síbi tó máa tírìtì wọn bọ̀ kọ́kọ́ tírìtì wọn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ wà ní health center aláda ṣé aláda ni àbí aláda ẹ ṣe gan ni mo dúpẹ́ wọ́n ṣáà tírìtì màmá ara màmá ṣáà balẹ̀ so ìyókù ẹ máa gbọ́ kò ń ṣe ìsìn torí ibi tá à ń lọ lẹ́nìí o ibi tó pọ̀ ni a fẹ́ shift ti màmá náà torí ọlọ́run ti ṣe ìyanu but mo fẹ́ ká kọ́kọ́ bọ́ sí ètò tí mo fẹ́ ká ṣe láàárọ̀ yìí àlejò wa ti wà nínú kolumbi bí n bọ̀ bá mi sọ fún àwọn ọmọ pé kọ́ bá mi gbé àlejò wa kọ́ máa rí àlejò wa lórí facebook wọ́n ti wà ń bí ẹ máa gbọ́ orúkọ wọn láti ibẹ̀ a máa tẹ̀síwájú torí mo fẹ́ ká sọ ọ̀rọ̀ ó ní àwọn nǹkankan tí mo fẹ́ ká yànnà ná èèyàn kan ní má débẹ̀ ìrẹ̀ ni má débẹ̀ yẹn òun ló ń balé ayé yìí jẹ́ bí n bọ̀ wọ́n ti gbé má débẹ̀ ló ń balé ayé jẹ́ ẹ má sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn ẹ bò ẹ ṣe é bòńkẹ́lẹ́ òun ló ń balé ayé jẹ́ tílé ayé sì ń bàjẹ́ lọ ṣùgbọ́n tá a bá sọ bó ṣe yẹ ká ṣe sọ ó máa rí bó ṣe yẹ kó rí nǹkan kan wà tí mo rí pé àwọn dókítà oògùn òyìnbó àti àwọn dókítà ti kí ló ń pè wọ́n àwọn tewétegbò àgúnmu àwọn lágbo mo rí pé àárín wọn ògún mo wa fe ri ba se ma be won ka rin won gun tori nkan ti nsele nisin gidigidi gan nkan ti nsele ko si ani to wa nnu aye yin si to ma so pe won oni nkan to nse ohun iro ni olukaluku ni nkan to nurse lara e eni okunrin to ba ni nkan ko so ohun oni funpa ohun oni ito sugar nkan ko so ohun o sugbon ologbojo ba be gun e woi aja ese keta e ko gbera obinrin to ba ni ko si nkan to nso hun ironu o je ko sinmi depression everybody lo ni nkan to nurse idire ti mo se ni ko gba mi laye ki ma gbe won wa leyo kankan awon ti won wa ni idi kini gangangangan ka ti e ma gboro lenu won ka mo toro agba gawa ko wa nbi leni e ba ki awon ara ile eyin le ma so oruko yin fun won oya e ba ki awon ara ile doctor
1: mo ki gbogbo eyin olugbo eto yi pe e ko ojumo ni o la se ledumo re eti te fin bo mi ko ni di anowole o ani saisan
0: ami
1: oruko temi ti mo soro ni Dr. Ab Adeolu Olani ti mo je akosemose nipa ewe ati egbo then ni ekeji mo je gomina gege bi awon akosise the naturopathic professionals of Nigeria mo je gomina ni ipinle Oyo then eketa ni pe mo ti wa je oloye ni ipinle Oyo gege bi emi ni mayegun isokan isegun gbogbo le Yoruba
0: e pe mi si yen joto joye yen
1: pe yin gbogbo yin le wa
0: oh okay
1: so so e ku kale le kan si
0: e kaabo doctor
1: e se
0: tewe tegbo lona yin eyi tawon oyinbo npe ni naturopathy ngba ti mo kere ma mi soro kan ma mi so nkan kan fun mi pe aisan kan o bule aye abi ba lo se nso pe won wa won nkan ki aisan yen kuro nle ko kara nle igba ta won ba wa ta won iya wa mo pe yin leni tori pe aisan ti gba le aye nisin tele yo ba ni cancer ani hepatitis b iyen aisan jedo eyi ti o ba ni yen ani funpa giga eyi ti o ba ni funpa giga kidinrin a ma da lamu eyi ti kidinrin o ba da lamu won ni ondaji ogu oru everywhere eyin onisegun ki le nse ki le nwo
1: ese atoku wa to
0: yen kabo
1: ese gan awon onisegun a kawo gbera o
0: e kawo gbera o tori kini yen po si lojumo o
1: a kawo gbera
0: oda e je agbo
1: ibi ti oro ti sele lele se ri ni aye igba wa se ni ibi te ti mu oro so yen pe ti nkan ba sele ajakarun ba sele awon baba wa ni eto ton ma se fun ilu sugbon ni akoko ta wa yi ikole sele be mo
0: akilode
1: a ti
0: sele aye yi na ko la wa ni
1: a ti po ju bi a se lero lo
0: okay igba yen won opo
1: igba yen oju kara wa okay. Abule se abule ileto si ileto ni igba yen
0: okay.
1: Sugbon ni isin a ti po ju ba se lero lo so se wa ri en to je bale bale agbegbe re gan ko le chakosu etan tori bo ongo le motan ibi ti ero yen ta ti po to ti fe to ka to wa so odidi ipinle ka to wa so odidi ilu Nigeria so nitori ide yi iru igba yen nkan ba yen to ta ma nse ona abaye o le ma se le ma se le bayi ni igbe isin mo sugbon sibe sibe na ona abayo ti awa n gbe o po gege bi awa ti aje akosemose onisegun
0: okay
1: ti wi tegbun yi ti a ni eko ijinle nipa ti wi tegbun yi awa ati ijoba ni ibasepo ibasepo ni pe won feti si wa
0: okay
1: lasiko ta wa yi awa nse awadi
0: pe ijoba n gbo tin yin lasiko
1: ta wa yi o
0: okay
1: ijoba Nigeria yi o tori won ni eka kan fun wa ti a pe ni natural medicine
0: okay
1: board
0: okay
1: se wa ri ni national medicine yi awa n korajo awa n se iwadi nipa ewi ategbo ati aisan ti won le mojuto so nitori di eyi a se awadi iwadi abajade awon ogun bi orisi marun
0: okay
1: nipa awon asan gba nkan gba kan ti e daruko bi cancer ni o hepatitis ni hypertension ni o kidney failure a se awon ogun yen jade ijoba de ti tewo gba ipe ki awon le ewosan wa ki won le ma lo se pe igbese tiyen
0: okay igbese kan
1: tewo gba now se pe
0: se awon le ewosan awon na tewo gba
1: se
0: laisi konu ko han ninu e
1: se se ri ibi ti kudie kudie ma wa to de si bi ni akoko ko adupe pe ijoba tewo gba se wa ri awon pharmacies wa se pe ile ise to nje apo ogun awon ni o ye lati ma apo ogun jade nigba ti awa researchers yi ta ti se nko elo yi jade ati tender proposal si won
0: okay.
1: Se ma se mass production se wa ri lati se mass production won awon na tun ma ma ti pada si wa pe ka pe owo wa
0: ke gbe owo wa okay
1: now ijobo de fun wa ni owo ka fi se mass production yen loto ijoba ti accept pe agbo research yin o ari pe eni kini iwa o ati se eri o ti da wa laju sugbon a ti ri financial backing to do
0: but ti ijoba ba ti so pe awon ti fowo si nkan ijoba ma ngbowo jade that means ijoba po wo yin pe eyin ba wo egba eje nsimi
1: a le so pe won ni ka gba ka je nsimi se pe a n bo wa ijoba ni won yoba ni ko kin ya logun odun sugbon awa sa ti gbegbe se yen
0: okay
1: iyen ti duro iyen ni abala awa ti a je akosemose
0: okay
1: doctor ijinle nipa ewi atigbo se wa ri abala keji to a je awa ti a mo nipa ewi atigbo ti wa nti wa awon ni o dake o
0: okay
1: won gbiyanju tara ti
0: so nkan te so ni pe awon tewe tegbo yi abala meji le pin si
1: se abala meji ni wa
0: kilode
1: eyo kan na ni o umbrella kan na lo ko gbo wa o
0: okay
1: sugbon ninu umbrella ta wa yen se pe ninu bi e olodun se sede aye ninu ile ani akọ ani
0: alabo
1: be la se je
0: okay
1: ani awon akosemose ton je omowe
0: okay
1: ton je professors medically
0: okay.
1: Academicians ninu awon ton je awon to mo ni imojile nipa dokita eloyinbo ton tumo nipa tiwi atebo
0: awọn
1: bẹẹ awọn bẹẹ awa ni awọn ti wọn jẹ ajogunba igbe ile baba wa o iya mi o nton se leleyi o ba se fi lele lua apon ajowa naa ni.
0: Okay ẹ ko wọn mọra okay bi awọn ọmọọṣẹ yin.
1: Awọn ọmọọṣẹ wa o ọga ni wọn baba baba ni wọn o.
0: Okay but awọn ọmọ ewe wọn n pe o dẹ n jẹ.
1: Wọn jẹ o bẹẹni o n jẹ o ṣe ri awọn yẹn. Olúdùá tí wàá ti ṣe nǹkan kan sílẹ̀ fún wa fún àwa aráàlú even ní ìlú Ìbàdàn tí àwa gan àti ẹ̀ka sí.
0: Okay.
1: A ti ní ilé ìṣọ́ agbára fún àwọn tewétogbò yẹn ilé ìṣọ́ agbára tí a máa pè ní archives tí a kó nǹkan pamọ́ sí. Ǹjẹ́ mo pé ọjà bodè ní ilẹ̀ Ìbàdàn ilé ìṣọ́ agbára ewé tegbò ni. Ní òjé a ní àwọn kan náà bẹ ní ọ̀ràn yàn àwọn kan náà wà bẹ ilé ìṣọ́ agbára tèmi tègbò ni ìṣọ́ ni pé àwọn ewé egbò egbògi nkankan tí àwa ò tiẹ̀ lè ronú bá a ṣe lè rí tẹ bá débẹ̀ máa bá ń bẹ̀ tí àwọn ti bá ń kó jọ síbẹ̀ àwọn dẹ̀ ti mọ nínú ìmọ̀ tiwọn yí pé àwọn ewé yìí ó ṣiṣẹ́ fún nǹkan báyìí àwọn ti máa kó pamọ́ kò sí tẹ bá débẹ tẹ bá bèrè pé ewé àtegbò ọwọ kan náà máa mú jáde fún
0: mi jáde okay
1: so ibi tí ìyàtọ̀ ti wá wà láàrin àwọn àtàwa ni pé tí àwa bá wá lọ rí ewé yẹn àwa máa ṣe ìwádìí scientifically láti wò pé ewé yìí lóòótọ́ àwọn náà sọ pé ó ń ṣiṣẹ́ fún nǹkan báyìí àwa wá tẹ̀síwájú láti ṣe ìwádìí yẹn pé a fẹ́ rí òkodoro ṣe bẹ́ẹ̀ ni
0: okay
1: ẹ
0: fẹ yẹwò
1: a máa yẹwò
0: research máa
1: wa lọ so nínú àyẹ̀wò tí àwa bá gbé jáde yẹn nínú ẹ̀ làwa ti máa wá tún fi kùnkùnú ewé yẹn múlẹ̀ fún wọn gan ju báwọn ṣe lérò lọ ilé iṣẹ́ yìí ti ẹ̀ sọ yìí o nígbà tí àwa ṣèwádìí o àìsàn bí oríṣi mẹ́ta mẹ́rin ni kíní ló lágbára lólórí nínú ẹ̀gọ́ nínú ìwádìí o ewé mi wà tí ẹ̀yìn mọ̀ tí ẹ̀yìn lò fún àìsàn kan ṣùgbọ́n nígbà tí àwa ṣe tí àwa wá ṣe ìwádìí ìwádìí tó wá sọ pé ewé yẹn kì í tún ṣe fún àìsàn yẹn ṣẹ́rí nínú ìwádìí nìyẹn
0: okay kò ṣe fún àìsàn yẹn nìkan bóyá àwọn rí pé ó lè ń wo orí fífọ́ but ẹ̀yin wá rí pé àtorí fífọ́ àti ojú o àti ẹsẹ̀ o pé ó lè ṣiṣẹ́ papọ̀
1: ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ kan
0: okay ẹ jẹ́ àgbọ̀
1: gbogbo wa ní ilẹ̀ yorùbá a mú ewé kan dáadáa sí dongoyaro
0: okay
1: gbogbo àwọn èèyàn wá gbàgbọ́ ipe tí o bá ti ń ṣòjòjò ìbá ń ṣe ọ́ rẹ̀ wá ní ṣàlọ́wọ́ ilé dongoyaro lọ sí kó mú àyíbẹ̀kọ ni látàrí báyé bọ́ ṣe ń ṣe nìyẹn
0: okay
1: ṣé o bá rí nígbà tí àwa wá tẹsẹ̀ bọ́ láti ṣe ìwádìí yẹn àwa wá rí pé inú ewé yìí tí a ń pè ní ewé dongoyaro yìí o lóòótọ́ ó máa ṣe ìwòsàn fún ibà ìgbóná ṣùgbọ́n nínú òdì òdu ìgbésí òsùnwọ̀n rẹ̀ abala díẹ̀ lóní fún nǹkan yẹn kò yé wa
0: kò yé wa
1: kí
0: àbẹ́yẹ èèyàn ṣó yé yín ẹ tún là yé wa ná.
1: A ní ewé dongoyaro yìí mo ní àwọn bàbá wa
0: lọ máa ń pè léwé tí
1: ẹ ṣe àwọn mọ̀ pé tí àìsàn ibà bá ṣèyàn
0: àwọn
1: gbòǹjò ó rẹ̀yàn wọn ni mú ewé dongoyaro yìí wọ́n sí
0: kò mú
1: àwa wá gbé ìwádìí jáde nínú ìwádìí yẹn wá ṣọgí oyé wa pé ewé dongoyaro yìí o lóòótọ́ ó ní agbára fún àìsàn tẹ̀yìn lẹ́yìn tó fi bàyò ṣùgbọ́n agbára tó ní òpọ̀ fún àìsàn yẹn.
0: Ok agbára kólóbó báyìí ló ní fún àìsàn yẹn.
1: Ẹ ṣe ṣẹ́rí agbára tó wá ní ìwádìí tó ń jáde ni agbára tí nǹkan yẹn wá ní ni pé ó ń pa kòkòrò àti ẹ̀fọn ni.
0: Ó ń pa kòkòrò
1: repellent ni
0: àti ẹ̀fọn
1: insecticide ni ṣùgbọ́n tí ẹ̀yin ò bá wá fẹ́ gbàgbọ́ àwa wá fún fún iná yìí láti ṣèwádìí fúnra yín ọ̀nà wọlé fi máa ṣèwádìí ìwọ náà mú ewé dongoyaro yẹn ìwọ sa kó gbẹ tó bá ti wá mú èédú ẹ̀yẹ iná ìwọ ọrùn sórí ẹ̀ fi sínú yàrá rẹ kó tilẹ̀kùn rí ẹ̀fun òní jẹ́ tilẹ̀fun máa ń tó bá mọ̀ pé ẹ̀fun máa ń jẹ́ wàá máa rí àwọn òkú ẹ̀fun ẹni lẹ́lẹ̀ ni.
0: Ìyẹn ewé tí náà.
1: Bẹ́ẹ̀ni ṣé pé ibi tí ìwádìí ti fi yàtọ̀ nìyẹn. Ṣé àárín yẹn
0: ó yé wa ok.
1: Ṣé so now a wá tún sọ fún wa pé nípasẹ̀ ìwádìí yìí a ti wá ṣe ìwádìí àwọn oríṣiríṣi àìsàn bẹ́ẹ̀ tí a ti rí ẹ̀wọ̀n ewé àti egbò látọ̀dọ̀ àwọn bàbá wa yìí ta wá ṣe ìwádìí ta fi mọ̀ pé nǹkan báyìí gan-an ló ṣe tó wúlò fún wa jù a dẹ̀ ń gbégbèsè àṣejáde so àdákẹ́ o àtọ̀tún àtòsí àdákẹ́ rárá ṣùgbọ́n ọlọ́run ni kò máa pín wa lérè ilẹ́bù tá a wà.
0: Dr. wa èmi wo pé tó bá jẹ́ pé ẹ̀yin tewétegbò pé ẹ ti gbà pé lóòótọ́ àwọn ọ̀gá yín ni àwọn dókítà oògùn ìbò bóyá ni kọ́nukọ́họ tó wà nílẹ̀ yìí àwọn dókítà oògùn ìbò yóò bá ti gbà pẹ̀lú yín ẹ̀yin náà ò bá ti lọ síwájú ju bí a ṣe rò lọ torí ẹ̀yin náà mọ̀ pé ọ̀gá yín ni àwọn dókítà oògùn ìbò. Àbí torí à ń wò pé àìsàn ti gbolé ayé ẹ ti máa dáhùn ṣùgbọ́n kẹ́ tó dáhùn àmọ́ ẹ jẹ́ ká sáyé lọ sójú ọjà tá a bá padà dé ẹ máa wá ṣàlàyé fún wa. Mo fẹ́ mímí wò pé báwo ni kọ́nukọ́họ tó wà láàrin ẹ̀yìn àti àwọn dókítà ìṣègùn òyìnbó ṣe máa parí then ìjọba tó gbowó síta ìjọba tó gbowó síta fẹ́ ẹ̀yin oní dókítà ẹ̀yin lágbo wọ́n mọ nǹkan tó ń ṣe o torí oògùn yín kò lóòdìwọ̀n kàn máa mú lọ ní tára ẹ máa fi yá wọ́n dẹ̀ tún jáde bí ń bọ̀ mí wọ́n bí ó gbọ́ wọ́n ní àwọn àgbo tí àwọn tewétegbò ń ṣe òun ló ń jẹ́ kí àìsàn kíndìnrín pọ̀ káàkiri nísìnyí tá a bá dé gbogbo ẹ̀ náà lẹ máa yànnàná fún wa bí ń bọ̀ jẹ́ ká sáré lọ sójú ọjà.
2: Lágẹ̀lẹ́ FM 96.7
3: ìlera lọ́rọ̀.
2: kala o jipe pe ninu ekurere alaafia nikan le da fi le se aseyori nipa afojusun e laye o lo ba oke fi sagbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ilera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruru irin sa igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi ta isan fi se bu ba lara eda lo mu alara pe online mo ni san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online mo oni san mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308 0813-885-5308 Boban Shiobi Ojojo Alara pi online ma oni san mesan ni okasi
3: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́misọlá ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ni ona ton toni si aseyori make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. E ma gbogbo e e bere ojo aje pelu ase ati isegun latoki orun wa.
4: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
5: It's about to go down.
6: Wait! Aww.
7: My love, waiting up.
6: Before I marry you, the TV where you promise, the fridge inko, where it is? Washing machine inko, will I be using my hands to wash clothes in 2026?
7: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CD Care. CD Care? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CD Care.
6: So all those things don't already dey house?
7: Abba, since last month.
6: Ah, Pastor, continue the wedding.
8: Walk on that, turn together.
7: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small, small. Zero interest, normal market price. Download CD Care today. Telephone 0707-454-3005.
8: CD Care. Pay small, small. Live big, big.
9: Hola.
10: Baba, akọrin lata aro ni. O ti su mi igbo gan la nlo bole mu mi lo.
11: Arakunrin, fọkan balẹ. Onu ati la re ni mo fe fi han e. O ya wo, onre, onre.
10: Takashi, pelu edegbeta naira, 500 naira lori Splash 105.5 FM. Pelu kodu e *347*1004*#. Lori Lagelu 96.7 FM *347*1004*2#. Tabi loju opo website www.cashier.ng.
12: Bodajide, ki lo sele, ki le nso loju orun yi, se nla la ni, abe nsiranran.
10: Mo sese ji ni, o dabi eni wipe ala ni, koda ala to dara ni, mo rira mi gege bi okan lara awon to gba owo lodo Cashier. Wa la ojo pipe re wa si imuse, pelu Cashier. Iwo na le je olubori ninu osu kejo yi, ma se je ki anfani kokoja re o, je ki osu kejo yi je osu ikore lopo janturu fun, pelu Cashier. Bo tin je wo ojojumo be lu ma gbenu sowo cashpot osose laikuno ajo to ri si tete orire ni pele oyo lo fun telu cashier eni odun mejiji logun soke nikan lo le kopa lati

0: oògùn àwọn tó ń ṣe oògùn òyìnbó àwọn medical practitioners àárín ẹ̀yìn àti wọn oògùn gẹ́gẹ́ bí olórí àti gọ́vnà àwọn tewétegbọ̀n kí lẹ rò pé ó lè ṣẹlẹ̀ kí lẹ rò pé ó lè ẹyọ kẹ ṣe tẹ́ ẹ tí ì ṣe láti gbà fún àwọn ọ̀gá yín.
1: Ẹ ṣe olótú.
0: Ẹ káàbọ̀.
1: Àkọ́kọ́ náà ẹ mú èdè pé ọ̀gá yín kò sọ̀gà kò sọmọṣẹ́ láàrin wa. Akọ́ṣẹ́mọṣẹ́ ni gbogbo wa.
0: Okay.
1: Olùtọ́jú aláìsàn ni gbogbo wa.
0: Okay.
1: Lẹ́wù kan náà gbogbo wa jọ wa. Ẹ̀kọ́ tí ẹni tó wà ní dókítà lẹ́wù ní hospital ìjọba wà ni àkọ́ yẹn náà làwa náà ní. We went to the same university.
0: Okay.
1: We studied, we had the same degree.
0: Okay.
1: Ṣé ti yé yín? In the academic setting, any master, any professorship.
0: Okay.
1: Àpò wọn làlájọ ní ẹ̀kọ́ ìyàjọ ń kà ni.
0: Okay.
1: So the same level ni wa. Ṣé rí ibi tí ìyàtọ̀ ti wà fún wa líle? Kì í ṣe pé àwọn tó ń ṣiṣẹ́ ẹni ò gbà fúnra wa.
0: Okay.
1: Irọ́ kò sí ìyàn láàrin wa. Ṣé wàá tún rí pé mo sọ pé ìjọba ìlú wa federal government wa wọ́n ti fààyè gbà wá o. Wọ́n recognize yín o gẹ́gẹ́ bí àwọn oníṣẹ̀ṣẹ̀ ọ̀tẹ̀wétegbò. Nǹkan kan ló kàn ń ṣẹlẹ̀ ni pé a rí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan.
0: Okay.
1: Bẹ́ẹ̀ bí virtual. Torí ẹ jọ kí lórúkọ ètò yìí.
0: True talk Sunday.
1: True talk.
0: Òtítọ́.
1: Òtítọ́ ọ̀rọ̀. Ọ̀dà ẹ jẹ́ sọ òtítọ́ ọ̀rọ̀ kan fún wa. Federal government of Nigeria. Wọ́n stamp ohun tẹ̀lú pé wọ́n fi ẹgbẹ́ ẹni tinker náà pè wá.
0: Okay.
1: Wọ́n pè ẹni traditional complementary alternative medicine.
0: Okay.
1: Wọ́n dẹ̀ fohùn tẹ̀lú wa.
0: Okay.
1: Ìjọba yìí náà tún wá gbé ìgbésẹ̀ pé ní gbogbo ìpínlẹ̀ Nàìjíríà pátápátá kí wọ́n lọ fún wa ní ministry.
0: Okay.
1: Ní state kọ̀ọ̀kan.
0: Okay.
1: Ká ní ẹ̀ka níbẹ̀ kí a lè máa lè ṣe àmójútó ara wa ká lè máa tẹ̀síwájú. Ẹjọ́ ṣìkìtò. Inú mi dùn láti announce rẹ̀ sí. Ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ò apply wọn ò gba wọn ò comply.
0: Ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ti wá ń bí.
1: On several requests èmi tí mo jókòó I've been there talk to them ask them wọn ò tí fún wa ní. Other state dẹ̀ ti ṣe tọ́tí fún àwọn tọ́tí approve ministry. Si
0: bi state wo ati state wo torí ẹmọ pẹ ẹ ti ní àwọn other state wọn kàn lè sọ fún yín pé wọn ti ṣe iṣẹ.
1: Lagos state have it.
0: Okay, Lagos state have it.
1: Olo jẹ ki development ti ma wa nbẹ dada.
0: Okay.
1: In Abuja we had it. Ṣé ti yẹn yín? Now in Cross River we have it. But ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ìlú ayé. Níṣẹ́ a dẹ̀ ń gbégbèsẹ̀ à ń lọ bá wọn. Ìjọba ti fún wọn ní lẹ́tà. Àwọn náà ti ti wá fún wọn ní rìmáńdà wọn ò gbá wa lò wọn ò fún wọn. Ṣé ẹni tó bá fún wọn ní ẹ̀ka yẹn gbogbo èyí tẹ̀yìn aráàlú ò tí ì mọ̀ yẹn nípa àwọn àwa yẹn ẹ máa mọ̀ dáadáa torí ara yìí lè ṣiṣẹ́ jáde fún yín. Àwa náà lè wà ní position yìí pé òkè o ṣé immunization ni o àìsàn kan báyìí ló ṣẹlẹ̀ yìí o àwa náà ti ní ìwádìí oògùn yìí o yá ibi bá ti wọn máa lò fún yín lélẹ̀. There will be a provision for centers to treat you people.
0: Wọn ò tí fún gbà fún yín ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: So
0: ẹ̀bọ̀tẹ̀ mi rí àwọn ibì kankan tó ń kọ́ ń bẹ̀ ṣé ẹ mọ̀ bóyá ẹ̀yin lẹ́ ń kọ fún.
1: Èmi ò mọ bí tán kọ́ yẹn bóyá ìjọba lè ṣàlàyé fún wa.
0: Nínú ministry ńbẹ̀ yẹn àwọn bíbọ̀ àbíbọ̀ wọ́n ń kọ́ àwọn ibì kankan nínú ministry níbẹ̀ yẹn àbí wọn ò kọ́ bì kan mọ́ ni. Èmi wò pé bóyá ẹ̀yin lọ ń kọ fún.
1: Àwọn ò tí ì gbọ́ yẹn o.
0: Because èmi mọ̀ pé ọlọ́lá jùlọ ò ní gbọ́rù nǹkan báyìí kó máa gbégbèsè lé lórí torí ọmọ tewétegbò gangan ni náà.
1: Inú mi dùn bẹ́ẹ̀ ṣe sọ yẹn ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ o.
0: Báwo ló ṣe wá rí?
1: Torí pé ìpàdé bí mo ṣe gbẹ̀yìn ó jẹ́ kó yẹ pé ìwé ẹ̀sùn ẹ̀bẹ̀ yìí wà níwájú gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò sáì ni o.
0: Doctor.
1: Ẹni tó dẹ̀ tún sọ fún wa kì í ṣe pé wọ́n ní wọ́n pé o. Ẹni tó jẹ́ aṣojú ìjọba ló sọ̀rọ̀ síta fún ta ló bá o. Kì í ṣe pé wọ́n ní wọ́n pé o. Ní tèmi bá sọ lórí ètò mi kì í sọ wọ́n ní wọ́n pé o. Ṣé yẹ yín? Àwa mọ tí ó ṣẹlẹ̀ tí wọ́n kọ̀ tí wọ́n fi fẹ́ bá fún ẹ̀ka yẹn fún wa.
0: Ọ̀dọ̀ adẹ̀ ti wá láti òkè.
1: Gbogbo federation ni pé all states in Nigeria should have them. Àwọn state mi jẹ ti bẹ̀ sí ní
0: emulating. Doctor, mo trust governor.
1: Ẹ jọ ẹ bá wa bẹ̀ o. Ẹ bá wa bẹ̀ gómìnà wa.
0: Orú nǹkan báyìí máa ń dùn mọ́ mi.
1: Ẹ bá wa bẹ̀ gómìnà wa. Èmi ti tún sọ sí gbogbo ayé nìsín. Bóyá wọ́n á lè sọ ìdí tí nǹkan báyìí fi wáyé.
0: Èmi ń sọ fún yín láàárọ̀ yìí pé ìwé yẹn ò tí ì déwájú.

0: òfin ilé tí ó jáde lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti All Progressive Congress APC ọ̀nà ní ṣáájú ètò ìdìbò ti 2027 ọ̀nà tó jẹ́ mínísítà fún olólùlẹ̀ wa Yusuf Wike ọ̀nà ni ó ti ṣàlàyé wípé bí ó ti jẹ́ pé wọ́n fi òun jẹ ẹni tó jẹ́ alákòóso fún ìgbìmọ̀ ilé tí yóò mọ̀rí sí ìpolongo ààrẹ Bola Tinubu náà ló ṣàlàyé pé òun kò ní gba ipò ọ̀hún ó ní ohun tí ó mú ló kan ìyàwọn òun náà ni pé láti jẹ́ kí ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí ó jáwé olúborí ní ìpínlẹ̀ ti rivers àti ní olúlùlẹ̀ wa nílùú abuja ó sọ̀rọ̀ ohun di mímọ̀ nígbà tí ó ṣiṣẹ́ lọ́jọ́ àkànṣe iṣẹ́ kan ilé tó jẹ́ ní kìlómítà 14 tó wá láti buhari lọ sí buwawa níbi tí ó ti sọ̀rọ̀ ohun léde fún àwọn oníròyìn ó ní pé lábẹ́ ìṣàkóso ààrẹ bola tinubu náà ló jẹ́ pé ó mú ló kan ìyàwọn tó sì jẹ́ pé àwọn àkànṣe iṣẹ́ ilé tí àwọn ṣe òun náà ni pé láti jẹ́ kí ìgbáyégbádùn àwọn orílẹ̀-èdè wa nàìjíríà kí ó lè túbọ̀ tẹ̀síwájú sí i ó ní òun ní ìrètí pípé ààrẹ bola tinubu òun náà ni yóò tún jáwé olúborí lẹ́ẹ̀kan sí i nígbà tí ètò ìdìbò tí ó bá wọlé dé ikọ̀ ọmọ ológun ilé wa eléyìí tí wọ́n pè ní tó darapọ̀ tí wọ́n sì ń gbógun ti ìwà ìgbésùnmọ̀mí ní apá gúúsù òkè ọ̀yà eléyìí tí a mọ̀ sí adinkai òun náà ló jẹ́ pé wọ́n ti ba ikọ̀ agbésùnmọ̀mí eléyìí tí ó tóbi ogún nìyẹn eléyìí tí wọ́n bá ní ìjọba ìbílẹ̀ ti mọ̀gúnà àti búwà ní ìjọba ìbílẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ ti bọ̀nà níbẹ̀ náà jẹ́ pé ikọ̀ ọmọogun ti adinkai náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ní ọjọ́ kọkànléníogún títí di ọjọ́ kejìléníogún pípé àwọn owó ọjà pẹ̀lú àwọn ikọ̀ agbésùnmọ̀mí ọ̀hún tó sì jẹ́ pé pẹ̀lú iṣẹ́ ìwádìí ọ̀tẹlẹ̀múyẹ òun náà ni owó àwọn fi kápá wọn òun ni pẹ̀lú ìjà eléyìí tí wọ́n fi ìjà pẹ́ta òun náà ló jẹ́ pé owó padà tẹ ikọ̀ agbésùnmọ̀mí ọ̀hún tó sì jẹ́ pé wọ́n tóbi mẹ́wàá níye eléyìí tí owó bá wọn ni àwọn tó tóbi àwọn díẹ̀ nínú wọn náà ló jẹ́ pé wọ́n ti jẹ ọlọ́run nípè nínú ìkọlù eléyìí tó wáyé ní báyìí náà ló jẹ́ pé ikọ̀ ọ̀hún ti wá ṣàlàyé báyìí síta pé àwọn kò ní tẹ̀tẹ̀ láti máa gbógun ti ìwà ìgbésùnmọ̀mí ní apá òkè ọ̀yà. ìròyìn ti àgbáyé ló ní sẹ́ẹ̀tì ìgbọ́yín láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè tó ga ju àwọn òkè lọ ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà donald trump òun náà ló ti ṣàlàyé báyìí pé ìjọba orílẹ̀-èdè ti canada òun náà ni ó fẹ́ máa jẹ àǹfààní lára orílẹ̀-èdè amẹ́ríkà tó sì jẹ́ pé wọ́n ń gbìyànjú láti gbógun ti orílẹ̀-èdè ọ̀hún oníbàárà ló jẹ́ pé ó tó bí ìdá 50 níye eléyìí tí wọ́n fi gbé owó lórí ọjà eléyìí tí ó bá wá láti orílẹ̀-èdè ti canada wọ orílẹ̀-èdè amẹ́ríkà níbàárà náà ló jẹ́ pé tó wá jẹ́ olùṣàkóso fún ìjọba orílẹ̀-èdè ti canada ẹni tí í ṣe mark cooney náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé ìgbésẹ̀ eléyìí tí orílẹ̀-èdè amẹ́ríkà ń gbé òun náà ló jẹ́ pé ó jẹ́ ìgbésẹ̀ ìjà eléyìí tí ó sì jẹ́ pé ó lè jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè canada kò fẹ́ ìdàndé ó wá ṣàlàyé síta wípé orílẹ̀-èdè méjèèjì náà ni wọ́n wá ojútùú láti rí pé wọ́n fi ọ̀rọ̀ wérọ̀ láti fi òpin sí ìjà eléyìí tó jẹ́ ti ètò ọrọ̀ ajé tó ń lọ láàrin orílẹ̀-èdè méjèèjì lákòótán ìròyìn ti eré ìdárayá ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ bọ́ọ̀lù ti man city tó ń bẹ lórílẹ̀-èdè england ẹni tí ń ṣe enzo maresca náà ló ti ṣàlàyé báyìí pé àwọn yóò wá ìṣepọ̀rọpọ̀ fún rodri gẹ́gẹ́ bí ọ̀tọ̀ jẹ́ agbárin gbùngbùn fún ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún tí ó ti tàkọ́sọ́ báyìí sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti barcelona lórílẹ̀-èdè ti spain rodri náà ni ó kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún lẹ́yìn ìgbà tí ife ẹ̀tà àgbáyé tó tu ẹnu bodò tó jẹ́ pé ó lọ pẹ̀lú àdéhùn 1,500,000 pọ́ùn ètò jẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún tó jẹ́ agbárin gbùngbùn ẹni ọgbọ̀n ọdún náà ni ó tọwọ́ bọ àdéhùn lọ́dún mẹ́rin pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti barcelona ní báyìí ló jẹ́ pé rodri ló ti kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù ti man city pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tó 300 níye nígbà tí ó ti darapọ̀ mọ́ wọn agbábọ́ọ̀lù ọ̀hún ló ti wá fi àwọn tó jẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún lọ́kàn balẹ̀ àti àwọn tó jẹ́ olólùfẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún pé àwọn yóò rí agbábọ́ọ̀lù eléyìí tí yóò lè dúró dípò rẹ̀ wọ́n ní àkójọpọ̀ ìròyìn ti àgbáyé fún ti ìyẹn lẹ́ta ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́n àwọn kòkò ìlẹ́ẹ̀tì oṣù yọ lẹ́ẹ̀kan sí i. Atiku Abubakar àti Peter Obi náà ni ó ti rọ ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà láti fi iṣẹ́ ìwádìí ilé ìtìmúṣe nípa Ààrẹ Bọ́lá Tinubu léde. Ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí ó ń gbógun ti wa ìgbésùnmọ̀mí ní apá òkè ọ̀yà náà ló jẹ́ pé ọwọ́ wọn ti ba àwọn agbésùnmọ̀mí eléyìí tí ó tó ogun nìyẹ nípínlẹ̀ ti Bọ̀nà. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump náà ni ó ti ṣàlàyé báyìí wípé àdéhùn eléyìí tí ó bẹ́ńlẹ̀ báyìí náà ló jẹ́ pé orílẹ̀-èdè Canada náà ni kò tí ì dáhùn sí àdéhùn ọ̀hún. Akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Man City Maresca náà ni ó ti ṣàlàyé báyìí pé àwọn yóò wá ìṣepọ̀rọpọ̀ fún Rodri ní kété tí ó ti kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún takọ́sọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Barcelona. Èyí ni òpin ìròyìn ti àgbáyé fún ti ẹlẹ́ta ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn ẹlẹ́kan sí wa lórí ìtàkùn ti àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelofm.com abike darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà lagelo fm 967 bákan náà lórí òpó ti Facebook wa lórí tọ̀nà ti lagelo fm 96.7 Tunde Olawo lóòótú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa Ọlágúnjú Martini Salau ló ti ń ròyìn akú ìyálẹ̀ ta ò ẹ ṣe tẹ̀gbọ́ wa.
1: Lagelo FM 96.7

0: oda ati pada de doctor nitori arojo muso loku lagbara olohun tolohun ba fu ase ose to nbo sa se ni sunday ninu osu isa abi sunday ile ni sunday okay odi atuma gbe won wa doctor esore ni onje wa ohun logun wa onje logun e de ni awon onje tiwantiwa ni ka ma je onje tiwantiwa te ni ka ma je yen ka to lo mo yin bi kini ati kini le ro pe a le ma je
1: ese akoko ni ewebe tiwa seri awon ewebe wa po ani efo yorin ani efo igu ti awon to ti je pe ila east do tin wa
0: be ni won ti tin je ni
1: ese ani efo tete
0: okay
1: ani gure
0: okay
1: ani efo igbo efo po yen pete ti e le ma je ogun ni awon efo yen ninu agbara wa ise wosan ni won se so ti ye wa ke se wa ri awon onje ti a nje se pe gbogbo onje ni si ati form e be ba gbe isu kale ni isin isu onje ni e le fi se amala e le fi se iyan
0: ara ni
1: onje ni ogun ni ti e ba gbe agbado lasan kale ni isin ona te le fi gbe agbado fun jije po
0: opo
1: e le fi se ogi e le fi se
0: adalu
1: adalu ona to so awon onje wa ye te ba
0: le fi se moy moy gan
1: ben sapala te ba koju si ara alafia ma to agara ba ni ma wa preservative ogun ti oni telewebe ti oni preservative sikito ewebe kan wa
0: okay
1: mo ti gbe mo ti so sitari
0: okay
1: ti won fi chemical si te ba di oja o ma ri gbangba gbangba bayi oju ya lo
0: ma fine
1: a fine chemical ni o I saw ni o e ti wo bi ta ja si bayi ṣùgbọ́n gbogbo ohun tó à ń sọ náà olóòtú ẹ tó lè ràn wá lọ́wọ́ lójú ìjọba lọ.
0: Ìjọba.
1: Ìjọba náà
0: ni. Kí ló dé ṣàwọn ò lè pera wa papọ̀ ní ká ranra wa lọ́wọ́ must we wait for ìjọba.
1: Nítorí pé àwọn ni Olódùwà gbé àṣẹ gbogbo wọn lọ́wọ́. Ẹ wo àwọn kẹ́míkà tá à ń sọ yìí ká ló ń gbé wọlé. Ǹjẹ́ mọ̀.
0: Àwa individual náà ni.
1: Kékeré ni individual tí ìjọba ló pọ̀ jù kí n ṣàṣírí fún wa.
0: Ṣé ìjọba aráyè láti gbé chemical wọn
1: lò ṣá? Ta ló fi ní fertilizer?
0: Ṣùgbọ́n kàn fún àwọn àgbẹ̀ ní fertilizer ni.
1: Ta ló import ẹ̀ wọlé?
0: Okay.
1: Tọ́ de distribute. Ṣé bí n ta sọ
0: yìí? Ẹ bọ̀ ṣe mọ̀ pé táwọn àgbẹ̀ ò bá fi fertilizer sí àwọn nǹkan tá à ń jẹ kò ní pọ̀.
1: Láyé àtijọ́ a lo fertilizer a dẹ̀ ń sin nǹkan a dẹ̀ ń gbin nǹkan ó dẹ̀ ń wù ó dẹ̀ ń wù fún wa. Láyé àtijọ́ ṣèkítò tí o bá mú àgbàdo tó ojì méjì mẹ́ta sílẹ̀ àwù apọ̀ àbí tó bá wá tún mú àgbàdo tó bá jẹ́ tó bá tún yọ ẹnu sídìí tó jẹ tó tún mọ́lẹ̀ á tún wù nísìn ẹ lọ ṣàkíyèsí tó bá ra àgbàdo nísìn ìwọ ọjà kó jẹ́ ọ kó gùn sílẹ̀ kò ní jáde.
0: Tẹ̀lé kẹ́míkà ti ba yí ẹ̀jẹ̀
1: ọ̀pọ̀ ló gmo àmọ̀túnmọ̀ ẹ̀
0: gmo
1: ẹ̀ jẹ́ àmọ̀túnmọ̀ ẹ̀ ǹjẹ́ jẹ́ ti bàbá sí sọ́ọ̀tì ta ló dẹ̀ ṣe spreading of that àwọn ìjọba náà ló fún support sí tó ọba fún support sí kò ní wọlé kò ní spread torí pé àwọn aráàlú ìjọba la máa bẹ ìjọba náà ni kò gbọ́ ti wà àwọn ló lè bá a ṣe ìlú kan wà ní àgbáyé nígbà tí gbogbo ẹ̀dójú nílùú tiwọn náà tó fẹ́ ṣe àtúnṣe wọn pèrè àwọn ìjọ àwọn ayé láti sin lọ àwọn ò gbọdọ̀ rí nǹkan kan ní ìlú mi kò wọ̀lú wa mọ́ ẹnikẹ́ni tó bá violate nǹkan yẹn níṣe làwọn máa bẹ orí ẹ̀ níta gbangba eré ni àbàdà ni o àwọn bíi méjì mẹ́ta tó violate wọ́n dẹ̀ ṣe wọ́n bẹ̀rẹ̀ wọn níta gbangba ó sún gbogbo wọn kì wọn kú kankan wọ̀lú yẹn mọ́ láti ìlú mi wọn wá bẹ̀rẹ̀ sí ní wo òye nílé tiwọn wọn bẹ̀rẹ̀ sí ní dàgbà sókè olóòtú ntí ìlú tí mo sọ nísìn òun la máa pè nàbà wà lágbàáyé lónìí báyìí ní gbogbo èròjà wọn ti develop number one lágbàáyé ni wọn jẹ báyìí ṣùgbọ́n tí wọn bá gbégbèsè ẹ̀ báyìí lọ́jọ́ náà lọ àwọn náà ṣe máa gbẹ́lẹ̀ wọlé gbélé wọn ní dìde ìjọba ni kí ọlọ́ba kú sínú kọ́ràn wà lọ́wọ́
0: kọ́lọ́ba kọ́ wọn sínú
1: ìyẹn báyìí.
0: Àwọn èèyàn ní àwọn èèyàn fẹ́ pè a máa fún wọn láyè nísìn ká tó tún tẹ̀síwájú torí a sì máa pè yín doctor àwọn tó bá fẹ́ pè ẹ̀yin tẹ́ ẹ nílò láti pè ẹ pè ìbéèrè tẹ bá ní ni kẹ béèrè lọ́wọ́ doctor ẹ̀ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn lọ́ọ́.
2: Ìyá mi ṣì kí tó.
0: Yes sir.
2: oni baje fun yin pelu ko Olorun
0: amen
2: bo ki alejo wa te gbe wole oni jo baje alabo ko yawo re ba bi ji lati ojo lo mi academy lo to o to ro gba ni won ba wa so ama te ba wo gogo nkan ti ajabi awon agbe wa gege awon nove ni suru gege bi osu mefa odun kan ma ti eyoko to bi mo jade opolopo re o ti adi ti won bi chemical ni won fi gbe te ba ra iwe du mi kan loja iwe bi o se ri ti o to se gine loju ti o ri balabala e ti mo pe iwe du ni chemical ni won o fe ni suru osu mefa odun kan ma e da igbese wo ni yan le gbe lori e alaba ni lati odun mi oko to
0: sharing nisin because nigba ta so pe ijoba ko lo n gbe awon nkan yin te ba fi chemical si papapa o ti jade tele ni mo mo pe igba ti mo kere ti awon mami ba gbin agba gbin iru ba gbin ogede o ma nlo odun ko gbalaja ko to jade but nisin e le gbin ogede leni kebres ni je ni osu meta hello
3: hello e ko ago gimo
0: yes ma
3: ọdún ètò mú kí dókítà wà nǹkan ìjọ
4: mi
3: ní o ṣe rí àwọn agbègbè kan wá díẹ díẹ ayé ẹjọ òun ẹjẹ ẹkan yín lọdún níìsì ẹẹmẹta rí lọdún kan ní ìṣúgbà níìsì ẹjọ wá rí ẹlẹ́ẹ̀kejì àwọn nǹkan tí wọ́n gbèsè tí wọ́n wá wùwà mọ́ ẹwọ́n tí ẹbí dáko bí dẹ́ẹ̀dẹ́kọ tí yóò kọ́ mọ́nà bìkan ní ọjà àgbáyé ilá oṣù dá nínú inú òkè bórí kí inú òkè àwọn ọmọ mẹ́rin mọ́ sí ẹ̀ láàárọ̀ pòòrò àwọn ìrànpàrà wà díẹ̀ díẹ̀ wọ́n wá ru ẹ̀yìn oníṣègùn wa ẹ̀yìn oníròyìn wa wọ́n wá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ gbẹ́bà àwọn ẹjẹ́ òkú òkú ẹjẹ́ òkú òkú àwọn gẹ́gẹ́gẹ́ wọ́n sì wà láwọn ọ̀wọ́ gẹ́gẹ́ mi wọ́n kó bá wa
0: téèyàn bá ṣe ewédú nìṣe ewédú á di dúdú tí ò ṣẹlẹ̀ rí nígbà tá a kéré.
3: ọgùdì ẹ̀ka àtò ìjọ pọ̀ wá kò ní wíwà tí ìwà gbèsè nígbà wá ọdọ̀ yìí náà ẹ gbà wá o èyàn yóò rí oróyìn náà ẹ gbà wá o ó gbà wá díẹ̀ díẹ̀ o àwọn olùgbà mi o ọmọọmọ ẹkún ètò.
0: ẹ ṣe sà ẹ ṣe mà ṣe rí dókítà nǹkan tí ìyá bèjì a green na fine but eba ejo awon ton pe number mi number station ni ke ma pe mi ejo but ni
2: so
0: ewedu a green aba sa
2: iya nikito ara ba nile kan si
0: okay
2: e ri pe won ma fi kini kan won ma fi si ogede dodo ti ma tete mu pa
0: kamba
2: aye john de ni awon aya wa ma po ogede won ma doru poni orisirisi aso orisirisi awo ìwọ̀n ọmọ ń dàbò ọ̀gẹ̀dẹ̀ ẹ̀dọ́dọ̀ nígbà yẹn àmọ́ ní ìṣe kámbà nìrí ẹja làmọ́lẹ̀ ni wọ́n fi ń pọ́ ọ̀gẹ̀dẹ̀ ẹ̀dọ́dọ̀ báyìí tí ó wà máa ráyàn lẹ́nu tí ó dẹ̀ yóò rí bẹ́ẹ̀ ṣé ìjọba náà nìyàn ìpáwà kan fi ń ṣera wa ó pọ̀ tó sí ìjọba rẹ̀
0: ẹ ṣe dókítà ní ìjọba kọ aláwa ni
5: àwa
0: ni ẹ̀lọ́
5: sẹ́rí ìjọba ń ṣe wá àwa náà ń ṣẹra wa ẹ̀rọ náà ti gbèjọ tíjọba fi ń ṣe wá ni pé gbogbo àwọn kẹ́míkà tó ń kó wọn nìyẹn owó tíjọba ó rí lórí rẹ̀ làwọn ń wó tí wọ́n bá sì tó owó táwọn ó rí lórí rẹ̀ yẹn àwọn ò fi tọ́jú ara wọn ò ní tọ́jú ara wọn bí yìí tí wọ́n fún làwọn ń gbéra wọn lọ àwọn ò sì ní owó táwọn ò fi tọ́jú ara wa tẹ́ ẹ̀ bá tún wọn sọ báwo yẹn wá pé kẹ́míkà tẹ̀ oní kankan tí ó ṣe ó ní ohun tí ó ṣe nǹkan tá a fi pa kókó tó kú lójú ẹsẹ̀ ẹ̀sẹ̀ lẹ́yìn òkè tó bá dé náà yọ́ọ̀mà pa díẹ̀díẹ̀ ni bẹ́ẹ̀ wí fún ọ̀dọ̀ tó lábẹ́ àwọn ò ní gbọ́ wọ́n máa lọ bá ara wí àwọn tí wọn ò ní tọ́jú ara wọn ní lórílẹ̀‐èdè wa yìí kọ́nà wọn sàánú wa ni o ìjọba náà ní bẹ́ẹ̀ o àwọn nábẹ́àgì tó gba àwọn mú kiníkẹ́ àwọn náà wọ́n láwọn fún ìtẹ̀lú ohun tí ò da èyí tó da gan wọ́n máa sọ pé kò da
0: ẹ ṣe
5: ẹ máa wo àwọn ewé wa tó da tó jẹ fẹẹsì yẹn wọn lè sọ pé àwọn fún wọn ní.
0: ẹ ṣe ajá mú ajá gbọ́tà ẹlòmíì náà ẹ ṣe má bínú ẹ jọ torí àkọ àrọ ọjọ́ mútu olóko ẹ
5: náà
0: à ń gbọ́ yín 30 seconds ẹ jọ
5: kẹ́ẹ́ bíá. orúkọ mi ni Omítóyìn Kúnlé láti UK.
0: ẹ ṣe tà.
5: mo kí àlejò wa lẹ́yìn ẹ ṣe gan-an ṣe rí lóòótọ́ ọ̀nà ẹ pín sí ọ̀nà mẹ́ta à ń kígbe ìjọba ta ní ìjọba

0: of the party that my quality abroad is my quality, you're the one be like, hey, don't meet the bad guy. Onekwa. We meet the bad guy. One by the party that gave me a conida because of force a lot right to me. Then, apart from my day with the auto liberty man, she is like to edit a life of my day for them. My book of my dole no crack, crack, crack. I get my day and okra kuma do and me book beta me ra we dey na sita so that the fish so cause you are then come and get canned food it's a bit thick na be she one who then under cause a lot of cancer. That's why we have a lot of cancer problem in our country nowadays. All around our lower any radio station Emma publicize Emma so far when you come and go all and go
1: go yes sir
0: me to in come like UK bye
1: e she gan sir e she gan sir ah o ga hello.
2: Hello.
1: Yes, sir.
2: Akueto.
1: Hello, Akueto.
2: My question. Do you know the last two
1: Pak pak pak.
2: Can you tell me? I want to go. I want to go.
3: Mo fẹ́ bèrè kankan lọ́wọ́ dọ́kítọ̀. Wọ́n ní ká má máa lọ ọ̀rá pọ́njẹ kí la ti fẹ́ ṣe. Wọ́n fi ń pọ́ fùfú, wọ́n fi ń pọ́ mẹ́mẹ́, wọ́n fi ń pọ́ gbogbo ẹ̀. Kí ọgbọ́n ò la fẹ́ dá sí, torí wọ́n ló ń fa cancer ká máa lo láìlọ̀ fi máa pọ́njẹ. Ẹ jọ̀ọ́.
1: Nǹkan tó sọ kọ́ nìyẹn. Nǹkan tó sọ yàtọ̀. Dó wọ́n sọ náà wọ́n ní ọ̀rá. Wọ́n ní nylon ni ó pé kẹ́míkà tó wà nílẹ̀ ó ń wọnú àwọn oúnjẹ tá à ń pọ́n bíi pure water ń sìn ó ń wọnú ẹ̀ tó
4: ń bá pọ́n. Kí la fẹ́ dá ẹ ṣe kí àgbàdo tó dáyé ṣé bí nǹkan la gbàdédì yẹn jẹ ṣé kí wọ́n tó introduce ọ̀rá sí wa ṣé àwọn ìyá wa ẹ̀yin ìyá wa tó dá tó ń bá mi sọ ìyálẹ̀ máa jẹ́ sí wa ṣé ẹ pọ́n nǹkan sínú nǹkan ṣé ewé ò sí ìlú ni.
1: Ṣáma wá fi ewé máa pọ́n àmàlà
4: ní. Kí la fi ń pọ́n àmàlà nígbà ayé àtijọ́? Ewé là ń lò ẹ̀kọ́
1: ewé ni
4: oríṣiríṣi ewé ló dẹ̀ wà. Ara tẹ̀yìn rò nìyẹn ẹlẹ́ ọ̀làjú tẹ̀ gbà ní ìsìn ẹ̀hún tó bá wa dé báyìí.
1: Ká fi ewé pọ́n mọ́ ẹ̀pẹ́ ká fi ọ̀dà a lè fi pọ́n
4: mọ́
1: a lè manage ẹ̀ pẹ̀lú
4: fún. Ǹjẹ́ ìmọ̀ yí pé nítorí pé àgbà ọ̀làjú ti ara ti wa láàyè ní òde kó develop. Ewé tẹ wo fojú commonize yẹn ǹjẹ́ pẹ́ lè fi ewé yẹn ṣe àwo.
1: Wọ́n lè ti máa fi ewé ṣe àwo.
4: God bless you.
1: That's too local.
4: Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. Ǹjẹ́ ìmọ̀ yí pé àwọn òyìnbó gangan àwọn mug tẹ́ ń lò nílé yẹn ǹjẹ́ pẹ́ àmọ̀ tiyín ni àmọ̀ wa gangan ni.
1: Ni mug yẹn.
4: Tán fi ṣe àwo bíi mug yẹn. Ǹjẹ́ tẹ bá yípa fojú wonú ilé ara wa tá a fi àyè gba nta ni a máa develop nǹkan yẹn gbogbo eléyìí a máa rí ọ̀nà àbáyọ ṣùgbọ́n a fi àyè gba ara
1: tí. Ẹ bàbá aláṣẹ máa ma fi ewé pọ́n àmàlà.
4: Ohun tó a ti ń ṣe
1: látàrí wọn
4: kí ló dé tí o ṣe jẹ ṣé o jẹ kọ ni chiquito ṣé ìgbà tí wọ́n mú ẹ̀kọ́ ogun o kò sí. Kò sí tí o ṣe jẹ.
1: O máa look somehow.
4: Ṣùgbọ́n gbogbo ẹ̀ ẹ̀bẹ̀ tí èmi fẹ́ ká bẹ̀ gbogbo wa náà lè bẹ̀lí síjọba ni pé ẹ bá wa bẹ ìjọba wa ìpínlẹ̀ yìí ni mò ń sọ yìí o kọ́ fún ewé àtegbò ní dìpátímẹ́ǹtì ti ẹ̀ ní state.
1: A tiẹ̀ máa mú
4: wa. Ṣẹ̀rí tí ẹ bá ti ní nǹkan yẹn ní ministry wa àwọn eléwé àtegbò náà a lè bẹ̀rẹ̀ sí ilé ìwòsàn ní ìgbèrú local government.
1: Ẹ mọ̀ nǹkan tí wọ́n
4: lè máa jẹ natural.

ọjọ́ kẹta lé lógún nìyẹn ọjọ́ kẹta lé lógún ìyẹn nínú oṣù kẹjọ ó bọ́ sí ọjọ́ ìsinmi ìsinmi ayọ̀ ìsinmi ìdùnnú òní ò jẹ́ fún gbogbo wa a ní báráyé fọwọ́ tí lílọ bíbọ̀ wa ní dintọ́ ma ráyé òkò ẹ̀yìn sí gbogbo àwọn tó ń bẹ nínú ìdè kan tàbí kejì lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ọba òun lọba tó ní ìtúsílẹ̀ lọ́dọ̀ á fún yín ní òmìnira yóò wá ṣe àforíjìn ẹ̀ṣẹ̀ gbogbo wa bí nǹkan ṣe máa jẹ́ nìyẹn orúkọ olóòtú ètò yóò yí padà sẹ́ ọ̀túnba babátúndé ọmọ ọláwúwo alex ferguson ìyagùn tá sọ́ọ̀lù ọkùnrin ogun bákan náà abímbọ́lá sadi ń lọ lọ́wọ́ bọ́tìnì mi ìyẹn fún ti tàárọ̀ yìí tó ń gbé yín débẹ̀ bẹ́ ẹ ṣe ń gbọ́ wa àǹfààní tún bẹ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook ẹ lọ wù wọ́n wọn tiwa ti wà ń bẹ̀ bìbà ayọ̀mídé lọ sí ni ìdùànúláì dami gbogbo wọn yẹn ti wà ń bẹ̀ bìbà wọn ò máa ṣàfihàn wa sikiru ayinde ojú ìtèrè lorúkọ ti tèmi ọmọ ọmọ àkítí korí nígboro ọdẹ òun àkítí korí wọn ìyá pápá pàkà sún sọwọ́ iwájú àlọ́yè ni ti pèrègún péré ni tewé yeye àmọ́ kí n tó máa wọ àárín gbùngbùn orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀jẹ̀ ń tún jà yín pé lọ́sàn-án tòní mọ́jà gbọ́kùn ò sí ń bẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run àwọn èèyàn tún láǹfààní láti gbẹ́nu sí daily payment ojoojúmọ́ yẹn ó ti yé yín ìyẹn káàṣẹ àwọn èèyàn tún gbẹ́nu sí ẹ má gbàgbé wípé bá a bá ń sọ nípa promo yẹn òun náà ń lọ lọ́wọ́ ó sì ń lọ ó sì ń lọ ó sì ń lọ ìdún oríta ni kò tán síbẹ̀ ìyẹn lórí ti káàṣẹ bá a bá ń sọ nípa play 3 get 30 tickets ìyẹn náà ń lọ lọ́wọ́ ẹ bó o bá ta mẹ́ta o ti ní tíkẹ́ẹ̀tì ọgbọ̀n nìyẹn 30 entries òun ló ti ní yẹn ó ti yé yín ẹ ti mọrú nǹkan báyẹn wáyì má jìn mẹ́ta mẹ́ta ọ̀nà mẹ́ta 90 entries kọ́ nìyẹn ìkún òsà gbàṣà ni bí ti lè wù kórí *347*1004*2# *347*1004*2# àbí kẹ́ ẹ gba ojú òpó ti ayélukára wọlé ìyẹn www.cashier.ng www.kashe.ng tún láǹfààní láti bá bẹ̀yẹ̀ wọlé wọn nọ́mbà òun kọlura wọn mò ń bọ̀ wá yí koto yẹn fún tọ̀sán tó a kú ọ̀rìnrìn a kú òjò ló ti bẹ̀rẹ̀ láti àárọ̀ ló ti bẹ̀rẹ̀ láti bí aago méje òjò ọ̀hún ti bẹ̀rẹ̀ tìjà ní olóko dáná pílò yìí náà ni ọ̀sà wà pílò ọlọ́wọ́ kú ọyọ́ oyá pápápá ẹ jẹ́ gba àárín gbogbo orílẹ̀-èdè wa nàìjíríà wọlé nínú ìdíje ti bọ́ọ̀lù aláfọwọ́gbá ìyẹn lórí pápá eléyìí tí wọ́n fi ẹ ti mọ̀ fólíbọ̀ọ̀ ni mò ń sọ nípa ẹ̀yẹn o nínú ìdíje ti fólíbọ̀ọ̀ ọwọ́ báyìí ni wọ́n fi mọ̀ jù ni wọ́n fi mọ̀ gbà síra wọn eléyàn mẹ́fà mẹ́fà yẹn fólíbọ̀ọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà láǹfààní láti kógojá fúngbà àkọ́kọ́ ìyẹn bá a bá ń sọ nípa nigeria women volleyball beach eléyìí tí wọ́n máa ń gbá kàpé ní etí òkun yẹn orílẹ̀-èdè wa nàìjíríà ti qualify o wọnú ìdíje ti olympic sínú ìdíje ti olympic orílẹ̀-èdè wa nàìjíríà ti láǹfààní láti qualify wọ́n ti qualify báyẹn lẹ̀ mọ́jà gbọ́kùn sí níbẹ̀ tá a bá ń sọ nípa olympic ìyẹn los angeles 2028 orílẹ̀-èdè wa nàìjíríà ti láǹfààní láti kógojá o ìyẹn nígbà tí wọ́n ń gbà sí kágbá qualifier yẹn lánàá ìyẹn ní ìlú alexandra lórílẹ̀-èdè ti egypt wọ́n láǹfààní láti kógojá wọ́n fi àgbẹ̀ jẹ akẹgbẹ́ wọn ìyẹn bá a bá ń sọ nípa orílẹ̀-èdè ti morocco pẹ̀lú àmì ayò méjì sódò 21-17 kan 21-10 kan orílẹ̀-èdè wa nàìjíríà fi yẹ̀yẹ́ morocco tá a fi wá láǹfààní láti yan yọ ìyẹn sínú ìdíje ti olympic los angeles 2028 mọ́jà gbọ́kùn ò sí ń bẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ààrẹ àjọ eléyìí tó ń ṣe kòkárí bọ́ọ̀lù aláfọwọ́

0: bàbá akọrin látàárọ ni o ti sún mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
2: Bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣí ìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbook tọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tètè oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Ṣó ti Káṣíẹ̀.

0: yin melo gbogbo eyan bada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani la gba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese la yewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe la yewo fun gbogbo en to ba fe ma bi oro ku si ni pa oro oju rorun gbogbo olukopa to ni ipenija oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gba bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop nitosi olowo din fowo sanu shopping complex iworo ibadan lojojuma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe
1: 0701015255
0: oju lo bara oni din do mo wa lagbari.
2: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
7: Ní tòótọ́.
5: Ká ṣáà sọ pé ò tí ì rà wọ́n àbí?
7: Ká ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
8: Èwo ló tún jẹ́ CDK báyìí?
7: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
7: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
7: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Ẹ pè CDK sórí 0707-454-3005.
10: CDK, sanwó díẹ̀
11: díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn. Lagilu FM 96.7.
12: Ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà. Ìkànnì Lagelu rèé, Lagelu FM 96.7 òkè gajòkè. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ wo ẹ lọ wò wá live and direct. Live and direct ni ẹ ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ tèmi gangan ní Facebook. Bá ti tẹ́bẹ̀ síkírú àyìndí ojú ìtèrè. Síkírú àyìndí ojú ìtèrè lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Ẹ máa láǹfààní láti gbọ́ wa. Ẹ tún mọ wo kinní yẹn bó ṣe lọ yẹn ní yàrá agbára. Ká ṣe *347 *347 *1004 *2#. Ẹ máa fi gbórí wọlé *347 *1004 *2#. Àbí kẹ́ ẹ gba ojú òpó ti ayélukára wọlé ìyẹn www.cashier.ng. Ẹ tún láǹfààní láti bá bẹ̀ẹ̀ wọlé. Àmọ́ short code tí mo pè yẹn, short code yẹn ń lọ lóní wẹrẹ.

ìmúnilẹ́rú sìn ìmúnisìn lásán lòún pe eléyìí pé àdéhùn ọdún mẹ́rin eléyìí tó ń tọwọ́ bọ̀ ó ti tẹnubodò ẹ láti inú oṣù kẹfà ẹ láti inú oṣù kẹfà àdéhùn yẹn ti tẹnubodò fi bí ikọ̀ ti crystal palace bọ́n ṣe wá ń sọ wípé ìyá option kan bẹ eléyìí táwọn fi sórí rẹ̀ àwọn ti trigger ìyá option yẹn o léè tó dẹ̀ jẹ́ pé òun ò wàwú ẹ̀ ó ní ìyá option tó ń sọ yẹn òun lè pé bí tí ó pé invalid ni ó wà fọ́ì gẹ́gẹ́ bí màtẹ́ta gẹ́gẹ́ bó ṣe ń jẹ́ kó di mímọ̀ ó tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú ikọ̀ ti crystal palace láti inú ikọ̀ ti mayenzo five ló ti wá àdéhùn aláyàlò ló kọ́kọ́ tọwọ́ bọ̀ àdéhùn oṣù méjìdínlógún one and a half years ó ní àwọn lẹ́yìn ìgbà yẹn ó wá padà tọwọ́ bọ ìwé àdéhùn permanent deal pẹ̀lú ikọ̀ ti crystal palace wọ́n sáìn ẹ̀ lọ́dún mẹ́rin àdéhùn ọdún mẹ́rin ní bẹ́ẹ̀bẹ́ léè tó dẹ̀ jẹ́ pé òkè nínú oṣù kínní nínú oṣù kínní ọdún 2022 ó ní wọ́n tọwọ́ bọ ti 4 years yìí ó ní àdéhùn yìí ó ti tẹnubodò 12 months eléyìí tó jẹ́ ìyẹ́ option tí wọ́n wá ń sọ pé àwọn ti trigger yẹn ó lóun ò mọ nǹkan kan pa ẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń jẹ́ kó di mímọ̀ mọ̀tẹ́ta fẹ́ lọ ní àdéhùn ọlọ́fẹ́ kúrò nínú ikọ̀ ti crystal palace ni free agent player láyé fẹ́ lọ cash out ń tiẹ̀ ó jẹ́ ó di mímọ̀ yìí pé ìyẹ́ option yẹn tí wọ́n ń sọ yẹn ó ní ayédèrú lásán ni òfegè ó lóun ò mọ nǹkan kan pa ẹ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ẹ ṣeun gan ni ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook tèmi gangan síkírọ̀ àyìndé ojú ìtèrè ọ̀pẹ́yẹmí alẹ́ ṣe lọ́yẹ́ ẹ ṣeun àwọn èèyàn kì í ti kò rí ẹ̀gbọ́n mi dáadáa kàsíìn ọlábísí adétòyí àjọ ọ̀rọ̀ kìbodè ni ẹ̀gbọ́n upchessy sí wàhálà tẹramọ́ àná wọn lé aláwùjẹ nìyẹn ọlámilékan adélékè ẹ ṣeun gan ni ò tẹ wà ń bẹ̀ yẹn nítorí tiwa ókè mò ń bọ̀ lápá abẹ yẹn nínú ikọ̀ ti tottenham wọ́n bá ìjákulẹ̀ pàdé lánàá ìyẹn nígbà tí wọ́n ń kojú ikọ̀ ti brentford àmì ayò méjì sódò ò ní wọ́n jẹ́ o àmì ayò mẹ́ta ni o mẹ́ta ní dòdò àbí ayò mẹ́ta sódò wọ́n jẹ́ o ni wọ́n fi ṣẹwọ́.

ẹ̀mí olórun tún ṣe tọ́lọ́dún láti ba gbogbo májẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún èyí ọlọ́run fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ okùnlọ́lá kẹ́mi taiwo òkùnbí òkìkídayọ̀ amos ọ̀pẹyẹmí praise nígbà tí wòlíì ọlọ́run aláyà àjẹrẹ̀rẹ̀ olúfẹ́mi òní wọ́n

0: Power. O ti se fun ngba yen o, se ngbo mi.
1: Dada. Mo ngbo yin.
0: Ah, o ti se computer o. O ti se AI o. Yes. So aye igba yen laye je ka so pe ka mu lati bi je ka so ka mu lati bi ti si sale. Abi ka mu ni sa, abi ka mu ni 70 ti sale. Hello?
1: Daddy mo ngbo yin sir.
0: Eh, gbogbo igba yen eyan roju raye lati so pe boya ko rin ajo adura. Ni aye igba yen dere ko ti fe to le ngba yen o. Awon kan maye deru ti si ngba yen, iyan gbe yen. Ile to wa pale ti le je ka lo mi ko wole ni pe igbagbo ti lo na ready. So lati pe boya ka wa ti ko si le si, ka wa so pe a njoko lati so pe a ngbadura mi ni idile. O gba ko mo mo. O si wa ni idile, ikan lo so yen. Idile to won ti je money ti won ti o mo gan ni dan. Yes. So that bi yan je se nlo, bi o si ma lo niyan. Money ti vision be da ninu ile, ko e bi. Fún ìdílé gẹ́gẹ́ bí ọkọ ìyàwó àtàwọn ọmọ láti gbàdúrà àárọ̀ gẹ́gẹ́ bí ìrìn àjò ẹ̀mí, ṣùgbọ́n kò ká gbára pọ́ mọ̀ wọn torí gbogbo ti ń là á sí ní là á sí torí kẹ́lò mí nìkan because àwọn ọ̀rọ̀ mìíràn tó yẹ pé kì í ṣọ̀rọ̀ orí afẹ́fẹ́ nìkan.
1: Lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí n bá ń jáde láàárọ̀ kùtùwà ẹ̀, mo máa rí àwọn èèyàn ládùúgbò mi, àwọn bàbá tí wọ́n lọ kírun àárọ̀, ṣùgbọ́n mi ò sábà rí àwọn ọmọdé. Mi ti ri awon omode ladugbo ti mo wa, mi ti ri awon omode leyin won to n tele won lati lo kirun bayi, you know. Mo fe gbagbo pe abi mo fe bere ni ki n so pe Sọ́làjú ni Ọ̀làjú latari pe omo lo school laaro won ni won ma mura school sile awa ja wa sare lo kirun a to de abi ke boya ati ewin won ti pe ejo sun die si, you know. Laye sin ninu moto lo ti re lomi to ti ma gbe online ti ìjọ ti gbà tó ń gbọ́mọ lọ sí school ọmọ gan lè máa sùn kí ìyáàcha máa sọ títí ẹ̀. Mi ò rò wípé mo mọ̀ pé ìdílé tó ń ṣe sí wà ṣùgbọ́n ṣóṣì tó bí wọ́n ṣe ń ṣe láyé ìgbà yẹn. Ẹyin tẹ̀ṣẹ̀ṣẹ̀ ń bímọ tẹ́ ń tọmọ, ǹjẹ́ ohun tẹ́ ń fi lọ́mọ lọ́wọ́ ni? Abẹ́yin ò rílì kí ẹ, ẹlòmíì ò kí ẹ, ẹlòmíì ò bìlíf nínú ẹ. Ẹ wo, kò ń ṣe pa fẹ́ wí lísìn mi dánjọ ni, kì í ṣe pa tẹ fẹ́ jọ́jẹ́ níbodè, you know. Ṣùgbọ́n sọ fún wa báwo ló ṣe yí lọ́dọ̀ títí? Ṣé ẹ̀ tẹ gbàgbọ́ nú ẹ̀ rárá? Ṣó ń ṣiṣẹ́? Ṣó need? Àbí kò ń ṣe nǹkan tó need rárá? Hello? Hello? Ok, yẹn ti rí.
2: Hello?
1: Yes, ma'am.
2: Ọlá ilé Adébáyọ̀, yálà rẹ̀ dò.
1: Yálà rẹ̀ dò one.
2: Ọlá kẹ́mi máa kì.
1: Chala fi àlẹ́ wá.
2: Mo gba àdúrà tí yá ń ṣe fún ọlọ́ọ̀kan gbogbo ẹ̀ ni ó mọ o.
1: Àmì ọlọ́run.
2: Torí pé àdúrà kọkànkọkàn nìyá yẹn ṣe o. Ọlá yìí ó mọ o, ní sunkún kúrò láyé o.
1: Àmì ọlọ́run. Àmì.
2: O sì ní dáàmú, aládàámú kéré tóbi kò ní jẹ́ sí ẹ o.
1: Àmì. Àmì.
2: Ẹ wá rí pé ẹni ajá sí. Ó lè ti kọjá lọ o, èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ń ṣe o. Sẹ́rí ayé tá a wà ń tó fà á. Pẹ̀lú pé tí Mùsùlùmí bá ń lọ kírun dàbí kéèyàn kọ ọmọ lẹ́yìn, bílù ṣe gbà bílù ṣe rí lásìkò yìí ni o. Tẹ́lẹ̀ àwọn ọmọ tèmi nígbà ṣe wà nígbà kan sí wà ń skul pẹ̀lú yúnífọ́ọ̀mù owó fi ká ṣùgbà ìrùn ìdájí yúnífọ́ọ̀mù ti wà lọ́rùn wọn. Kẹ́rí bá ṣe wá jí lẹ́yìn ìdájí báyìí kó wọ́n ń pòrùn báyìí ká ti dìde. Tí n bá ti lọ kànlẹ̀ àwọn tó kù lọ́dọ̀ wa tá a jọ ń gbé tí n bá ti lọ kànlẹ̀kùn wọn. Àmọ́ lè kún o, lágbájá dìde ọkọ mi, àbẹ̀jẹ́, adìo, akanji, ẹ̀ní ṣẹ́rú ayé, ojú òní sì ni. Wàládàámú òní jẹ́ bí gbẹgbẹ́gbẹ́ bá ti náwó ẹ̀ní nájú. Kálukú ni màá dákọ sí màá ti ṣàdúrà fún lẹ́yìn ọkọ̀ kan ká tó lọ kírun. Tá a bá sì tún dé, tó ọlọ́run ó gbà o, a kì í tọ̀sán, ìtù ṣàdúrà fún wọn. Mo ṣe yẹ kó nínú o, àdúrà òbí ní dàgídàgí yẹn. Kò yẹ ká parun, yẹ ká máa ṣe.
1: Ìyálà rẹ̀ dùn ẹjọ́ mú fún wàtò ọmọdé ilẹ̀ ni. Mo fẹ́ bèrè bèrè kan. Ibi tí àǹfààní àti lọ lè ké wò bá sí, ṣáà lè kírun lè ní, ṣáà lè ṣàtúbà ń lè ní.
2: A lè kí Ọlọ́run ó gbà.
1: So ìyẹn gangan ni mo fẹ́ tẹnumọ́, àtipa kírun ní because àdúrà náà ni gbogbo, àtipa ṣàdúrà ní ti Mùsùlùmí o, ti Kìrìtẹ́nì àbí Àbáláyé.
2: Bẹ́ẹ̀ni
1: kò sí mi tí ẹ̀ àbí ṣé a rò pé kò necessary mọ́ láyè sín ni àbí ṣí ká sọ pé ọlá ti dẹ̀wájú ni ohun amáyédẹrùn bọ́ ṣe ń sọ ó ti pọ̀ àbí kí ló ṣẹlẹ̀.
2: Ọlọ́run ó fara dẹ̀wá kó mọ̀ fara ni wà. Kò síbi téèyàn ti gbàdúrà ká gba yẹn ò ti gbà o. Kódà bẹ́ẹ̀ ń wẹ́ lé ewé bẹ́ẹ̀ fẹ́ ni àmì ṣàdúrà ó ti gbà. Bẹ́ẹ̀ yẹn ń lọ lójú ni kì í ṣàdúrà ó ti gbà.

0: akuti mi ni o.
1: Yes sir.
0: Bíbélì ni ẹnikẹ́ni tó bá rẹ̀wẹ̀sì nígbà ìfọ́jú onílágbára ẹ̀ orí kò tó nǹkan
1: tó nǹkan.
0: Jẹ́rí ìṣòro ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀wẹ̀sì nínú àdúrà àkókò tí a wà rí. Tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni àwọn bàbá wa nǹkan tí wọ́n fi lé wa lọ́wọ́ òun náà làwa náà ti ń tẹ̀lé báyìí torí wà á fi àdúrà àwúrọ̀ yẹn wọ́n fi ṣeré rárá. Aago ṣọ́ọ̀ṣì ó wà nílé wa tó yẹ pé a bá ti di aago márùn-ún báyìí náà ti máa lago pé gbogbo everybody ká dìde ẹ náà ló bẹ́ẹ̀ mọ́ wa lára ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìdílé sì wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ o nítorí gbogbo ìṣòro tó wà lórílẹ̀-èdè yìí òun ló dẹ̀ fa kò sí nǹkan míì ibùgan ẹ̀kan wo àwọn tá a lọ bá ń ṣọ́ọ̀ṣì ẹ̀gàn tó ẹ̀rù pé bóyá kínní ìwọ̀nba ìwọ̀nba àdúrà tí wọ́n ń gbà gan tàbí ìtìgbà kan mọ́ tó nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé kí kálukú kó ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run ẹ̀ kó dẹ̀ ní ìgbàgbọ́ kò síbi tá a ti ti ọlọ́run tí ọlọ́run ò ti dá wa lóhùn ká má jẹ́ kí rẹ̀wẹ̀sì ká má jẹ́ kí àníyàn ayé yìí kó gba àdúrà lọ́wọ́ wa nǹkan tí mo kàn fẹ́ sọ nìyẹn.
1: Ẹ ṣe God bless you.
2: Hello.
1: Ẹ ká sọ.
2: Gbogbo àdúrà tí wọ́n ṣe fún ọ ní ọmọ o.
1: Àmì Ọlọ́run.
2: Kò sí bí àdúrà ẹ̀ ti gbà. Àṣejù náà la fi bọ̀ ọ́. Bàbá bí wọ́n ṣe ṣẹ́nu wọ́n ṣàdúrà kí ẹ ṣàdúrà òbí èèyàn nìkan nípìnlẹ̀ mú èèyàn ṣùgbọ́n náà mọ́jà rẹ̀ la. Níjọ́ nílùú tí ẹ kó ewu ọmọ bàbá wo láti kẹ̀yìn sí ní sọ̀rọ̀. Níjọ́ ń jẹ́ owó tí yàrá rẹ̀ ló wí. Níjọ́ ń jẹ́ gbọ́mọgbọ́mọ là máa gbọ́ lérí ọ̀dọ̀ wa gbéyàgbéyà bí baba ló kù. Ọmọ àwọn ẹlẹ́wọ́n abẹ́ kó wájú ní èsè ìta ẹ̀pẹ̀ kó sùn wájú kó sùn bí àdúrà ibi kálukú tí ń wọ́n náà gbọ́ pé ọbẹ̀ ara bàálù ọ̀kadú àti ọjọ́ gbogbo ọ̀dà wò.
1: Dádì mi. Ṣé rí i kì í tẹ́ ṣe àdúrà tá a lọ ń ṣe nílé ìjọsìn là ń béèrè là ń sọ̀rọ̀ pa tinú ilé tá à ń jí àwọn ọmọ wa láàárọ̀ bóyá pé ìran àṣùbà ni bó ṣe sọ ni àbí devotion àbí ti ẹ̀sìn kẹ́sìn tá a bá ń ṣe ǹjẹ́ àdúrà àárọ̀ ǹjẹ́ a ṣì ń ṣe ní inú ilé wa ṣó ní àǹfààní àbó ti parun.
2: Ọtí ogogo náà ṣàánú wa ni ìkọ̀ọ̀kan ọlọ́run ìjọ bàjẹ́ fún yín gbogbo àdúrà tí wọ́n ti fún ọ ní ọmọ.
1: Àmì.
2: Ẹ kú ewu ni bàbá òun láti fẹ́.
1: Ẹ ṣeun. Tó àsìkò ti lọ ní àsìkò púpọ̀ mọ́ ṣùgbọ́n kẹ̀ ẹ jẹ́ kí n tún tuntun sọ fún wa fún àǹfààní àwọn tó yẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe rédíò wọn ni àbí wọ́n ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò Sunday Oyoyo ní ìkànnì Lágelu 96.7 FM pẹ̀lú Fọlákẹ́mi Mighty. Àdúrà àárọ̀ tá a máa ń ṣe ní inú ìdílé ǹjẹ́ a ṣì ń ṣe é bóyá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni ti mùsùlùmí àbí ìṣẹ̀ṣe ǹjẹ́ à ń ṣe àdúrà àárọ̀ yìí ǹjẹ́ a ṣì ń jí àwọn ọmọ pé yá jí o àdùfẹ́ jí o àkọ́jí jí o àṣàkẹ́ jí o ẹjẹ́ a ṣàdúrà àárọ̀ o ǹjẹ́ a ṣì ń ṣe é kò ní fi ṣe irú ẹ̀sìn tá a yàn láàyò ǹjẹ́ à ń ṣe àdúrà àárọ̀ yìí ǹjẹ́ à ń pe àwọn ọmọ wa láti ṣe nígbà tẹ́yìn ń dàgbà ṣáwọn òbí yín ṣe àwọn àdúrà àárọ̀ pẹ̀lú yín ṣé wọ́n ń jí yín fún ìrun ṣé wọ́n ń jí yín fún devotion nígbà tẹ́yìn náà wá ti di ẹni ara tiyín ǹjẹ́ fi lọ́mọ lọ́wọ́ ǹjẹ́ ohun tó tọ́ láti fi lé ọmọ lọ́wọ́ ni. Another ìbéèrè tá a máa tún béèrè ni wípé ǹjẹ́ ó ní ipa tí kinní yìí ń kó nínú àwùjọ wa ṣó ohun tó tẹ̀ yẹ ká máa ṣe ni àbí ká kàn gbàgbé ẹ̀ wípé àdúrà ti gbà ó ní ìbéèrè àbí ọ̀rọ̀ tá à ń sọ lọ́sàn-án tó ní. Ẹ ká sọ Akú Sunday.
3: Hello àti Fọlákẹ́.
1: Yes sir.
3: Ẹ ká sọ ọmọ.
1: Yes sir. Ẹ ká sọ sà.
3: Ọlárẹ̀wájú ní kí ọmọ ìbílẹ̀ láti Àpáta.
1: Ọlá wa máa rí iwájú.
3: Ọpọlọ yóò ní dàrú.
1: Àmì.
3: Ogun tó wá jáde lára Ìpáta wọn ní rẹ̀ dànù pẹ̀lú àṣẹ Ọlọ́run.
1: Àmì Ọlọ́run.
3: Iṣẹ́ ní mo tiẹ̀ mú wa lọ́jọ́ ní tòní. Fún gbogbo ojú tó bá ń gbọ́ yín. Ìtanijí ló tún jẹ́. Torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí láyè ìsìn kì í ṣe gbogbo ọlọ́run ọ̀fẹ́ àdúrà ìdájọ́ kọ́ ọmọ àtẹ̀sìn kìíní àtẹ̀sìn kejì àti kẹta kò sí eléyìí tó lòdì sí àdúrà.

0: ìdájí láti ṣe. Fún àpẹẹrẹ níbi ọdún méjì sísìn ẹni kọ́ tó àmì kan ó ṣe ẹ̀kọ́ lé ó wá ìbá tí mo káwá ṣe àdúrà ń bẹ̀. Bàbá bẹ̀rẹ̀ àdúrà ẹ lára ọmọ màmá tó bí bọ̀bọ̀ tí mò ń sọ ẹ wọn gbé kíkan lára ọmọ màmá ẹ náà ó ṣàdúrà ló bá lóun àdúrà ṣe. Mo wá sọ fún wọn pé ẹ dẹ̀ máa lọ ṣọ́ọ̀ṣì ní dàjídàjí ọmọ yín ṣàdúrà kíkọ́ ẹ fi mọ́ lára tó bá dá àwùjọ ẹgbẹ́ ẹ kò ní lè dúró ṣàdúrà máa lójú tí mo màdúrà ṣe. Ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọn fi rú nǹkan bẹ́ẹ̀ náà ni wọn fi lọ́lẹ̀ nínú ilé. Bí ọ̀bà fẹ́ pé kí aago márùn tó lù yóò ti jáde ìyàrá pé aago mẹ́fà tó lù yóò ti jáde sí ọlọ́mọ àpapọ̀ fẹ́ tó ọmọ jókòó fi ká ṣàdúrà ìdájí. Torí taniji ni torí tòní tó jẹ́ gbogbo tí tó bá ń gbọ́ wa fàṣán ni ẹni tó bá taba kó máa fi bínú kó lọ tún bẹ́ẹ̀ ṣe ọlọ́ba láàánú kò ní dọ̀rọ̀ wa rú o. Lágbára ọlọ́run ọgbọ́n ìmọ̀ àtòye ọlọ́ba mi jogún ẹ fún yín lágilú náà wà ní ìbàjẹ́ o. Wọ́n ní ọ̀sán tó bá ti pọ́n omi inú ẹ̀ ló da lágbára gbogbo tó jáde lára yín nira ò ní dé bá wọn pẹ̀lú àṣẹ ìtọ́lọ́ kò ní dé bẹ́ẹ̀ náà o. Ọláláhùlá wà láàkúwátá ìlàbíàlẹ́sìn ní kí ọmọ ìbílẹ̀ láti àpáta gàǹgà.
1: Hello.
2: Hello.
1: Yes, ma'am.
2: Ìyáyínká ẹlẹ́gbẹ́ aláṣẹ̀lú wa.
1: Ìyáyínká ṣàlàfí àlẹ́ wa mọ́.
2: Àdúpẹ́ mà, ẹ rí àdúrà àgbájí yẹn ó ṣe pàtàkì fún gbogbo ẹlẹ́sìn. Àìsí mọ́ ó jẹ́ kí gbogbo ìwàkuwà tó wà láyé ní ìsìn kó wà. Ìgbà tí bàbá ti wá wà láyé tá a bá jí láàárọ̀ ni wọ́n làágó á gbàdúrà. Ẹnìkọ̀ọ̀kan ní wa ni wọ́n ní kó gbàdúrà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lèmi ṣe fáwọn ọmọ mi mo sì rí ipa tó kó nínú ayé wọn bí wọ́n ti bí mo ti fi kọ́ wọn tó tí wọ́n jáde tí wọn ò sí lọ́dọ̀ mi mọ́ báyìí kò sẹ́ni tó yàrá pìyà wọ́n mọ̀ nípa chọ́ọ̀chì gbogbo wọn bí mo ti jáde ní ìsìn gbogbo wọn mo ti tọ́pẹ̀ darí wọ́n wà ní chọ́ọ̀chì wọn ò tí ì parí ìtọ́dọ̀ wọn. Tí èèyàn bá fi àdúrà àárọ̀ tá a fi kọ́ àwọn ọmọ àwọn ìwà tó wà nínú ayé ní ìsìn wọn ò ní lọ ń pa o tí wọ́n bá bẹ̀rẹ̀ ní ṣòro kínkín wọ́n mọ̀ pé àdúrà ló ṣe pàtàkì káwọn ó gbà. À ń pé àwọn lónìí ní chọ́ọ̀chì wọ́n sọ àsọtẹ́lẹ̀ kan lórí àwọn ọ̀dọ́ wípé àwọn tó ń kánjú ọlọ́run làwọn kan ń kánjú kí wọ́n ó kìlọ̀ fún wọn káwọn òbí ó kìlọ̀ fún wọn. Àṣàìmọ̀ pa àwọn ọmọ tí wọ́n ń lọ ṣe ìyàwó nìyẹn ni àwọn òbí wọn ń bẹ ní chọ́ọ̀chì o tí wọ́n wá chọ́ọ̀chì táwọn ọmọ wọn ò wá chọ́ọ̀chì. Tó bá jẹ́ pé ká jí láàárọ̀ ká jọ gbàdúrà ká sì jọ mọ́ra pé ọyà ìṣe ní chọ́ọ̀chì ni àníyàn ọmọ tí ó yapa àníyàn ọmọ tí ó yapa. Àdúrà rẹ̀ ṣe pàtàkì nípa bí mo ṣe wà ilé mo dá wà yí ọmọ ọmọ mi ló wà lọ́dọ̀ mi tá a bá jí láàárọ̀ màá ní kọ́kọ́ gbàdúrà nígbà ọba gbà sí ẹ̀tàn lè ní ó ṣẹ̀ṣẹ̀ gbà tá a bá sùn lálẹ́ ọyà gbàdúrà ìgbà tá a bọ̀ tí ọba gbà sí ẹ̀tàn lè ní ó ṣẹ̀ṣẹ̀ gbà. So ìyẹn náà ló ń jẹ́ kí ní ọ̀jẹ̀ kí mi sí ọlọ́run ló wà nínú ayé àwọn ọmọ ó ṣe pàtàkì o.
1: Thank you so much. Thank you too. A ní lè gbé ìpè kankan mọ́ ju gbogbo ẹ̀ lọ oníkálukú tó gbọ́ ẹ̀ lé àti mọ̀bí tó ti ta bá òun tó bá jẹ́ òun tá à kì í ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ má jẹ́ kí n tàn yín ó máa le ó máa nira nítorí kò ń ṣe nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá yẹ òun tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a stop ni tá a bá fẹ́ continue kẹ̀ ó máa nira tó bá jẹ́ òun tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni gbogbo ìgbà tá a bá jí láàárọ̀ náà ó lè má bà wá lára mu ṣùgbọ́n tẹ́yìn bá gbàgbọ́ nínú àdúrà àárọ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn yòówù tẹ́ bá yàn láàyò tẹ́ bá gbàgbọ́ ń pa ẹ̀ mọ̀ wípé ohun tó yẹ kẹ́ ẹ máa ṣe ni ohun tó dá ó fẹ́ àdúrà ìtọ́jú díẹ̀ káàtó àdúrà náà ni èyí tí kò dáa rárá àdúrà náà ni ìyẹn ni wípé a gbọ́dọ̀ disconnect from what we believe ẹni tí ó bá gbàgbọ́ nínú àdúrà o ìyẹn kò sí lára àwọn tá à ń bá rí lọ́sàn-án tòní o ṣùgbọ́n tó bá gbàgbọ́ nínú ẹ̀ á mọ̀ pé ohun tó tọ́ ni nítorí pé èmi believe gan pé total disrespect ni fún wa tá a bá gbàgbọ́ nínú àdúrà tá a gbàgbọ́ nínú ọlọ́run ká jí láàárọ̀ ká má tiẹ̀ sọ pé o ṣeun mo dúpẹ́ torí èèyàn kan ló wà ńbẹ̀ tó ń jẹ́ kí gbogbo nǹkan tá à ń ṣe kó ṣe é ṣe mo gbà ládùúrà wípé ojú àdúrà ò ní tí wàá o gẹ́gẹ́ bí ìdílé ṣé mo pé ní láàárín àdúrà náà làwọn èèyàn ti máa ń rí ọ̀rọ̀ sọ wọ́n á ti correct ọmọ ohun tó ṣe lánàá tí ò yẹ kó ṣe eléyìí tí kinní kankan lẹ́yìn àdúrà yẹn làwọn èèyàn máa ń ṣe bí announcement àti ìtọ́sọ́nà fún àwọn ọmọ bó ṣe ń dàgbà nítorí kò sí báwọn ọmọ yìí ṣe lè pẹ́ tó lọ́dọ̀ wa wọ́n á pẹ́ lọ́dọ̀ ara wọn jù bẹ́ẹ̀ lọ you know so ó wà important fún wa láti tọ ọ̀nà yìí tó bá yẹ pé àti gbàgbé ẹ̀ ẹ jẹ́ ká tún tò adara fun adara fun idile wa to e seun te ba tun gbe eto sunday e lo so titoni ola kemi mai ti on loruko titemi to ba tun dose to nbo lagbara olohun atun pade ire o

0: a fi ogo fun Olorun oba a fi ope fun Oluwa Olorun to ni ojo eni Olorun to bere ojo eni pelu ojo fun wa ti ara tutu ti gbogbo e to nlo bo se to ati bi o se ye ogo ni fun Olorun e ka bo si ori eto gege bi orin ta fi wole to se so oro owo kan pa agbodo gbe yewo agbodo ma wo losan loro nitori kini oro owo o kan pa ala fowo so wopo ati okoowo cooperatives and business clinic ndede agogo meji osan si agogo meta ni gbogbo ojo simi ni a fi gbe yewo eni a tun gbadun ara wa olowo tun mi o wa ni kare Abimbola omo Sadiq iyalaje cooperative o ti n te bo se ye ko te a si ti n gbadun ara wa bakun naa ni igun ti social media loke lorun Ayomide Losin o wa nbe bi o ba ti gbe wa si oju oran e ma ri wa wo nbe fun awa ti a n gbadun eto yi ni America ni Asia ni abi ni iwi gbogbo this is your cooperative doctor certified by the International Labor Organization for your business development and for necessary interventions your business may need from time to time ni agbara lowo Olorun ogo ayan fe ti wa ni joko mo ti ero pe boya ojo ni je ko le bota leni
1: agbodo
0: mo pe as a media person atojo ni o atorun ni o
1: pelu atoribo kama
0: ko si nkan to nje olide fun media person
1: e ka san ku de de akoko yi happy sunday to all listeners amagbadun ara wa leni
0: thank you very much kilo wa ni waju wa leni ni agbara lowo Olorun oro nipa awon atunse ti o gbodo de ba egbe alafowosowopo ori e la se wa awon atunse ti o ye ko waye awon ibo ni ati ya kuro ni oju ona we are already out of alignment awon ibo ni iwa si abele ta n pe ni culture to je n pe o ti gbe ofin sonu ti awa kan ta wa ni de egbe alafowosowopo ta ti e mo nkan to n je ofin mo ti a mo nkan to n je by law tabi resolutions ta sa n se bo se n ọkọ si wa leni e tun je ka wo awon ibi ti a ti le ni lo atunse nitori kini awon eyan to n se egbe alafowosowopo won gbodo gbadun e bawon ba de se n gbadun e opolopo awon eyan won gbodo wo inu egbe alafowosowopo iye awon eyan iwon ba perete lo se wa ni di egbe alafowosowopo sugbon ta ba n soro nipa awon to n se okoowo won po lo jara ha sugbon eni n se okoowo na o nilo egbe alafowosowopo fun ki okoowo yen ko le fi ese mule daada awon ona wo ni awon egbe alafowosowopo ni won fi mismanage owo awon omo egbe iru awon ona wo awon ona yen po lorisirisi boya leni ka foju sun sugbon ta ba ti se oju opo sile e ba wa da si awon ona ti awon egbe ta ba so pe awon egbe iyen fun wa won so fun wa pe awon adari egbe ti won fi n se owo egbe awon owo awon omo egbe ti won fi n se kumo kumo zero nine one two three seven zero eight six seven five zero nine one two three seven zero eight six seven five zero eight one four two four nine one double zero six zero eight one four two four nine one double zero six ojú òpó méjì tí ẹ lè gbà wọlé nìyẹn tá a bá ń sọ wípé à ń ṣe owó ẹgbẹ́ kúmọkúmọ ara àwọn ọ̀nà tí ó ń ṣẹlẹ̀ tí owó ẹgbẹ́ fi ń rìn bó ṣe wò ó òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà nídìí ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ìgbàgbọ́ wa ni wípé owó tó bá wọlé sínú àkáǹtì ẹgbẹ́ owó ẹgbẹ́ ni ìgbàgbọ́ yìí dẹ̀ wà lára àwọn nǹkan tó ń fa àkóbá fún bí ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ bí a ṣe ń rọ̀nẹ̀ àwọn adarí ẹgbẹ́ tó bá yí àkáǹtì wọ̀ alága ẹgbẹ́ torí pé òkè owó rèé nínú àkáǹtì ẹgbẹ́ ẹgbẹ́ wa tiẹ̀ lówó wrong belief leléyìí tá a bá rí owó nínú àpò ẹgbẹ́ a ti sọ ní orí ètò eré ó ti tó oṣù mélòó kan sẹ́yìn pé ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ kò dówó ní owó tí ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ń rí nínú àpò òṣùwọ̀n wọn ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ kọ́ lónìí a cooperative has no money of its own àyàfi ìgbà tí ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tó bá ṣe okoòwò tó bá jẹ èrè tí nǹkan tá à ń pè ní reserve tàbí retained earnings tó bá wáyé tá a bá dẹ̀ wo reserve yẹn tàbí retained earnings yẹn èló ni àwọn ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ míì gbogbo reserve àti retained earnings wọn ó lè má wọ 500,000 ó lè má wọ 100,000 ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tí ó bá fọwọ́ sọ̀yà pé òun lówó reserve yìí nìkan lówó òtítí ẹ̀ ẹni tó ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tó bá jẹ́ ń pé 200,000 wà ní reserve wọn àbí ìwọ̀nba tó jẹ́ ẹ̀tọ́ ti wọn nínú surplus nígbà tá a bá ṣe appropriation tá à ń pè ní retained money ìwọ̀nba tó bá lọ síbẹ̀ yẹn kírú ẹgbẹ́ yẹn kan tiẹ̀ ní 50 million kan máa wo 50 million bank balance credit báyìí ẹgbẹ́ kan ló ní retained earnings àbí reserve nìkan ni ó jẹ́ owó ẹgbẹ́ ìyẹn ni wípé bá ṣe ń ṣe okoòwò tí àwọn ọmọ ẹgbẹ́ ń gba dividend tí ẹgbẹ́ náà sọ pé òkè ìwọ̀nba yìí kó jẹ́ ti ẹgbẹ́ ìwọ̀nba tí ẹgbẹ́ lè náwó sí kò ju ìwọ̀nba péréte iye péréte tí appropriation allow fún ẹgbẹ́ mo ti sọ ní orí ètò yìí rí pé alága ẹgbẹ́ kan ńgbà tó fẹ́ kúrò lórí àpèrè ìgbà tí àwọn ọmọ ẹgbẹ́ yẹn gẹ́gẹ́ bàbá ẹ ṣe o ẹ kú ìtọ́jú ẹgbẹ́ yìí wọ́n gbàdúrà fún bàbá àṣé ní ọkàn bàbá ń expect gift bàbá ò wá lè farada mọ́ bàbá láhùn pé lẹ́yìn bí ọdún mélòó kan tí mo ti ń sìn yín inú ẹgbẹ́ yìí ṣé kò ẹ mọ̀ bó yẹ kẹ́ ẹ ra nǹkan gan fún mi balance tó wà nínú ẹgbẹ́ yẹn ṣé kò yẹ kẹ́ ẹ ra mọ́tò fún mi inú ẹ̀ bàbá ò rí balance tán rí yẹn wọ́n rí gẹ́gẹ́ bí owó ọmọ ẹgbẹ́ wọ́n rí gẹ́gẹ́ bí owó ẹgbẹ́ ogun ayanfẹ ṣe ti rí yàtọ̀ tó wà ń bẹ̀ àwọn adarí ẹgbẹ́ ti wo fi mo ri owo to wa ninu aposun egbe gege bi owo omo egbe won ma nri bi owo egbe
1: ti won le fowo kan
0: iyen ni mismanagement iyen ibi to ti nraye wole ibi to ngba wole afojusun ti o to yen ibi to ngba niyen iyen lo wa nmu wa lo si pe kini awon onu ona ona akoko ti a ti nse owo egbe alafowosowopo ni wipe ka so pe a fe kole egbe awon to nri owo to wa ninu account gege bi owo egbe won ni duro de omo egbe lati ye won lowo wo ti won fi lo so pe eje karale itori kini won wo owo
1: gege bi owo egbe
0: ninu aposun ata bara le 5 million ninu ile egbe si lowo na won a si ri balance 3 million a si ri balance 7 million nitori kini won ri 12 million balance gege bi owo egbe ta ba ti rale a ma call yen die die ti are de ri pe okay leyin gba ta rale 5 million ton a si ni 7 million enu are na ni o jade ki lo ndi wa lowo eje ka lo si foundation eje ka bere foundation ta ba fi na 2.5 oni bi ti a ti bade kere kere be o de je ihuwa si awon adari egbe kan especially awon adari egbe to ba je pe president ni kan
1: adari egbe
0: lo ndari egbe oni secretary o oni treasurer vice president wa abi vice chairman ni a pe sugbon baba bi won won le ranti igba ti won se executive meeting last oro wa ni waju wa leni ti atuyewo ti e ba wa dasi gbogbo eyin olugbo eto yi ninu ipinle yi ni gbogbo ile kaaro ojire fun eyin te n gbo wa ni eyin odi ti a jo gbe yewo e je ka de oke lohun ka lo si oju oja ka pada
2: Lagi Lua Fe.

0: Clinic, Cooperative and Business Clinic, Cooperative Doctor,
1: Cooperative Doctor,
0: Cooperative and Business Clinic Show, Cooperative and Business Clinic Show.
2: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà Cooperative and Business Clinic ni ètò tó ń lọ lọ́wọ́ fún àwa tí a bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní dédé aago méjì ọ̀sán sí aago mẹ́ta aláfọwọ́sowọ́pọ̀ àti okòwò lénìí à ń wo ọ̀nà kan gbòógì tí àwọn ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tí wọ́n fi máa ń mismanage tí wọ́n máa ń ṣe owó ẹgbẹ́ kúmọkúmọ tí wọ́n máa ń ba owó ẹgbẹ́ jẹ́ ibi tá ń gbé yẹ̀wò ni wípé àṣìṣe àkọ́kọ́ èyí tó jẹ́ pé a lè pè ní underlying root cause of asset mismanagement ìyẹn ni kí àwọn adarí ẹgbẹ́ kán máa rí owó tó wà nínú àpò òṣùwọ̀n ẹgbẹ́ gẹ́gẹ́ bí owó ẹgbẹ́ èyí tó yàtọ̀ gédégédé sí bí ó ṣe yẹ kán rí ẹgbẹ́ ò dá owó ní àyàfi èyí tó bá jẹ́ ẹ̀tọ́ tiwọn nígbà tí ẹgbẹ́ bá jẹ́ èrè tí wọ́n bá ní reserve ìyẹn nìkan ni owó ẹgbẹ́ ṣùgbọ́n ká wo account balance ká rí pé owó wà ńbẹ̀ kí àwọn adarí ẹgbẹ́ kan wá máa rí gẹ́gẹ́ bí owó ẹgbẹ́ kán sì bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ kan láti lo owó yìí bó ṣe wù wọ́n àṣìṣe ńlá gbáà ni ẹ jọ̀ọ́ ẹ bá wa pé gbogbo àwọn adarí ẹgbẹ́ láti súnmọ́ àpótí rédíò wa àti àwọn ọmọ ẹgbẹ́ náà nítorí kíni tá a bá ń sọ pé bí a ṣe ń ṣe ètò ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àwa tó bá jẹ́ wípé a fi lé àwọn executive lọ́wọ́ ta ní àwọn esco àti yan esco náà kán máa ṣe eléyìí kùnà sí àgbékalẹ̀ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ìyẹn ni a fi agbára tó pọ̀ jù ta fi filé àwọn ọmọ ẹgbẹ́ lọ́wọ́ ìyẹn general meeting ṣe monthly general meeting ni àbí annual general meeting nǹkan tí general meeting wà fún ni wípé ká jọ gbé ìyẹ̀wò lápapọ̀ gbogbo wa tí àwọn ta fi ìdarí ẹgbẹ́ lé lọ́wọ́ tán bá fẹ́ gbé ẹsẹ̀ tí ò dáa ká tètè pè wọ́n ṣe àkíyèsí ká tètè ká wọn lọ́wọ́ kò ká tètè pa wọ́n lẹ́nu mọ́ kó tó di pé owó bẹ̀rẹ̀ sí ní rìn lọ síbi tó wù ú tí ó rìn wọgbó tí a wà bẹ̀rẹ̀ sí ní pariwo ariwo tó yẹ ká ti kọ́kọ́ pa kówó tó rìn lọ a ní sọ̀rọ̀ a ní dún owó wa lọ tán everybody àwa máa ṣó pé òun mọ̀rọ̀ sọ aṣọ ò bọ́ ọmọ yẹn mọ́ ọmọ yẹn ti rìn lọ bí tó wù bó
3: ṣe
2: Sakewumi Bayo Oladimeji you are welcome
3: yes.
2: So kí ni àwọn nǹkan tí a gbé yẹ̀wò ń bí ipa méjì ló pín sí kí ni regulation àti legal basis báwo ló ṣe tọ́ wa sọ́nà then kí ni financial and practical consideration báwo ló ṣe tọ́ wa sọ́nà tí a bá ń sọ̀rọ̀ nípa pé a fẹ́ lo owó ẹgbẹ́ nǹkan àkọ́kọ́ àbí pé a fẹ́ lo owó àwọn ọmọ ẹgbẹ́ as a first approach it is necessary to examine it with clarity if an investment and credit cooperative society àwọn CICS la fi máa ń ṣe example ní orí ètò yìí nítorí pé wọ́n pọ̀ lọ́jà ra CICS wọ́n pọ̀ lọ́jà ra àwọn ni a máa ń lò gẹ́gẹ́ bí example so it is necessary we examine it with clarity ǹjẹ́ a lè sọ pé ẹgbẹ́ CICS wọ́n lẹ́tọ̀ láti sọ pé wọ́n fẹ́ dáwọ́ lé ilé kíkọ́ wọ́n fẹ́ kọ́lé ẹgbẹ́.
3: Báwo nǹkan tá a gbọ́ wọn kalẹ̀ fún ọ̀rọ̀ kíkọ́ ní ẹgbẹ́ ṣùgbọ́n tí a fẹ́ kú àjọsọpọ̀ bá wà pẹ̀lú executives and members ìpín àwọn fẹ́.
1: Ok.
4: Irú ilé ẹgbẹ́ wo?
3: Ilé ẹgbẹ́ tí wọ́n ti máa ṣe.
1: Ẹ fẹ́ kọ́lé. Ẹ ṣàkóso.
4: Ẹ fún purpose wo?
1: Ara àwọn ìbéèrè.
4: Ṣé ó wà commercially viable? Ok. Or not?
1: So which means pé tábà sọ pé a kọ́lé. Àwọn ìbéèrè ti bẹ̀rẹ̀ sí ní jáde. Pé irú ilé wo la fẹ́ kọ́? Kí la fẹ́ fi ṣe? Is it a commercial venture? Àbí báwo ni? So kí ni regulation àti legal basis kí ló sọ tí ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tí ó bá jáde látọ̀dọ̀ àwọn executive pé ẹ jẹ́ ká kọ́lé? Nǹkan àkọ́kọ́ ni wípé kí ni objective of bylaw wa, kí ni focus bylaw tó gbé ẹgbẹ́ yìí dúró? Looking at the bylaws and the objective, the primary mandate of the cooperative must permit, it is a must permit holding or investing in fixed assets. Kí là ń pè ní fixed asset? A lọ ra àwọn dúkìá. Dúkìá ni asset. Dúkìá tí ò ṣe é gbé káàkiri. Ibi tá a bá gbé sí, ibẹ̀ ni ó dúró sí láti ìsinsìnyí lọ títí láéláé. Ayé àìnípẹ̀kun. Ẹ ti fi ìdí rẹ̀ sọlẹ̀ síbẹ̀. Dúkìá tí ò ṣe é gbé kúrò níbi tá a gbé sọ̀kalẹ̀ sí, ìyẹn ni fixed asset. Ara àwọn regulations and legal basis ń sọ fún wa pé a gbọ́dọ̀ wo bylaw wa, pé bylaw wa ó fún wa ní àṣẹ yẹn wípé ká lọ fi owó sí fixed asset. Fixed asset or immovable property. Because asset yẹn lè dàbí oyè òyìnbó ńlá. Bá lọ property. A gbọ́dọ̀ yẹ̀ wò ṣé ó bá òfin àti ìlànà tó gbé ẹgbẹ́ wa dúró so bá lọ, àbí a kàn fẹ́ fi kẹ́gbẹ́ ni? Ẹgbẹ́ ọmọ lèrè tó wà ní Gbékúbá ní òmò bóyá kankan ẹgbẹ́ kan wà ń bẹ̀ tó ń jẹ́ yẹn mọ́ bí ẹ̀sánà ni pé ẹgbẹ́ ọmọ lèrè ní Gbékúbá fún àpẹẹrẹ wọn ti ń kọ́lé ẹgbẹ́. Alága tó ṣeré gba ọ̀nà yẹn kọjá náà wá ní ọmọ lèrè Gbékúbá ilé, kí ló ṣe àwa náà? Wá bẹ̀rẹ̀ sí ní da gbogbo ẹgbẹ́ láàmú. Aláwa náà gbọ́dọ̀ ralẹ̀, a gbọ́dọ̀ kọ́lé títí wa. Tí òfin, because a ti máa ń sọ ní orí ètò yìí pé ẹgbẹ́ kọ̀ọ̀kan ló ní àfojúsùn ìdí tá a fi dá ẹgbẹ́ yẹn sílẹ̀. Tá a bá rí CICS kan nífẹ̀lẹ̀lẹ̀, ìdí tá a fi dá ẹgbẹ́ yẹn sílẹ̀ ó máa yàtọ̀ sí CICS tó wà ní àpáta. Ìdí ẹgbẹ́ yẹn ó máa yàtọ̀ sí ìdí tá a fi dá ẹgbẹ́ CICS ní làǹlátẹ̀ tá a fi ní àbí ní ìṣẹ́yìn àbí ní ìkirè àbí àpòmù àbí abẹ́kúta. Pé a pe gbogbo wọn lórúkọ náà àbí orúkọ pa wọ́n pọ̀ CICS, ìyẹn ò mean wípé àfojúsùn wọn ó gbọ́dọ̀ jẹ́ bákan náà. Tí a bá wà nú ẹgbẹ́, nǹkan tá a gbọ́dọ̀ sọnù ni wípé kí ni ìdí tá a fi dá ẹgbẹ́ yìí sílẹ̀?
3: Àfojúsùn.
1: Kí ni àfojúsùn wa ńgbà tá a dá ẹgbẹ́ yìí sílẹ̀? Ìyẹn ló máa guide. So tá a bá ti ń sọnù, which means we are already out of alignment. A gbọ́dọ̀ pera wa padà wálé. Ìdí ẹgbẹ́ yìí rèé o. Ìdí ẹgbẹ́ yìí rèé. Lẹ́yìn eléyìí ni wípé there must be general body approval. The decision usually require approval from the general assembly of members. Ìyẹn ni nǹkan tó máa ṣẹlẹ̀ ní general meeting. Ṣé regular general meeting ni abi annual general meeting abi extraordinary general meeting ti gbogbo le ojoko ti won gbe yewo iru meeting yen ta de ti fe soro pe a fe lo fi owo si fixed asset yi ki se nkan ti are gbe abi awon executive ti won ma gba waju gbe yin ti won ni je ki awon egbe kan ri li soro ni bi ti oro nlo ti o ba ye awon egbe won gbodo la won lo ye bi pe nkan ta gbe wa si waju yin implication ere o nkan ti o teyin eyo re o ara nkan ti o teyin eyo ni wi pe be ba ko letter pe fe gba loan o le ma possible mo ara ara implication e ni wi pe owo to ye ko wa sodo yin gege bi dividend a fi owo yin sowo lodun bo se ye ko wuwo to ko ni to be mo sugbon opolopo awon to lo ti orun bo ile egbe kiko won kin salaye awon omo egbe okan nawo soke ni o ya ko si nkan to buru nbe ka wa na ni le titi wa the financial implications they don't know ko ye opolopo omo egbe sugbon awon to je contractors ninu egbe tan se agbatero project yi awon wo pe ya ta ba lo ko cement apo 20 jo 10 naira lori apo cement kankan emi o ri e bayi sapo ti temi awon baba mama wa won so pe awon to nu omo anumo won ki nu le so ta ba nse project ninu egbe awon tan wa ndie won ri nkan pon la so te ba re lomi to n gba waju to n gbeyin nkan ti o pon la ni motivator ohun lo motivate eniyan iyen ni awa ta je omo egbe to yen pe won ti e ni pe wa si pe o ya e wa join committee awon mi nkan ton fi won si committee won ni mo bi committee yen se function eni kan so ni omo da gbogbo e ni o ti sa lo o ti ji kuro nle ni 5 o'clock o ti lo bi to nitori kini yo ri nkan pon la sugbon owo gbogbo omo egbe ni kini point yi ta nso nbi ni bi regulatory and legal basis gbogbo omo egbe gbodo joko ka jo so ka jo fi okan sibi kan na okay ate pe a fe ka ko le abi o ya e je ko sugbon awon nkan kan ti o ma sele ni asiko ti le kiko yi ba nlo lowo re o agbodo le si waju awon omo egbe ki gbogbo wa foju wo ka ri owo ta fi sowo ta fi fun awon omo egbe lowo ti interest o wole ti a le ri dividend to ga soke owo yen la fe lo ri mole ta de mo gba ta kuro ndie ta mo yo odun ti o gba wa ta de mo pe owo ta ri mole business ni abi liability to ba je liability e mo wo lo to sugbon ko ni mu ko bo wole e to mo nawo le ni lati se repair iyen ikeji ta ba wa wo financial and practical consideration akoko nbe yen ni liquidity of the purse the fund a fe o a ko o ara awon kan ti o sele ni pe the construction of such a property will jeopardize liquidity
3: yes
1: o ti di dandan it will jeopardize liquidity for members withdrawal principle number 1 so wi pe voluntary entry voluntary exit iyen ni wi pe ti eyan ba finu fin do darapo mo egbe to ba tun ja to finu fun do so pe won fe fi egbe le aterin atoyaya ta fi gba wole erin atoyaya yo gbudo kuro nbe to ba fe jade kuro ninu egbe nkan ti o de nkan ti o je ko sele ni wi pe eniyan ti ni savings o ti to 300,000 o ti to 1,000,000 abi iye yowu ti ba je o rowo yen gba laarin osu mefa ti o fi gbe kale to ba ti ndi pe pada wa akowe osi nle won ti wa lati union fun awon to ba nse union ati bebe orisirisirisi excuse erin atoyaya yen ti sere lo wahala ti nde aha so agbodo yewo dada ka de ri wi pe ile ta fe lo ko ko jeopardize ko fa ikuna se mo gba se
4: ikuna ide na
1: ko fa ide na fun owo to ye ko wa available tawon omo egbe omo ri lo ki se pe ati bere ile ati se foundation awon omo egbe wa gbe lori request jade alaga egbe abi treasurer wa nfi binu soro we se ri pa ti dawole kiko ni se le ri pa nkan le lowo ni iru owo le wa nkan letter fe fe e dakun ta ba riro ile to nsele ejo aito imo on le fi soro be fun awon to ba nso iru oro be lara awon adari egbe nitori kini igba ti awon omo egbe o wonu egbe ara awon reason ta ara awon ojuse egbe ara benefit abi afojusun to gun won wonu egbe mi ro pe o wa nu e pe a so fun won pe te ba ti join wa a kole ki omo egbe ti mo pe e fe lo fi ogun
4: a tu da pada seyin asalo
1: mi ro pe egbe kankan iye jade lenu awon adari egbe be ri boya ni 10 years ago
4: bo se enjoy o se mo pa ko le o kini kan kan
1: eh be bo se enjoy wa yi ara won kan ti o sele ni a fo wo omo egbe a ko le nu e
4: asala ni
1: omo egbe yen o wura e pe ise mi gun ni to ba ti lo ko so gbogbo awon kan yen lo ma nsele to ba ti di pe a fe dawole project ti o je ki loan ta won omo egbe need ti o fa wahala jade ti won ni ri loan gba ejo eja wonu e iyen ni a n pe ni liquidity iyen ni wipe bi egbe se lowo lowo si egbe to ba lowo lowo la n so pe wa liquid eyan to ba lowo lapo obirin to nowo ninu purse e yẹn àwọn yẹn là ń pè ní liquid people wọn kì í ṣe omi tá ń lò bí omi odò when we are speaking financially when we say you are liquid it simply means you have money on you so ogun ayanfẹ is a liquid person agbowo rin ni Mr. Liquid bẹẹ náà ní báyọ
4: alówó lé
1: ìyá alájẹ gan náà very liquid
4: alówó lé
1: mo fẹ yá mi lówó ni
4: ó kù díẹ̀ sà
1: olóòtì solid
4: ó kù díẹ̀
1: so ẹgbẹ́ gbọ́dọ̀ wà liquid at all times ìyẹn ni wípé báwọn ọmọ ẹgbẹ́ bá mú request wá
4: they must always granted it
1: wọ́n gbọ́dọ̀ rí owó
4: grant
1: tí ọmọ ẹgbẹ́ bá lòun lọ àwọn ìwà pálapàla to ma n jade to n jade se ti cooperative doctor lati odo awon egbe kan wi pe bo se nda be na la se da pada fun so teni yen ba make regular savings 55,000 lososu e a fe ma ha ko 55,000 fun eni yen pada iru awon egbe
4: be possible ni
1: ko possible
4: aha so reality
1: possible a le gbodo da lasa iru nkan be o n ba dukia omo egbe je ni omo egbe to je npe boyo n se special savings abi regular savings e o ni afojusun
4: target
1: o ni target mo le ni afojusun pe egbe ti mo fe lo join mo fe wa nbe fun odun 5 si 10 machine ma se nkan bye regularly mo ti mu calculator mi ti o ba fi di odun mewa owo ti mo fe fi ra ile tara mi yo ti sumo ti ba ma nilo
4: ben
1: ku gbodo ju won ba bye ti odun mewa yen wa pe ti mo wa ni okay mo fe withdraw ti egbe wa so fun gbe bi mo se nda ni 20,000 be ni won se ma ko le mi lowo se won ti ba afojusun odun mewa se won ti ba je mo mi lowo abi ke wa ran tin gba yen pe eh o wa si pade ngba bayi ayo
4: 70%
1: owo pe o wa ko so se ayo administrative expenses they discuss ri e wa ran ti lati so fun omo eni to nlo wi pe ayo e sa ba se owo yen ku mo ku mo e wa so pe change to ku e ko pada wa ni osu bayi osu yen o today ko ti so wo ara won nkan to nje ki egbe alafowo so wopo ni sise ni orilede Nigeria ko nira lele ti o ye ko ri be ekeji ni capital versus members fund. It is ideal to fund capital projects like building from accumulated reserves. Kini yen so fun wa ti a ba bere si ni kole afojusun egbe gbodo ri wi pe owo ti wa ni reserve egbe to je pe owo tegbe gangan abi nkan ta npe ni retained earnings gbogbo awon nkan yi ta ba nse surplus appropriation gbogbo e lati ma yo sile ka to so pe a fun egbe ni dividend yi bye I mean awon mo egbe ni bye egbe gan na ni retained earnings ti ti e abi special development levies awon kan ta tari lo si di ile ki ko lele abi other fixed properties ki se owo to ye ko wa ninu pos fun lilo omo egbe ti egbe ba wa wo wi pe egbe wa ti pe 20 years e je ka wo income and expenditure account wa e je ka wo balance sheet wa ti de se pe awon adari egbe kankan ti na owo kan ni a o ngbati ko se ni ti o ye won lowo ewo ta ba ri wi pe ta wa ri wi pe ni retained earnings wa o ti n wo 20 million ko si nkan to ni ka ma lo lara retained earnings yen boya 10 million la fe lo nbe ki iyen o ki se owo omo egbe mo owo egbe ni sugbon ti reserve yin ati retained yin to so 500 naira awon figure kan ta ma nri ninu bae ninu record yin statement of account yin to so 2100 and kini kan te wa ri pe ah owo re ni bank account yin now oya e je ka da wole gbese le nda wole o iru awon adari egbe be won da wole gbese won da wole gbese to je pe ti won ba mo nipa eto isuna won agbodo gberu igbese be eyi wa lara awon kan ti a fi ma tenu mo wi pe awon adari egbe ta ba yan yin asiko ta sese yan yin sipo yen e kokko lo fun training e kokko wa fun training ara awon

0: La Gelu FM, Jagaba Guburitu, Maru Wancho.
1: Baba Ogo, Ohun Le Olorun, Mi Fun Se Iyanu Re, Ti O Ti Fi Han, O Wa Pe Lawon Ero, Mi Ma Lona, O Si Je Imole Won, Losan Loru. Ẹ̀yin angẹ́lì dídán lùdùrù wúra kí gbogbo yín jùbà tẹ́ ń wo ojú rẹ ní gbogbo jọba rẹ báyé ti yí lọ iṣẹ́ rẹ yóò máa yín iṣẹ́ rẹ yóò máa yín fi ibùkún fún olùwà ọkàn mi. Èmi evangelist Dr. Bolare ni mò ń kí yín pé ẹ kú dédé wòyí mò ń sọ fún yín pé ẹ máa gbọ́ orin ìgbàanì èyí tí arákùnrin Délé Adéyanjú tí wọ́n ń gbé jáde ní gbogbo ọjọ́ Sunday ẹ ní fẹ́ gbé kúrò bẹ́ẹ̀ mọ́ òbí pé kí Sunday míì kó tún ti dé ni o ẹ máa gbọ́ o. Ó yàtọ̀ sáwọn orin ìgbàlódé wọ̀nyí o orin ti ìgbàanì ẹ máa gbọ́ pẹ̀lú Délé Adéyanjú ó wà ń bẹ̀ fún yín àlàáfíà.

Ṣùgbọ́n Adá ni wáyé ọba Dẹ́dà Mẹ̀dá, ọba Àkọ́dá, ọba táàrí tà ń wá, ọba táàtún rí tà dámọ̀. Nítorí pé ó ti ṣàpèjúwe ara rẹ̀, a lóun a máa fara hàn nínú àwọn nǹkan tó wọn lọ́wọ́ ọba mi dá sínú ayé. Ìyẹn ni pé à ń rí nípa afẹ́fẹ́, à ń rí nípa omi. Kódà à ń rí nípa àwọn èèyàn ẹlẹ́ran ara síra wa. Òun ló fi mú tán fi sọ pé Ọlọ́run ń lo ẹnìkan fẹ́nìkan. Ẹ wo ẹ kú ilé òjèré. Àtúkù sinmi tèní. Mo fẹ́ rojọ́ pọ̀ lẹ́nu, mo fẹ́ ká jọ gbádùn ara ọ̀pọ̀ láwọn orin ìgbàanì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ń kété tí aago mẹ́ta bá ti lò yẹn ní ti aago torílẹ̀-èdè Nàìjíríà. Àti ó ṣeé ṣe kó jẹ́ pé ó papọ̀ máwọn agbègbè ibì kan tó jẹ́ pé ìgbà àti àkókò wá papọ̀. Ẹ mọ̀ pé ń kété tí aago mẹ́ta bá ti lò, ètò orin ìgbàanì lókù tẹ́ mọ tẹ́tí sí. Ìyẹn ní ìkànnì Lágelú 96.7 ní ọ̀gá àdìtọ̀ ọ̀pọ̀. Lágelú bàbá ti bàdọ̀. Ẹ mọ̀ pé lórí ètò yìí lẹ ti máa ń pàdé balẹ̀ délé ọmọ adéyanjú. Àmọ́ tẹ bá rí pé òun yẹn yàtọ̀ díẹ̀, ẹ ti mọ̀ pé bàbá ń bẹ nínú ọmọ, ọmọ ń bẹ nínú bàbá. Ló fi mú tí èmi olúwàgbẹ́ngàn ọmọ Àjàyí tí mo wá délé dè wọ́n lọ́jọ́ tẹ̀lé. Wíwà mi tí mo tún wá wálé ní ìdáwà tẹ̀mílàdé ọmọ Adélékè

bóyá ṣe ti ṣetán ká tún jọ máa gbọ lẹ́kọ̀ọ̀kan ejeje àwọn orin ìgbàani àwọn orin ìgbàgbọ́ ìgbàani ẹ̀yin náà ti mọ̀ pé bá ṣe máa ń ṣe ènìyàn lórí ètò mo ti fi orin àwọn c and s ayọ̀ ni mo fi ṣíde ètò lọ́jọ́ tẹ̀lé màá dẹ̀ filẹ̀ torí lẹ́nìí àjọ gbádùn àwọn orin yẹn dáadáa mo fẹ́ kájọ gbádùn ẹ̀ dáadáa ìwọ̀n bá lọ̀rọ̀ tí màá sọ orin yẹn gangan mo fẹ́ kájọ gbádùn èèyàn ni pé mo fẹ́ kájọ gbádùn àwọn melody tó wà nínú àwọn orin ìgbàgbọ́ orin ìgbàani àti àwọn ìmísí tó wà nínú ẹ̀ àwọn kan tí mo fẹ́ kájọ gbádùn lọ́jọ́ tẹ̀lé nìyẹn mo fi sọ pé ẹjọ́ mi ò ní

Baba Akin Adebayo. Ọdọ wọn náà mo ṣe wà mí tí kúrò nbẹ. Orin ìgbani ìletò yẹn ní ìkànnì lágẹ̀lú 96.7 ọjọ́ àdìtọ́.

0: Ọlọ́gbọ́n gbọ́ ma jà yìí mo sọ lẹ́ẹ̀kan mú lórí tá a fi mọ dìde lórí ìtọ́nà rẹ̀. Lẹ́lẹ̀ tó túmọ̀ sí pé ká máa kó gbogbo ẹrù ká máa múra àti mọ rẹ̀ lé. Orí ìbánilètò tẹ́ ti ń bọ́ látàárọ̀ ìyẹn láti bí ọwọ́ aago mẹ́ta títí di bí ọwọ́ aago mẹ́rin ààbọ̀ nìyẹn ní gbogbo ọjọ́ Sunday. Ọlọ́run àwọn ọmọ ní ìkànnì Lágẹ̀lú 96.7 FM. Ó dá ẹjẹ́ kí n mọ dìde lápá bí kí n lè fàǹfààní lẹ̀ fẹ́tò mi tí ó gòrí afẹ́fẹ́ yẹn ní ìkànnì ti Lágẹ̀lú. Ọlọ́gbẹ́ngà lèmi jẹ́ àjàyè lórúkọ bàbá tóbi mi lọ́mọ. Èmi nìkan kọ́ mo wálé ní tèmi láde ọmọ Adélékè náà ń bẹ́ẹ̀ ń bí àjọṣe lọ́jọ́ tẹ́ni ni. Lágbára Ọlọ́run láṣẹ lédùá tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀ mọ̀ pàdé baálẹ̀ fúnra wọn ìyẹn lórí ètò orin ìgbàanì. Tó bá sì di láṣàlẹ̀ ọ̀la ẹ̀ pàdé bàbá ìyẹn lórí ètò àgbàletò ní dédé aago mẹ́wàá sí ti di aago kan. Ó yá Ọlọ́gbẹ́ngà ọmọ àjàyè mo dìde látàpá bí mo sún sọ̀rọ̀ tíwájú mo fi ń sínú ìdùnnú àtàyàn ká pàdé pẹ̀lú ìdùnnú àtàyàn lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.
1: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
2: It's about to go down.
3: What? Aww.
4: My love, what happened?
3: Before I marry you, the TV where you promise, the fridge in car, where is it? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
4: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. Now CDK.
3: So all those things don't already their house?
4: Abba, since last month.
3: Ah, pastor, continue the wedding.
5: Walk on that, turn together.
4: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707

lọ́wọ́lọ́wọ́ lórí òkè Bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà àti ìṣọ́ òru olóṣùpọ̀ gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti rí iṣẹ́ ìyanu lójúkoroju. Àkòrí: Total deliverance from the power of darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Efesu orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 AM to 12 PM, 3 PM to 6 PM, ìṣọ́ òru 11 PM to 3 AM. Níbo lórí òkè Bẹ́tẹ́lì wà? Ẹ wọ Pàdé Báyọ̀ Ìdí Ayùrẹ́. Ẹ sọ ní ìkọjá ìyànà bare díẹ̀ aládọ́rin along Ìdí Ayùrẹ́ Road, Ìbàdàn. Wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkoroju 28th Church Anniversary September 13 ní Olú Ìyá Ìjọ wa lórí ta challenge Nìbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gideoni Tanimọ̀ wò Èṣúpòfo JP olùgbàlejò. Pe bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742. Ìṣọ́ òru alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè.

0: ẹ má bínú pé ó kẹjẹ gbé alẹ ẹ lè gbọ ohun ajé ló bugbajẹ àwọn èèyàn ti ń pè é sí kí n sójú òpó lẹ kí n tún fààyè béèrè lẹni àbíbo adébísí ò lè bá mi sọrọ tí wọn lọdí ń ṣe báyìí kọmọ ọrọ bẹẹ náà ẹ kó polówó wà ẹjọ lọ ẹ bó fà ohun tí mo ní mo fẹ sọ lórí iléeṣẹ lórí ilé agboolé tókì nílẹ ìbàdàn ay báńgbé kínní wa báńgbé wa àwọn iṣẹ ìdàgbàsókè kan bẹ tí kábíyèsí ìbàdàn lẹbàdàn pa àwọn mọgàjì láṣẹ mọgàjì ilé tókì wọn gbìyànjú gan ara ń dá ẹkùn bí ò bá jọjú mọgàjì. Ara ń dá ẹkùn bí ò bá jọjú ẹ pé kọ́mọ olóde ni ọ̀dà tiẹ̀ káwòrán tó kí. Ara ń dá ẹkùn bí ò bá jọjú ẹ pé kọ́mọ olóde ni ọ̀dà tiẹ̀ káwòrán mọ́gàjì tó kí. Ara ń dá ẹkùn bí ò bá jọjú kí ló mú
1: n gbà ń bá dé ta ni n tiẹ̀ tí ì mọ̀ tí mo fẹ́ bù sára ń bẹ̀ náà
0: kò dà
1: ó tutù wà ń tàbá
0: yìí. Kò wá sí wàhálà bàbá ẹ̀yin àti adébísí ẹ̀fọkànbalẹ̀ kúnná mà tààtà
1: mo jẹ́rìí ẹ̀ kò sí wàhálà.
0: Ara ń dá ẹkùn bí ò bá jọjú. Ara ń dá ẹkùn bí ò bá jọjú. Ẹ pé kọ́mọ olóde ni ọ̀dà tiẹ̀ káwòrán mọ́gàjì. Ara ń dá ẹkùn bí ò bá jọjú.

0: Hello, e ka san la gelu le wo yi e si le ya o. Hello.
1: E ba ngba mo oke.
0: Lanti lanti, oju oni yin ti be le ni te.
1: E ni Olorun.
0: E ni ko mo so wa.
1: Olu o ma le tense joba.
0: Iya mi.
1: Oju oni ti o.
0: A se edumori.
1: Nkan oni se mi e tu wa.
0: A se edumori.
1: Sori, awa ta ngbo le se la gelu. Eh, ma je so pe awa emi.
0: Emi o.
1: Ibadan Ibadan state Olorun jo soju emi wa ami atami ateyin se jo mo Ibadan
0: atawa ah odo yin be lo sire o odo yin ni eyewo ko si wa re nbi na wa mo ntode o ah mo ntode o tola o o si lo nbi a wa mo nto sise ni o hello boya ke tuntun mi pe e tuntun mi pe eyi ato si ba kan ju mo e tun mi pe olorin yemi Hello.
2: Hello.
0: E ba ngbo mo oke.
3: Lanti lanti.
2: Lanti lanti.
0: O nko yin ati bi e tin pe yi.
2: Oruko mi ni Kataye Ojo e.
3: Kataye.
0: Latadugbo wo.
2: Atore ni Ibadan.
0: Ore meji agugun.
2: Bẹni.
0: Ise ki le se. Hello.
2: Hello.
0: Ise ki le se.
2: Afa ni o.
0: Afa te joko afa.
2: Bẹni o.
0: Olorun oni je si wi. Olorun oni je si se. Ola ya Nabi Muhammad.
2: La ilaha illa huwa sallam.
0: Eni bi oni fo kan se yin.
2: A fun mo ya Rabbi.
0: O ma gbo lebo ni yin le Ibadan.
2: Itaba ni. Itu
0: itu itu sa ti en so di tutaba.
2: Ebe.
0: Itusa ni njohun.
2: Eni o.
0: Itusa ni wa so di tutaba.
2: Abi pe o.
0: Se e fe mu beya ni abe ni ekan kimi.
2: Ah, mo ni kin kin sadua fun mi.
0: Ah, e fe sadua fun mi. Bismillah. Bismillah.
2: Lati ku baba wa Olubadan. Ati ni ati ati gbogbo olulufe wa pata aloti gbogbo wa.
0: Amin ya Allah.
2: Lásìkò bàbá wa Ọládọjà yìí Ìbàdàn state tẹ́ ẹ fi sàdúrà fẹ́ tó bẹ̀rẹ̀ ọlọ́dọ̀ tó ti gbà.
0: Amínà amínà kún fàyà kún amínà.
2: Bísmìláhì ràmánì rahim.
0: Ami.
2: Aláhùnmọ̀ àǹtà rọ́bì.
0: Ami.
2: Káhìlá àǹtà àlẹ́kà.
0: Ami ami ami ami ami.
2: Allahu kana wa man lam yantahu.
0: Ami ami ami ami ami
2: Allah kullu shay'in.
0: Ami ami ami ami
2: Allahu ta'alina fatiha.
0: Amin amin ami ami
2: ami
0: ami ami
2: Allah
0: kwata ila al-blessing. Ami hello hello sir.
2: No no.
0: Ma fi number mi ta. To si ba pari to di jo keta. E pe number mi mo ni ti won fun yin.
2: Olorun ni jo ta lo yin.
0: Amen. Amen. If fi number mi ta to si ba ti pari to di jo keta e pe mi. E pe mi. E pe mi. Inu mi inu mi du ara mi si ya. Olubadan of Texas. Pastor Doctor. Olufemi Olayiwola. Omo won le Oloso si le Ibadan mo kin. Baba mi John Oluwole Ajibola mo kin. Hello. E ba ngbo mo oke.
3: Lanti lanti.
0: Eh. Akintayo baba Tunde eni e kimi abi e fe mu bere e fe gbianju o da Olorun o si de gbianju yin lade ibere ke lo le fe mu bayi ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ẹ mọ̀ gbọ́ o bàbá wa ọba Yunus Arápásọwú lọ́ràn yàn ṣe ẹ ti mọ̀ wọ́n ọdún wo ni wọ́n dépò ọdún wo ni wọ́n kú ńbẹ ta ni ẹ sì gbapò lọ́wọ́ rẹ̀.
4: Wọ́n ní dépò ní ọdún 1999.
0: 1999 ni ẹ débẹ̀ ó yá.
4: Wọ́n kú ńbẹ ní 2010.
0: Yóò dáa fún yín.
4: Bàbá wa ọba Emmanuel Adégbèga Adéyẹmọ.
0: Emmanuel Adégbèga Adéyẹmọ. Ọdún mélòó ni ẹ wá lóhun.
4: Ọdún mẹ́jọ.
0: Àtosùn mélòó. Ó dáa kò sí wàhálà kò sí wàhálà n tí mo fẹ́ kẹ́ ewé ẹ ti wíwẹ́ méje ń dà yín láàmú màá fi nọ́mbà mi tàtẹ́ ẹ ti pè mí lẹ́yìn ètò yìí ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín.
5: Bẹ́rẹ̀ fún jíde mi dẹ̀dùn kan bẹ́rẹ̀ fún jíde mi dẹ̀dùn kan àwọn ata ni òkè wa.
0: Ẹ bá ń gbọ́ ọmọ òkè.
3: Lanti lanti.
1: Lanti lanti. Ẹ kọ́ ọ̀lẹ́ sà.
0: Ẹ kọ́ ọ̀lẹ́ o. Tílẹ̀ pé.
1: Inú mi kò mọ oúnjẹ tó kù Grace Aremo láti Àpáká.
0: Sọ́kun Grace Aremo.
1: Yes sir.
0: Láti Àpáta ní Ìbàdàn.
1: Bẹ́ẹ̀ ni.
0: Mo ń gbọ́ yín.
1: Inú mi máa ń dùn tẹ́ bá ń ṣe program yìí. Ní agbára lọ́wọ́ lọ́yẹ̀ mi jábọ́.
0: Àmì Ọlọ́run àmì àtẹ̀yìn náà.
1: Àtẹ̀yìn pé lóògùdù bàtà máa ń ṣe ní Sunday. Wàhálà ìlú ìlú ìfẹ̀mí dẹ̀ nímìsẹ̀ láìlẹ́.
0: Ẹ ṣe ojú òní ti
1: yìí. Bẹ́ẹ̀ ni wọ́n pàdé ti wọlé ní báyìí. Inú mi dùn. Inú mi dùn. Inú mi tún dùn lẹ́lẹ́kẹ̀jì.
0: Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú.
1: Ṣé níbẹ̀ ṣe máa máa ronú? Ṣé máa bẹ̀rẹ̀ program tẹ̀ ṣe lọ lọ́wọ́ yìí? Tàbí ti rọ̀ lẹ́yìn tẹ̀ ní rẹ́rìn-ín? Ṣé ogún bp mi ni? Ayé kì í ní òní
0: ìbàdàn. Àmì Ọlọ́run àmì Ọlọ́run àmì Ọlọ́run.
1: Àwa náà ti ṣe ìbàdàn orí mo ti ṣoríire ní ìbàdàn.
0: Ẹ ti ṣoríire ní ìbàdàn kò wá ní ìbàjẹ́. Kò ní ìbàjẹ́
1: ọ̀làkùbà. Àkọ́lé ní ìbàdàn.
0: Ọlọ́run ṣe.
1: Mo ṣoríire ní ìbàdàn.
0: Ọlọ́run ṣe.
1: Ìbàdàn ní ìbàjẹ́.
0: Àṣẹ o àṣẹ o
3: àṣẹ o.
1: Ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ìbàdàn ìṣò tó yóò ti yàtọ̀ gbó. Orí kìíní mi ti lọ. Ìgbẹ́gbẹ́ ni ara rẹ̀
0: ìbàdàn. Ìjọ́nu ìjọ́nu ìjọ́nu. Ẹ̀ḿbà ti bẹ́wù lẹ́jà ní ìsìn aláìní ni. Aláìní ni. Aláìní ni.
1: Ẹ̀wọ̀ pé.
0: Yóò dà fún yín.
1: Ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń gbà àwọn tó ń gba ilẹ̀ wọn bẹ́ẹ̀ ṣe ń gbà padà fún ayé yóò ní ìbàdàn láyé.
0: Àṣẹ o àṣẹ o àṣẹ o.
1: Ẹ máa tẹ̀sí wá sí ní
0: Adélúwẹ̀ ọ̀dẹ̀ ní ìbàdàn. Àṣẹ o àṣẹ o.
1: Ẹ máa bú kò bọ̀.
0: Ẹ ṣe mo
1: àmì
0: ọlọ́run àmì ẹ ṣe mo dúpẹ́ o. Ẹ ṣe ọlọ́run ò nífẹ̀ẹ́ yín o. Ọlọ́run ò nífẹ̀ẹ́ yín o. Ọlọ́run ò nífẹ̀ẹ́ yín o. Gbogbo ń tẹ́ ẹ ṣe ilé ìbàdàn kò ní ìbàjẹ́ mọ́ yín lọ́wọ́ o. Ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe mo dúpẹ́ o. Ẹ ṣe o ẹ
1: ṣe
5: o.
0: Mo ṣàdúrà fẹ́ nìkan mo lẹ́yìn náà ó kò rí okò délé onílé oníbí náà ń lé mo ní ẹ̀ sọmọ àbàdàn ó ní mo lòun ó tún lọ ó látòkú àtàyè òun ti dilẹ̀ ìbàdàn àwọn tó mọ̀ọ́rẹ́ ńlẹ̀ ìbàdàn nu báwọn kan bá sì lẹ bí ó bá fẹ́ ná wọn lùkú gí ọ̀tọ̀ ní tí wọ́n máa wí àwọn amúnibú ni ẹran bí yẹ. Ẹ bá ń gbọ́ mọ òkè.
3: Lanti lanti.
4: Lanti lanti.
0: Ó kọ yín àti bí ẹ ti pè yín.
4: Aliu látàrí mọ.
0: Aliu látàrí mọ.
4: Mo dúpẹ́ lọ́wọ́ yín jẹjẹ.
0: Ọlọ́run ló ṣeun wọ́n ní fún yín ní.
4: Pẹ̀lú ògo ọlọ́run ọwọ́ mi lè gbẹ̀tọ̀ yín.
0: Àmì Ọlọ́run àmì Ọlọ́run àtẹ̀yìn náà o.
4: Ìgbẹ́lagbẹ́lẹ́ wà ní Jẹ́lájẹ́lẹ́.
0: Àṣẹ o àṣẹ o àṣẹ o.
4: Wájú lẹ́mọ lọ.
0: Àṣẹ o àṣẹ o.
4: Mọ̀kànà
0: lè yà Inṣàlá. Inṣàlá. Inṣàlá mìíràn. Ẹ ṣe mo dúpẹ́ o. Ẹ ṣe o àmì Ọlọ́run ẹ ṣe o. Ẹ ṣe o ẹ ṣe o. N kí láàpù àpò sí. Nígbà tí òòrùn ti ń ṣíà. Òòrùn ti ń ṣíà ni. Lágẹlúlẹ̀ gbọ́ o. Àfi ọba Muitala Adébáyọ̀ Àkàndé MFR. Tani bẹ́ẹ̀ Tani bẹ́ẹ̀ ẹ bá ń gbọ́ mọ òkè.
3: Lanti lanti.
1: Ẹ bá ń gbọ́ mọ òkè.
0: Lanti lanti.
1: A ò ní ṣubú o.
0: Àṣẹ ìyá mi.
1: Ẹkú ìdí ọ̀pọ̀ mú o.
0: Ọlọ́run ni ẹja kí o.
1: A ti kó ìbàdàn ò ní sọ̀nà mọ́ yín lọ́wọ́.
0: Àmì Ọlọ́run.
1: Ẹ̀mí yóò sì kú.
0: Àmì o, àmì o.
1: Ẹ̀rọ náà báyọ̀ sí ibi gíga.
0: Àmì àmì.
1: Ẹ̀ná òjò Olúbàdàn.
0: Àṣẹ o, àṣẹ o.
1: Ọlọ́run fi adé rẹ̀ délé lórí.
0: Àmì o, àmì o.
1: Ẹ̀rọ àmúgbà o.
0: Àmì Ọlọ́run.
1: Òkè bàbá Ìjẹ̀sà o.
0: Ìjẹ̀sàré o.
1: Bàbá Ìjẹ̀sà mo rẹ yeye mi.
3: Ẹ ojú ni ti lágbára
1: olóògbé
3: mọ́re.
1: Àwọn mọ́gàjì jímọ̀ o.
0: Ẹ má bínú.
1: Ẹ rédíò wọ ìrẹ́gúlà ni ìbálọ̀.
0: Ẹ má bínú.
1: Wọ́n à ní ṣe eré ìbàdàn lẹ́yìn gbogbo wa.
0: Àṣẹ o, àṣẹ àṣẹ.
1: Ojú wa láàmú orí ore wa o.
0: Àṣẹ o,
1: àṣẹ. Ó ti tó wa lọ́wọ́ òní sọnù.
0: Àṣẹ o.
1: Ẹ̀rọ ànúgbà ọ̀kasọ yóò ní já.
0: Àmì o.
1: Ṣé mo dúró?
0: Ọlọ́pọ̀ta ilẹ̀ abilẹ̀
1: yẹsẹ.
0: Ọlọ́run ẹ jẹ́ ń da yín tán ẹ jẹ́ ń kàn sọ díẹ̀ ń bẹ̀ fún yín ẹ jẹ́ ń bí ìfẹ́ làwọn èèyàn ní àwọn rédíò kan
2: ti
0: láǹtí láǹtí àwọn rédíò kan ti lọ sí
2: lọ́sẹ̀ kan mélòó.
0: Ẹ ní ìdààmú.
2: Nǹkan ò lè ṣe mí.
0: Àṣẹ àtẹ̀jí náà
2: wọ̀
0: àṣẹ o.
2: Lágbára Elédùà ìpínlẹ̀ Ìbàdàn tá à ń fọkàn sí Ọlọ́run fi lé wa lọ́wọ́ láti
0: lágbára Ọlọ́run.
2: Lójú ẹ̀mí mi lójú ẹ̀mí
0: mi lójú
2: ẹ̀mí mi ọba wa
0: Ọládọ́jà
2: tó ń gbé
0: ọmọ ìwé
2: lórí bẹ̀.
0: Àrùsàwà
2: o.
0: Ẹ ṣe mo dúpẹ́ o.
2: Àrùsàwà
0: olùdíje. Bẹ́ẹ̀ ni bàbá mi lè dé sí láàfin.
2: Ọmọjọ dádì ló ń bá yín sọ̀rọ̀
0: o. Ẹ ṣe ojú òní tì yín.
2: Ẹ ṣe
0: mo dúpẹ́ o. Ẹ ṣe mo dúpẹ́ o. Ẹ ṣe o. Ẹ jẹ́ ń da yín tán. Ṣé ẹ gbàgbé pé inú oṣù kẹsàn-án tó kọjá? Ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n àtọjọ́ kẹrìndínlọ́gbọ̀n lẹ́ẹ̀bàdàn. Bí kílẹ̀ ò mọ̀ sùnmọ́ ní ìjọ náà.
3: Bẹ́ẹ̀ ni ó kẹjẹ gbẹ.
0: Adébísí mọ̀pọ̀ lè sunú ẹ̀ fọmọjúmọ́.
3: Ó lágbára.
0: Ẹ bá ń gbọ́ mọ òkè.
3: Láǹtí láǹtí.
2: Ẹ bá ń gbọ́ mọ òkè.
0: Láǹtí láǹtí.
2: Ẹ bá ń gbọ́ mọ òkè.
0: Láǹtí láǹtí.
2: Láǹtí. Láti Mẹ̀dínà Adébólú.
0: Ẹyin èèyàn mi ń bẹ nu.
2: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ bá fẹ́ mú nọ́mbà ni?
2: Bẹ́ẹ̀ni a fẹ́ mú nọ́mbà ni.
0: Ó yẹ mú nọ́mbà. Ẹ mú nọ́mbà. Orí yín àfiri ẹ̀yà yẹn
2: ní àfojúsùn. Nọ́mbà karùn-ún.
0: Nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún.
2: Bẹ́ẹ̀ni.
0: Bàbá wa ẹ mọ̀ gbọ́ o.
2: Èròǹgbọ́.
0: Olóyè àgbà nígbà náà Abdulhamid Ariyibi Adedubu Ibo ni wọ́n bóyè dé. Ṣé fi dá sọ̀rọ̀ gùn? Àṣìpa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ni wọ́n bóyè dé ẹ bá wọn látẹ̀wọ́ orúkọ kí lẹ pé ó kọ yín.
2: Ọládéjì Mọ́lá.
0: Ọládéjì
2: kí lẹ
0: láti Mọ̀dínà Adébólú Adémọ́lá ẹ bá nǹkan kọ wọ́n lẹ̀ ẹ bá nǹkan kọ wọ́n lẹ̀. A máa dá kéèyàn o a máa dá kéèyàn o nítàn. Ẹ bá ń gbọ́ mọ òkè.
3: Láǹtí láǹtí.
0: Wọ́n ti lọ. Mo ní ẹjẹ́ ń da yín tẹ́lẹ̀ kan. Ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ọdún oṣù kẹsàn-án ọdún tó kọjá àjọ tó àti ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ní ọdún tó kọjá ní oṣù kẹsàn-án. Pẹ́ pẹ́ pẹ́ ẹni tí ò lè rìn ní ẹ̀dá pẹ́.

0: Ghana Senator Oba Oba Abdul Rashid Adewolu Akamu Oladoja Ayeye odun kan won ti fe gbina ya Eje nja yin tan abi ki mo ti e ti ija yin tan Ayeye onibeji ni e fe fi se ti gbogbo ori o na mu ti o ko ti o fogada
1: ti o leke nka
0: Awa na de loye ni na wa Awa na de loye ni na wa Igba titi yin dele un goji ka Awa na do loye ni na wa Hello
2: Olupo baba
0: E ba n gbo mo oke
1: Lanti
2: Eko eto
0: ni e ja kolon nikan
2: Ọlọ́pẹ́ iwájú Mickey ọmọ ìbílẹ̀
0: mo ti kí yín lónìí.
2: Báwo mo ti gbọ́ yín.
0: Iwájú lọ̀pẹ́ ibi tí ré sí.
1: Àmì àṣẹ
0: ìdùnnú. Iwájú lẹ́ẹ̀ máa ń lọ.
1: Àmì àṣẹ
2: ìdùnnú.
0: Iwájú lójúgun ń gbè. Ìpàkọ́ ní gbẹ̀yìn ẹ̀ ní dèrò ẹ̀yìn.
1: Àmì àṣẹ
2: ìdùnnú. Àmì àṣẹ ìdùnnú.
1: Ẹ
2: jẹ́wà ní tẹnu gbó bí ọwọ́.
0: Àṣẹ o.
2: Wọ́n ní bí ìṣèbá ńlá ní
0: I said, ayẹyẹ ọdún kan bàbá mi
1: o ti
0: sún mẹtílé ọlọ́run méje ẹra sojú kẹfà lérò yìí àwọn tí ẹ lójú kọkànlá lọ́dún tó kọjá
1: wọ́n yí máa
0: náà ọdún wọn ẹjẹ ń lọ ní ẹ ńlẹ́mẹ̀ kú kalẹ̀.
3: Lagilu FM 96.7.
4: Ẹbí tí mo jìyà lórí ọmọ jèrè ọmọ. Gbogbo àgbà mo tún yá ká lọ fàdúrà ìgbàpadà fáwọn ìsọ ayọ̀ wa nínú ìpàdé ẹlẹ́ẹ̀kan.

0: ìjẹ́ òun wá ọ̀nà bí o se le kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ètò ìlera kó le di ọ̀jìn mẹ́lẹ́ka ètò ìlera bí Gbọ́mi Ibadan College of Health Technology ni kò gbà lọ ilé ẹ̀kọ́ tó gbóhùn tẹ̀dá sílẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀ bákan náà àjọ MBT fọwọ́ sí pẹ̀lú kí ló wá tún dúró dé àyè ìgbaniwọlé ti sí sílẹ̀ láti kẹ́kọ̀ọ́ gboyè diploma ìwọ sá ti fọmọ yọ nínú ìdánwò jáàmbù sòsé ló wọlé àyè sí sílẹ̀ fáwọn ètò bí Community Health Technology Paramedics Health Technology Public Health Technology Family Health Care Technology ẹni tó bá mú ilé ẹ̀kọ́ míì nínú àkọsílẹ̀ fún ìdánwò jáàmbù tó sì ní 100 máàkì 100 máàkì lè pààrọ̀ ilé ẹ̀kọ́ àti kọ́ọ̀sì rẹ̀ bó bá wá ní jáàmbù kò bẹ́ẹ̀ wúdé ẹ lọ forúkọ sílẹ̀ fáwọn ètò míì tó jẹ́ diploma bí Community Health Extension Workers Shield Health Technician Pharmacy Technician bákan náà o tún lè gba ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ fún ètò bí Junior Community Health Extension Workers JCHIL ẹ kàn sí wọn lónìí wọ́n wà ní plot 29 Ọlọ́rungbèjà Street Jègèdè Olúńlọ́yọ̀ Amúlòkó Road ẹ sì tún lè forúkọ sílẹ̀ lórí ecotech.edu.ng ẹ̀lú ẹ̀lú wọn ni 0805-109-8329 tàbí 0806-998-0560 Ibadan College of Health Technology gbígbé agbára wo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjọ́ ọ̀la lẹ́ka ìmọ̀ ìlera àtàmúgbòrò iṣẹ́ ètò ìlera ló jẹ wọ́n lógún.
1: The world changes very fast today. Reading isn't enough. New skills and ideas rule the world, where computers and AI continue to change how we work. Introducing Splash FM Summer AI and Content Creation Bootcamp 2026. Empowering the next generation of digital experts. 2 weeks of practical experience for children ages 7 to 15 starting August 24th, 2026. This holiday program will cover Introduction to Artificial Intelligence, Safe and Responsible Use of AI, Creative Writing and Problem Solving with AI, Content Creation for Social Media, Video Editing Basics, Graphic Design Fundamentals, Public Speaking and Presentation Skills, Podcast and Radio Production, Digital Storytelling, Personal Branding for Young Creators and Team Projects in Creative Challenges. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation. Registration is ongoing. Please contact these numbers for more information. 0905-853-2314 0907-893-3636 What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation.
2: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 AM. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
3: Mọ̀mí ni mo mi náà tún wá màmá kú oríire.
4: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀nà láti lọ sí ilé Hajj 2027. Ní ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission, ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Baasu náà Hajj Umra Service, wọ́n tún ti ń ṣe ètò Umra olóṣooṣù, Umra December, Umra Ramadan 2027. Nísàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Baasu náà Hajj Umra Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa Siyara ọ̀fẹ́ onígbàdégbà pé bábá iléeṣẹ́ Mukaddam Baasu náà Hajj Umra Service ìrìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà shopping complex ọjà Bode nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukaddam Baasu náà Hajj Umra Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
5: Láti túbọ̀ mú kí èròǹgbà ìrètí ọ̀tún ìṣàkóso Tinubu fẹsẹ̀ múlẹ̀. Her Excellency Senator Olúrẹ̀mí Tinubu CON obìnrin àkọ́kọ́ ní Nàìjíríà yóò ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣe ìfilọ́lẹ̀ Tinubu Touch Bearers ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀wẹ̀ Her Excellency Aya Igbákejì Ààrẹ Hajji Anana Shettima Dr. Alile Idele APC National Women Leader tuntun jẹ agbátẹrù TTB ni ó kọ̀wọ́rì pẹ̀lú aya rẹ̀. Ọjọ́ Monday August 31, 2026 yìí laago mẹ́sàn-án àárọ̀ gẹ́gẹ́ ni ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ igun àwọn obìnrin ó gbàlejò Senator Olúrẹ̀mí Tinubu ní pápá-ìṣeré Liberty Stadium Òkè-Àdó Ìbàdàn. Ambassador Dr. Florence Ajimobi TTB Matron Oyo State Colonel Gbenga Adegbola PhD TTB Patron Oyo State Dr. Felicia Adekemi Opatunde Oyo State APC Women Leader Engineer Dr. Sanusi Alatileyin TTB àti Alhaja Sofa Adeyemi Adetunji TTB Oyo State Coordinator ni ó tẹ́wọ́ gba obìnrin àkọ́kọ́ Nàìjíríà sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo ẹgbẹ́ obìnrin APC lókè Ògùn, Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́, Ìbàràpá àti Ìbàdàn ẹ já fi tìlù ti fọn kí ọlọ́lá jùlọ Senator Olúrẹ̀mí Tinubu káàbọ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn obìnrin ìlú ayé ni wá. APC Progress.
6: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti dilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tarukù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus Australia ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083301333 and wọn lórí

àwọn èèyàn pè mí bí bàlẹ́yìn tí mo gbà mo lọ rè polówó owó ọjà. Wọ́n ní gbogbo ohun tí mo ròyìn nípa ilé tó kírun. Wọ́n ní bó ṣe rí nù. Àwọn arúgbó ni wọ́n ní àwọn ìgbà tó ti di mọ́gàjì. Làwọn ti ń yọ̀ fàlàfolò. Torí pò ṣe dáadáa nínú ẹbí àwọn. Ẹnì kan bá níbi solúpo. Àìsí ilé mọ́gàjì ilé tó kíni. Òní gan ló pé ọdún karùn-ún tí wọ́n di mọ́gàjì ilé tó kí. Agbé mọ́gàjì ń bẹ́ lé ni. Inú yàtà yòtò làwọn ìbá wà lónìí. Torí pé ẹnìkan tó mọ̀ tọ́jú arúgbó ni. Ẹnìkan tó mọ bí bàtà tí ń jaya tó ti ń jarúgbó ń yà ni wọ́n. Wọ́n sì wá jẹ́ nìkan tí máa rí sọ́rọ̀ ọ̀dọ́. Ètò ẹ̀kọ́ jẹ wọ́n lógún débi kàásì nǹkan. Bẹ́ẹ̀ náà sì nígbàyé gbádùn. Gbogbo ohun tí mo ròyìn ń pa náà mọ̀nàmọ́ná. Túntúnú agbo léṣe tí mo sọ pé bí mo ṣe rí gan mo ṣe rí gan nù. Àwọn ò sí mọ́gàjì yẹn o. Ẹni ó wo àwọn làwọn fi jẹ mọ́gàjì ilé tó kí. Bí sì ń ṣe dáadáa. Kódà wọ́n ní kí mọ́ kí dáńsà làmà àṣàmú ọ̀gẹ́. Ọba Amídùn Ajíbádé pé ń ṣeun. Wọ́n kú àtìlẹyìn àwọn. Oyè ìbàdàn ló kù táwọn ń retí fún mọ́gàjì ilé tó kí mọ́ lọ́wọ́ ojì ó ṣeé ṣe. Dáńsà làmù nú. Olówó tó mo wó ná. Àwọn èèyàn kójú òpó. Bó mo ṣe afẹ́ ṣe bí àwùjọ ló sì ti wá lọ yìí. Lọ́bẹ̀ ni. Sí kùsẹ́jú bíi mélòó kan. Ẹ máa bọ̀ lọ. Àjàrà wọlé wa. Akídani Dani. Àwọn díkínẹ̀sì fún Olúkẹ́ Adéròmọ́.

0: ọmọ wọn ní ọlọ́sọ̀ọ̀sì ńlẹ̀ ìbàdàn mama olúbùnmi olúwọlé lógún ẹrú ẹṣẹun bàbá mi john olúwọlé ajibọlá wọn gàjí ilé afọ́nkà mú kíyín abiola yàlẹyàlẹ wọn gàjí barista ọlá olúwa olúwọlá abiola kò lẹyìn sàn mú kíyín sà.
1: Àjànà kú lè mí jẹ́, wọn kì í débẹ̀ rárá. Bẹ́ẹ̀sì lẹ́ni tó bá ti jẹ́ lówó rí.
0: Wọ́n gà jí ilé ìjọra rúmọ kí yín o. Ojú ò ní ti nǹkan ò ní ṣe yín. Ààrẹ gbogbo mọ́gàjí ilẹ̀ Ìbàdàn. Olóyè Asimi yọ àrí orí olóòṣà. Ní ọjọ́ mẹ́jọ lógo lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo bí ayẹyẹ ọdún kan kábíyèsí ó ṣe lọ. Ọlọ́run ò ní jọra sójú karùn-ún o. Akẹ́kọ̀ọ́ ń wí tèmi ni o. Mọ́gàjí ilé òkèrè náà tó kí wọ́n kí mi. Olóyè Lukman Kidina. Wọ́n kí gbogbo àwọn bí ilẹ̀ Ìbàdàn wọ́n ní àwọn kí yín o. Wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ yín o. Lóòótọ́ làwọn ò sí nílé ṣùgbọ́n ayẹyẹ ọdún karùn-ún. Àwọn ó papọ̀ ńgbà bàbá bá ń ṣe ayẹyẹ ọdún kan tí wọ́n gorí àléfà. Àwọn ń bọ̀ lé. Adéjìmí Ajíbádé mú kí yín Facebook. Abíọ́dún Òyìnládé ẹ ṣeun. Ọ̀gbẹ́ni Ọdẹ́yẹmí ọmọ Kúrè mú kí yín. Ti máa fi oje Peter mú kí yín ojú òní tì yín. Sunday Adégòkè ní kí n bóun dúpẹ́ lọ́wọ́ yín tìyàwó òun ó lẹ́ ṣeun o. Ìtì ẹ máa ń wínú. Ti máa fi oje Peter. Ìjọ mọ̀ pé ìyàwó Sunday Adégòkè náà àbúrò mi dáadáa ni. Ọmọ ìyá mi wọn bàbá mi. Àràǹtẹ ẹ jẹ́ mọ̀ ṣe dáadáa láyé o. Wọ́n sì máa jáde síìsì rẹ̀ pamọ́. Sheikh Ibrahim Ajibọlá Ọláyọdé mú kí yín. Ṣé kò ní bàjẹ́? Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gba ìbéèrè tòní ìjẹ́ márùn-ún ìjẹ́ mélòó yẹn? Pápákọ̀ ọjọ́ ti lọ.
2: Èèyàn kan náà ni.
0: Tòní? Wọ́n tó mẹ́ta o.
2: Àáfàá lẹ tún fẹ́ fún ní.
0: Ó jẹ́ mẹ́ta báwọn.
3: Ṣọládé.
0: Àáfàá mo ti dá ìparí oṣù yìí fún ọ. Pàtẹ́ mi náà bá gba kiri tí máa ń dọ́wọ́ mi lóṣooṣù.
3: Wà ní ìbàjẹ́.
2: Adémọlá.
3: Ọjọ́ tó bàjẹ́.
0: Oyún náà lógo lọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ máa lọ fún Tòní. Torí wípé.
3: Ìbá ṣe ń kọrin.
0: Èmi náà fẹ́ lọ farí rẹ̀ lé lónìí pé kíyàwó àtọ́ mo tiẹ̀ rí mi pé wọ́n mọye làtí mo kọ lọ́sàn-án yìí. Gbogbo ẹ̀yin tèmi nífẹ̀ẹ́ dàpọ̀. Lámúlòkó ńlẹ̀ Ìbàdàn mo kí yín o. Ìwọ́n mi èkó mẹ́rin tí ń fi dé o. Àjọ àjọ túká sẹ́yìn yẹn ni. Wọ́n sì wá sí omi nìkan náà mo mọ̀ ọ́n mú. Gbogbo tó ń ṣe fún mi wọnú ọlọ́run
2: yọ sí gẹ̀.
0: Wọnú ọlọ́run yọ. Ẹ má bínú pé ó kẹjẹ gbẹ lálẹ́ ẹ̀ ní lè gbọ́. Ètò ti wọnú ètò ni. Ẹ pàdé bàbá mi nínú Olúwa. Pastor. Ọdẹ́kúnlé Epafra. Lẹ́ta aago mẹ́jọ sáago mẹ́sàn-án wákàtí kan ni lónìí. Níjọ́ mẹ́jọ àti ìjọ́ mẹ́ẹ̀ẹ́dógún. Àwa náà kọ́ ọlọ́ni. Àwa kọ́ ọba ló sọ wá dọ̀gá o. Wọ́n bínú àláwùrà. Àwa kọ́ ọba ló sọ wá dọ̀gá. Wọ́n bínú òrí ara wọn. Wọ́n gàjí ilé tó kí mo kí n lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ mọ́ lọ fún Tòní. 08054035746 ẹyẹ ìpínlẹ̀ kan sí.
3: Àsìkò yìí lè.
0: Bẹ́yìn náà bá ní kankan tí mọ́gàjí ilé yìí ṣe tó ṣe é mú hàn ni. Tó ṣe é mú hàn ni o. Ègbé mọ́gàjí ti ń gbalẹ̀ o ti ń talẹ̀ lọ́lẹ̀ tí a ń kólẹ̀ kẹ̀ ọ̀run lásán o. Kápẹ́ ní kankan pé mọ́gàjí etí náà bá ń ṣe dáadáa tó ṣe é mú hàn láwùjọ ẹ̀sọ́ wọn fún mi. 08054035746 ẹyin sábẹ́ mi ìlera.

0: FM 96.7.
1: Ọ̀rọ̀ Ọlọ́run tẹ fẹ́ gbọ́ lákòókò yìí ni a pè ní ọ̀rọ̀ òtítọ́. Látẹnu bàbá wa Olùṣọ́ àgùntàn Aísáyà Ògúnbọ̀mẹ̀hìn.
2: Àkòrí ọ̀rọ̀ ti òní ni egungun gbígbẹ̀rẹ̀ yóò sì tún yè.
1: Àwọn ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí

0: bá wa olùṣọ́àgùntàn Aísáyà Olúfayọ̀ bí Ògúnbọ̀mẹyìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ 21 oṣù keje ọdún 2019 lẹ́ni ọdún 82. Gbogbo ayé wọn náà fi gbọ́ tòlúwa àti ìtọ́jú ọmọ ènìyàn. Ní ọdún 1989, ẹ̀mí mọ́ darí wọn láti kó gbogbo ìjọ wọn láti ìlú Èkó lọ kọ́ àgọ́ ńlá síbi pé àpọ́sẹ̀lẹ̀ Joseph Ayọ̀ Babalọ́lá lódò àìràn ìkejì arákejì nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n kọ́ àwọn ilé sórí ilẹ̀ tí ó lé ní éka 44, wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti Kristi lọ́fẹ̀ẹ́. Gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University, Jabu àti ibi àdúrà. Ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa.
1: Ezekiel 37. Látẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ kẹrin lálámà.
2: We are reading from verses 1-14.
3: Ọwọ́ Olúwa wà ní ara mi, ó sì mú mi jáde nínú ẹ̀mí Olúwa, ó sì gbé mi kalẹ̀ láàrin àfonífojì tí ó kún fún egungun, ó sì mú mi rìn yí wọn ká sì wò ó. Ọ̀pọ̀lọpọ̀ ní bẹ ní gbangba àfonífojì, sì kíyèsí wọn ti gbẹ púpọ̀ púpọ̀. Ó sì wí fún mi pé, ọmọ ènìyàn, egungun wọ̀nyí lè yè, èmi sì wí pé Olúwa Ọlọ́run, ìwọ ni o lè mọ̀.
1: Ezekiel wà ní ìṣípayá.
2: Ezekiel was in a trance.
1: Ó sì rí egungun gbígbẹ wọn pọ̀.
2: And in that trance he saw dry
1: bones. Bíbélì sọ pé wọ́n gbẹ lọ́pọ̀lọpọ̀.
2: The Bible says they were dried.
1: Cash crunch ó wà lọ́wọ́lọ́wọ́ báyìí.
2: Ọ̀wọ́n gógó owó, there is cash crunch in our nation.
1: Ọ̀wọ́n gógó owó wà.
2: Serious cash crunch.
1: Níbi gbogbo ni o.
2: And it's a general phenomenon.
1: Ní ẹsẹ̀ kẹrin.
2: Verse 4.
3: Ó tún wí fún mi pé.
1: Ó tún wá wí fún mi pé.
3: Sọ tẹ́lẹ̀ sórí egungun wọ̀nyí.
1: Bẹ́ẹ̀ni.
3: Ìwí fún wọn pé. Ẹ̀yin egungun gbígbẹ.
1: Ẹgbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ̀yin ayé tí wọ́n ti kàn mọ́gi.
2: You crucified ones.
1: Ẹgbọ́ ọ̀rọ̀ Olúwa.
2: Hear the word of the Lord.
1: Ẹ̀yin tó ti bàjẹ́ láti inú ìran wá.
2: You that life has been destroyed right
1: now. Ẹgbọ́ ọ̀rọ̀ Olúwa.
2: Hear the word of the Lord.
3: Kíyèsí.
2: Behold.
3: Èmi
1: ò mú kí èmi wọ inú yín.
2: I shall save life into you.
1: Ẹ̀yin ó sì yé.
2: And thou shall live. Amen.
3: Èmi ò sì fi iṣan sí ara yín.
1: Èmi ò fi iṣan sí ara yín.
2: Èmi ò sì mú ẹran
3: ara wá sí ara yín.
1: Èmi ò sì mú ẹran ara sára yín.
2: Èmi ò sì
3: fi awọ bò yín.
1: Màá fa awọ bò yín.
3: Èmi ò sì fi èmi sínú yín.
1: Màá fi èmi sínú yín.
2: Èmi ò sì yé.
1: Ẹ ò sì yé.
2: Àmì and thou shall live again.
3: Ẹ̀yin ò sì mọ̀ pé èmi ni Olúwa.
1: Ìgbà yẹn lẹ máa tọ́ gbà pé.
2: Then you will accept and believe that.
1: Ẹ̀mí Olúwa ló sọ.
2: I God has spoken.
3: Bẹ́ẹ̀ ni mo sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí a ti pàṣẹ fún mi.
1: Bí mo ṣe gbọ́ gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni mo ṣe.
2: As I heard so I pronounced.
3: Bí mo sì ti sọ tẹ́lẹ̀.
1: Bí mo ti sọ tẹ́lẹ̀.
2: My prophecy.
1: Ariwo ta.
2: And there was reaction. Behold, look.
1: Ìmìmì kan mì.
3: Àwọn egungun náà sì wá sọ́dọ̀ ara wọn.
1: Egungun náà wá sọ́dọ̀ ara wọn.
3: Egungun
1: sí egungun rẹ̀.
3: Nígbà tí mo sì wò ó.
1: Mo wò.
3: Kíyèsí. Iṣan àti ara wá sí wọn. Àwọ̀ sì bò wọ́n lókè. Ṣùgbọ́n èmi kò sí nínú wọn.
1: Èmi ò sí nínú wọn.
3: Nígbà náà ni ó sọ fún mi pé.
1: Nígbà náà ni Olúwa tún sọ fún mi pé.
2: So the Lord declared to me.
3: Ọmọ ènìyàn.
2: Ezekiel.
1: Sọtẹ́lẹ̀ sí èmi. Ó ìkú èmi.
2: Sọtẹ́lẹ̀ sí wí fún èmi pé.
1: Sì wí fún èmi pé.
3: Báyìí ni Olúwa Ọlọ́run wí.
1: Ìwọ èmi. Wá láti igun mẹ́rẹ̀ẹ̀rin. Sì mí sí òkú wọ̀nyí. Nítorí egungun gbígbẹ òkú ni.
2: Because when you say something. The bone dry, that shows the
1: death. Àwọn òkú wọ̀nyí mi sí wọn.
2: Restore life into this dead ones.
1: Kí wọ́n ba lè yé.
2: For them to live.
3: Bẹ́ẹ̀ ni mo sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí a ti pàṣẹ fún.
1: Mo tún wá tún sọ bẹ́ẹ̀ o.
2: I repeat myself and I declare again.
3: Èmi náà sì wá.
1: Èmi náà sì wá.
2: So connect breath.
1: Sínú àwọn òkú náà.
2: Into this lifeless body.
3: Wọ́n sì yé.
1: Wọ́n sì yé.
2: Hallelujah.

0: are in captives for 70 years.
1: Oun oro yi sele.
0: That was when this incident happened.
1: Njẹ o mọ pe awọn ọmọ Israeli ni mo n ba wi?
0: Ezekiel, are you aware I'm talking to the Israelites?
2: Wo, wọn wi pe egungun wa gbẹ.
1: Wọ́n wí pé egungun wa gbẹ.
0: He declared our bones were so dry.
1: Ireti wa si pin.
0: We've lost hope.
1: Ati ke wa ko Ọlọrun o ti gbọ ti wa mu.
0: God has turned his back against
1: 70 years.
0: Àádọ́rin ọdún.
1: Ọlọrun o ti gbọ igbe wa mu.
0: God, have you forsaken us, our voices inclusive?
2: Nítorí náà, sọ tẹ́lẹ̀.
1: Nítorí náà, Ezekiel sọ tẹ́lẹ̀.
0: Ezekiel prophesied.
1: Sọ fún àwọn ọmọ Israẹli pé lóòótọ́.
0: Israelites that truly.
1: Ìyà ìṣẹ̀lẹ̀ jẹ́ tẹ́ fi wà ní oko ẹrú fún 70 years. Ṣùgbọ́n nísinsìnyí.
0: However.
1: Nísinsìnyí.
0: However.
1: Nísinsìnyí.
0: However.
1: Báyìí ló lúwa.
2: Ọlọ́run wí.
1: Ọlọ́run Israẹli wí.
0: The Lord of Israel.
1: Kí ẹ sí.
0: Behold.
1: Ẹyin ènìyàn mi.
0: You my people.
1: Èmi ò ṣí ibojì yín.
0: I will open up your terms.
2: Èmi ò sì mú kẹ́ dìde dúró nínú ibojì yín.
1: Èmi ò mú kẹ́ dìde dúró ní ibojì yín.
0: I will force you to rise from your terms.
2: Èmi ò sì mú yín wá sí ilẹ̀ Israẹli.
1: Èmi yóò tún mú yín padà wá sí Jerusalem.
0: I will take you back to Jerusalem.
1: Ẹ ó kúrò ní ilẹ̀ Babylon.
0: You will leave Babylon.
1: Màá tún jẹ́ kẹ́ tún padà.
0: And you return.
1: Màá mú ìkólọ Israẹli padà.
0: I return your captives. You as captives.
1: Ẹ ó tún padà sí ilẹ̀ yín.
0: And you return to your.
1: Ní Israẹli.
0: In Israel.
2: Ẹ̀yin ó sì mọ̀ pé.
1: Ẹ̀yin ó sì mọ̀ pé.
2: Èmi ni Olúwa nígbà tí èmi bá ti ṣí ibojì yín.
1: Èmi ni Olúwa nígbà tí bá ṣí ibojì yín.
0: When I open up your sepulcher.
1: Ẹ̀yin sì ní ènìyàn mi.
0: And you are my people.
2: Bá sì mú yín dìde kúrò nínú ibojì yín.
1: Nítorí pé.
0: Because.
1: Màá mú yín kúrò.
0: I will cause you to rise.
1: Nínú ibojì.
0: From the sepulcher or tombs.
2: Èmi ò sì fẹ́ mímí sínú yín.
1: Èmi ò sì fẹ́ mímí sínú yín.
0: I restore my spirit into you.
1: Ẹ̀yin ò sì yè.
0: Thou shall live. Amen.
2: Èmi ò sì mú yín jókòó ní ilẹ̀ tí.
1: Èmi ò sì mú yín jókòó.
2: Ní ilẹ̀ tí yín.
1: Ní ilẹ̀ tí yín ní ilẹ̀ Israẹli.
0: Israel.
2: Nígbà náà ni ẹ̀yin ò mọ̀ pé.
1: Nígbà náà ni ẹ̀yin ò mọ̀ pé.
0: Yàrá tó yóò realize that.
1: Èmi Olúwa ló ti sọ.
0: And prophesied it.
1: Tí ó sì ti ṣe.
0: And have done it.
1: Ẹ kẹ́ aleluya o.
0: Aleluya.
1: Mo lọ gbàdúrà fún ẹ. Orúkọ Jésù.
0: Amen.
1: Ní orúkọ Jésù.
3: Amen.
1: Ní orúkọ Jésù. Ọlọ́run tó tún ṣe ohun tó tó ìfọ́ ọmọ Israẹli tó tún dá wọn padà sí ìlú wọn tí wọn ò tún kọrin nílẹ̀ àjèjì mọ́ kó wù ẹ́ náà nù rẹ kó ṣàánú fún wa. Ṣé ibojì àwa náà kúrò. Egungun gbẹ́gbẹ́ yìí Olúwa jẹ́ òye. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ jẹ́ òye. Jẹ́ òye. Jẹ́ òye. Egungun tó gbẹ táàrí ṣẹ́ṣẹ́ Olúwa jẹ́ òye. Egungun tó gbẹ tá a kàwé bẹni tí ò tẹ kàwé àbí ń gbà ká tá a jókòó léyìn nǹkan kí lábẹ́ yàtọ̀ sẹ́ni tí ò tẹ ká Olúwa jẹ́ òye. Olúwa jẹ́ òye. Olúwa jẹ́ òye. Egungun tó gbẹ àìríjà ìrímú gbèsè lọ́rùn àti ẹ̀mọ̀nà tá a lè gbà sún gbèsè òun náà báyìí nígbà tá a ti ẹni iṣẹ́ lápá ẹni fẹ́ràn wà lọ́wọ́ dá gbogbo ẹni fẹ́ràn yàn lọ́wọ́ ló ń wúre gbé ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ sọ pé egungun ìyá ayé o Olúwa mú wa yé. Ó ní màá ṣí ibojì ẹ tí mọ nǹkan kan. Ọlọ́run tí kìí fẹ́ lì ṣe ìyanu. Ṣe ìyanu. Àwa gba ọ̀rọ̀ rẹ gbọ́. Ìwọ mọ èmi tó kù fún wa. Ó lè ti ṣe ohun gbogbo kẹran ara wà kí gbogbo wà ṣùgbọ́n èmi yìí nǹkan jẹ́ ká yé. je ka ye.
3: Amen.
1: Je ka ye.
3: Amen.
1: Nibi to ku si laye wa nibe omo bibi nenu shaitan se nibi owo wa nibi oro loko niti oro alaya ibi ti o ku si ti agbegbe je ka ye. Olu ajaye.
3: Amen.
1: Olu ajaye.
3: Amen.
1: Olu ajaye.
3: Amen.
1: Ibe agbegbe nibi aisan to je risirisi aisan la tun ba pade nigba to negun gbigbe dalaye loruko Jesu je ka ye.
3: Amen.
1: Je ka ye.
3: Amen.
1: Je ka ye.
3: Amen.
1: Tabari aisan o degun gbigbe si wa lorun loruko Jesu mu wa ye.
3: Amen.
1: Oluwa wo wa san.
3: Amen.
1: Ole mi o siboji yi Oluwa wo wa san.
3: Amen.
1: Oluwa wo wa san.
3: Amen.
1: Oluwa wo wa san.
3: Amen.
1: Gbogbo aisan to ti di jejere si wa lara gbogbo aisan to ti di cancer to ti di tumor to ti di asthma kale to ti di kan kale loruko Jesu je ka ye. Jesu Oluwa wa.
4: Te ba n fe lati ma gbo awon oro won yi lori WhatsApp. E send yes sori ero ibanisoro 0809 678 1135 0809 678 1135. Ko do abi se oro re fun igbala mi wa.

ẹni tó ti fi ìgbà kan rí jẹ olórí iléeṣẹ ọmọ ológun ilé wa nígbà kan rí ajagun fẹyìntì utah buratai náà ló ti rọgùn lọgọrùn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà láti yàgò fún àwọn ìtàbùkù eléyìí tí wọ́n wà nípa ti ààrẹ bọ́lá tinubu òní látàrí àwọn ìgbésẹ̀ àti ìgbé ayé eléyìí tí ó ti gbé láti bí 30 ọdún sẹ́yìn buratai náà ni ó sọ̀rọ̀ ohun di mímọ̀ níbi tí ó ti ń ṣàlàyé pé ìtàbùkù ọ̀hún òun náà ló jẹ́ pé kìí ṣe ti ìtàbùkù ti ààrẹ bọ́lá tinubu nìkan ṣùgbọ́n nípa ti orílẹ̀-èdè wa nàìjíríà ó sọ̀rọ̀ nípa bí ogunlọ́gọ̀ àwọn kan tí wọ́n ṣe kóra wọn jọ tó sì jẹ́ pé wọ́n kọ lẹ́tà sí orílẹ̀-èdè ti amẹ́ríkà tó jẹ́ pé ìfìwéránṣẹ́ ọ̀hún òun náà ló jẹ́ pé nípa ti àwọn ìgbé ayé eléyìí ti ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá tinubu tí ó ti gbé lórílẹ̀-èdè amẹ́ríkà ó ní àwọn ọ̀rọ̀ ọ̀hún náà ni ó lè tàbùkù ìdàgbàsókè orílẹ̀-èdè wa nàìjíríà tó jẹ́ pé ìtàbùkù ọ̀hún náà ni kò ní jẹ́ ti ààrẹ bọ́lá tinubu nìkan ṣùgbọ́n ti gbogbo orílẹ̀-èdè wa ti nàìjíríà.

ẹni tí ń ṣe akọ̀wé ìjọba ti ìpínlẹ̀ ti Anambra ẹni tí ń ṣe chairman kan nke ọ̀nà ni ó ti ṣàlàyé nípa ìgbésẹ̀ ilé ti ìpínlẹ̀ ọ̀hún gbé nípa fífi àfihàn àwọn tí wọ́n pèsè lórílẹ̀-èdè wa Nàìjíríà ó sọ̀rọ̀ di mímọ̀ wípé ìpàtẹ ohun ti àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n pèsè òun náà ni yóò wáyé ní ìpínlẹ̀ ọ̀hún tó jẹ́ pé àwọn aṣojú òun náà ni wọ́n ṣàkáàkiri ní àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì eléyìí tí ó ń bẹ ní tìbútò orílẹ̀-èdè wa Nàìjíríà ó ṣàlàyé síta wípé àwọn tí wọ́n pèsè lórílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló jẹ́ pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní gba àwọn àlejò wọn ní apá àti gúúsù ìlà òun lóde wa Nàìjíríà láti ṣe àwọn tó ń pèsè láti fi léde ó ti wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ìpè ìpàdé pàtàkì ọ̀hún náà ni yóò tó bí ọ̀sẹ̀ bíi méjì eléyìí tí yóò lè wáyé tí ó lè jẹ́ kóríyá fún àwọn tí wọ́n ń pèsè àwọn nǹkan lábẹ́lé. Ìjọba ìpínlẹ̀ ti Èkìtì òun náà ni wọ́n ti sọ báyìí pé àwọn ti ní àfojúsùn eléyìí tó gbọ̀ngbọ́n láti ní ìdókòwò eléyìí tó tóbi mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dọ́là eléyìí tó jẹ́ pé àwọn ìfẹ́ ní pẹ̀lú orílẹ̀-èdè ti Egypt eléyìí tó jẹ́ pé ìdókòwò ọ̀hún òun náà ni yóò tún jẹ́ kí ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ ọ̀hún kí ó tún lè rú gọ́gọ́ sí i ẹni tó ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ àgbẹ̀ àti pípèsè oúnjẹ ní ìpínlẹ̀ ọ̀hún ti ṣe Ebenezer Boluwade náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún nípa àbẹ̀wò rẹ̀ eléyìí tí ó ní sí orílẹ̀-èdè ti Egypt níbi tí ó ti ṣe àbẹ̀wò sí àwọn ilé-iṣẹ́ eléyìí tó tóbi ogójì nìyẹn eléyìí tó jẹ́ ẹ̀ka eléyìí tí wọ́n ti ń pèsè àwọn nǹkan tí wọ́n ń lò nínú ilé àti eléyìí tí wọ́n ti ń pèsè àwọn oúnjẹ pàápàá jùlọ ètò ọ̀gbìn àti ohun tí wọ́n wà tó jẹ́ àlùmọ́nì ní orílẹ̀-èdè ọ̀hún níbẹ̀ náà ni kọmíṣánná ọ̀hún wá ṣàlàyé pé bí àwọn bábá lè ṣe ìdókòwò ọ̀hún bí àwọn ṣe ń pèsè aṣọ oúnjẹ ohun àlùmọ́nì nǹkan àgbẹ̀ àti àwọn èso eléyìí tó jẹ́ pé ó lè jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà kí ó tún lè rú gọ́gọ́ sí i ẹni tó wá jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ìdókòwò àti ọ̀rọ̀ ilé-iṣẹ́ ẹni tí ń ṣe Ọmọ́tayọ̀ Adéọlá òun náà ló tún kí ọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn ó ní ìjọba ìpínlẹ̀ ti Èkìtì náà ni wọ́n ti ṣetán báyìí láti ní àfojúsùn ọ̀hún tó jẹ́ pé láìpẹ́ láì jìnà òun náà ló jẹ́ pé dúdùn báyìí lọ́sàn yóò sọ. Ìròyìn ìta àgbáyé ló ń de sèti ìgbọ́yín láti ìkànnì ti Lágelú 96.7 òkè gàjòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè.

akọnimọgba nigba kan ri lorilede wa Nigeria Joe Bonfrey ona ni o ti se ikilọ bayi fun orilede wa Nigeria pẹlu igbege dinner ileti orileti ajọ ile to se pokari bọọlu lagbaye FIFA ile ti won fe gbele orilede wa Nigeria nibe lo ti salaye pe igbese ohun na ni o le pa gidina re bọọlu patapata orilede wa Nigeria Bonfrey Joe ona ni o soro ndi mimo ni ile re ile tun be ni orilede ti Netherlands ni bi ti o tin salaye oro mu nipa igbese ile ti ajọ ile ti on se pokari re bọọlu orilede wa Nigeria NFF ile ti won gbe Bonfrey Joe ona lo je pe o tun ko iko agbabọọlu ti Dream Teams ti ojo ri won be labe odun meta le ni ogun ti lo si iko so lo si idije ti 1996 ile ti wa ni Atlanta to je ti Olympic nibi ti a ti gba ife eye ohun nigba ti won gbe wuro soju ko agbabọọlu ti orilede ti Argentina pelu ami ayo meta si meji nibe na lo salaye oro ohun sita pe ki ajo ile to nse po kari re bọọlu ni orilede wa Nigeria ki won jigiri si ipe ile ti ajo FIFA ti won pe Wọ́n ní ìròyìn tí àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tò ní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́ àwọn kòkó ilé tí ó ṣe yọ lẹ́ẹ̀kan sí i. Ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ adarí fún iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ wa Buratai ló ti ṣàlàyé wípé kí àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n dẹ́kun nípa ìpè ilé tí wọ́n ń pè nípa Ààrẹ Bọ́lá Tinubu látàrí bí ó ṣe lè tàbùkù orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ ti Èkìtì ló ti ṣàlàyé wípé àwọn ṣetán láti ní ìdókòwò ilé tó tóbi mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó dọ́là láti ní pẹ̀lú orílẹ̀-èdè ti Egypt. Ìjọba orílẹ̀-èdè ti Iran náà ló ti ṣàlàyé báyìí pé àwọn ṣetán láti wákò pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà bí wọ́n bá kọ̀ láti pè fún ìpè àlàáfíà. Bonfrey ló ti ṣàlàyé pé ìgbégilé eléyìí tí ó ṣe é ṣe kó wá láti ọwọ́ FIFA náà ló lè pagidínà rí bọ́ọ̀lù lórílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní òpin ìròyìn fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn lè kàn sí wa lórí ìtàkùn ta àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagiluofm.com àbí kí ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà lagiluofm 967. Bákan náà lójú òpó ti Facebook wa pẹ̀lú tọ̀nà lagiluofm 96.7 Today Ọ̀làwò lọ́lọ́tún ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkúnlùwà Ọ̀làgùnjù Martini Salau ló ti ń ròyìn ẹkùrọ̀lẹ́ àsìkò ìsinmi òní àkùwà fẹ́rẹ̀ yóò tù yóò bá ẹ ṣe tẹ́gbọ́ wa.

lọ sí iye àìnípẹ̀kun ti dé báyìí ní ìkẹyìn ayé. Alleluia, Alleluia sọba ogo fún gbogbo ẹ̀dá tó ń gbé orílẹ̀ ayé. À ń fi àsìkò yìí sọ fún gbogbo ẹni tí ìkẹyìn ayé dé bá wípé ìlérí ọjọ́ pípẹ́ láti ẹnu Jésù Kristi Emmanueli ọba ogo nípa ìlérí ẹ̀mí mímọ́ olùtùnú mìíràn nínú ìwé ìrere ti Jòhánù 14:15-16-26 ti ṣẹ̀ sáàrin àwa aláwọ̀ dúdú ní Nàìjíríà fún gbogbo ayé. Ogo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Alleluia. Ẹ̀mí mímọ́ olùtùnú mìíràn pẹ̀lú orúkọ titun tí ẹnikẹ́ni kò mọ̀ bí kò ṣe òun ti kara rẹ̀ ajagora ti dé gẹ́gẹ́ bí mẹ̀sáyà ìkẹyìn ayé aṣojú Jésù Kristi ọba ògo àti gẹ́gẹ́ bí àròlé olódùmarè ẹ̀là lórílẹ̀-èdè ayé. Fún gbogbo àwa tí ìkẹyìn ayé dé bá pẹ̀lú iṣẹ́ kan gbòógì pàtàkì tí a kò tí ì fi rú ẹ̀ han ẹnikẹ́ni láti ìgbà tí ìwà ti ṣẹ̀, ó wá láti ṣa àwọn èèyàn fẹ́ jọ fún ìyà àìnípẹ̀kun láti parí ìjà ẹ̀sìn tó wà láàrin àwọn ọmọ Ábírámù méjèèjì, láti wá ìyanjú sí aáwọ̀ tàbí èdè àìyedè tó ń bẹ lórílẹ̀-èdè ayé gbogbo, láti mú kí àlàáfíà jọba lórílẹ̀-èdè wa Nàìjíríà àti gbogbo àgbáńlá ayé lápapọ̀, láti sọ gbogbo ẹ̀sìn di ọ̀kan ṣoṣo ní ìkẹyìn ayé, láti sàmì èdìdí fún gbogbo àyànfẹ́ tó ń lọ síjọba ọ̀run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí kò ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀sìn, èdè, àwọ̀, ìgbàgbọ́ ọkàn tàbí irú ìfarajìn èyí tó wù kó lè jẹ́. Dìde ẹ̀mí mímọ́ olùtùnú àjàgòrà sáàrin àwa aláwọ̀ dúdú lọ sọ àwa aláwọ̀ dúdú di mọ̀lẹ́bí ìdí igi kan àti orílẹ̀-èdè ìrètí fún gbogbo ayé, nítorí àwa ni ìrántí ayàn ènìyàn ọ̀tọ̀ olúàlùfáà ènìyàn mímọ́ àti ẹni ìràpadà Olúwa nípa àṣẹ ìsọdọmọ ìtún ẹ̀dáyàn àti ìsọdọ̀tun tí a ó gbà lọ́wọ́ ẹ̀mí mímọ́ olùtùnú àjàgòrà. Ẹ̀rí níbú láyé lọ́run ọba dàmbí ohun jogun jọ̀tẹ̀ lọ akọni jìgan bí ọjọ́ yọ ajadísádì ọba òdodo àtóbáṣayé àtóbáṣọ̀run kábíyèsí ọ̀ọ́ni júdà àgbékalẹ̀ ẹ̀rí olúwa ẹ̀là 11 ọba sádíkà kábíyèsí káyéfì àròlé olódùmarè ẹ̀là everlasting. A tún fi àsìkò yìí pè wá sí àjọ̀dún ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn múráyà ẹ̀là mímọ́ tí a ó ṣe ní ọjọ́ 11 títí di ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún tí a wà nínú rẹ̀ yìí, tí yóò wáyé ní No. 1 ọba ògo Ahola Street, Ackland Road, Ìṣẹ́rí Ọ̀ṣun, Àlìmọ́ṣọ́ Local Government Area, Lagos State. Ìbùkún ni fún àwọn tí a pè síbi àsí alẹ́ ńlá ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn. Níbẹ̀ ni a ó ti gba ìwé ìrìnà visa tó lọ sí ìjọba ọ̀run. Kò sí ọ̀nà mìíràn tàbí ìpè mìíràn tó lọ sí ìyà ìnípẹ̀kun. Lẹ́yìn ìpè yìí, ìpè mìíràn kò tún sí mọ́ o. John 14:15-17 and 26, John 16:7-14, Matthew 12:32-33, Luke 12:10, Isaiah 65:1, 1 Peter 2:9-10, Revelation 19:8-16, Revelation 7:1-9, Revelation 14:6, Quran 61:6. Ẹ pè sórí nọ́mbà yìí 0701-638-3700, 0705-836-0533, tàbí 0913-705-4831 àti 0812-438-1045, 0701-638-3700, 0705-836-0533, tàbí 0913-705-4831 àti 0812-438-1045. Alleluia sọba ògo ibà fún Ọlọ́run kábíyèsí aládé Júdà.

0: káàbọ̀ sórí ètò àkókò ìgbàlà pẹ̀lú apostle Paul Olúwadámiláre Kọ́láwọlé aláṣẹ àtolùdásílẹ̀ ìjọ Greater Works Revival Evangelical Church number 3 Alakija Street near Fountain Borehole behind Nigerian Tribune House Emele Falafia Ibadan tàbí Omi Adio Ifedawapo Cooperative Building opposite Omi Apata Local Government Development Area SCDA Omi Apata Ibadan. A ó ṣàwárí ohun tó ń dojú kọ, wá sì rí ìgbàlà kúrò lọ́wọ́ ogun náà bí o ṣe fẹ́ gbọ́ ètò yìí.
1: Ọmọ ìgbàlà wálé o, wá wọlé ayọ̀ ilé ayọ̀ tó.
2: Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáyé. Orúkọ mi ò yí padà, orúkọ mi ni apostle Paul Olúwadámiláre Kọ́láwọlé láti ní ìjọ Greater Works Revival Evangelical Church. Lọ́sẹ̀ yìí, àkórí ọ̀rọ̀ mi ni Jesus can heal you. Mo ti bẹ̀rẹ̀ àkórí ní ọ̀sẹ̀ tó kọjá, Jesus can heal you. Jésù lè wò ó sàn. Kó tó di pé a tẹ̀síwájú, ẹjẹ́ ká sáré gbọ́ ìkéde yìí.
0: Ǹjẹ́ ìwọ ṣetán láti gbé ìgbésẹ̀ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́? Darapọ̀ mọ́ ìpàdé Sexual Purity Club, eléyìí tí ìjọ Paul Kọ́láwọlé Global Ministry ṣàgbékalẹ̀. Ìpàdé eléyìí yóò fún ọ ní àǹfààní láti jọ sọ̀rọ̀ pọ̀, foríkorí pẹ̀lú àwọn ọ̀tọ̀kùnú èèyàn, kò sì tún rúra rẹ lágbára, tí ó máa wáyé ní gbogbo Sátidé kẹta nínú oṣù, bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀ nínú ìjọ Greater Work Revival Evangelical Church 3 Alakija Street, lẹ́yìn Nigerian Tribune, Ìmọ̀lẹ́ Fàlàáfíà Òkè Àdó Ìbàdàn. Fún ìbéèrè tàbí àlàyé, tàbí kó WhatsApp sórí 08064282050 tàbí 09078251311. Ṣàbẹ̀wò lórí ojú òpó ayélujára wa www.pkgm.org. Rántí pé gbogbo wa pátá là ń gbìyànjú láti fọra wa mọ́ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́, láti jẹ́ kí àwọn èèyàn náà kúrò nínú ìbálòpọ̀ àìtọ́. We are making ourselves sexually pure to make others to be sexually pure.
2: Ẹ̀jẹ̀ ká gbàdúrà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù, ayérayé Ọlọ́run ìyanu, mo gbàdúrà fún gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ yìí. Mo gbàdúrà pé ọ̀rọ̀ tẹ́ gbọ́ lónìí kò ní takò yìí ní ọjọ́ ìdájọ́. Mo gbàdúrà pé Ọlọ́run ìwọ ló ń jáde tó ń tú ìdè. Lẹ́ẹ̀kan sí Olúwa, jáde lónìí kò sì tú ìdè. Gbogbo àìsàn nínú àgọ́ ara àwọn èèyàn Ọlọ́run, Olúwa, mú kúrò lórúkọ Jésù. Ọlọ́run gbò wọ́n sàn lẹ́ni. Mo gbàdúrà pé gbogbo ìmọ̀ ọ̀tá lórí gbogbo àwọn tó ń gbọ́ mi lónìí, Ọlọ́run bá mi bàjẹ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí, kí gbogbo ògo ọlá àti ìyìn kó jẹ́ tiyín. Jésù Kristi Olúwa wa. Gẹ́gẹ́ bó ṣe sọ fún wa lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tó kọjá, mo bẹ̀rẹ̀ àkórí kan tí mo pè ní Jesus can heal you. Jésù lè wọ́n sàn. Ìwòsàn wà lọ́wọ́ Jésù. Bíbélì sọ, ó ní pé how God anointed Jesus Christ of Nazareth with Holy Ghost and with power, who went about doing good and healing those that were oppressed of the devil, for God was with him. Ó ní Jésù Kristi àkìrí ìṣòro bó ṣe ń lọ bẹ́ẹ̀ ló jáde tó ń tú ìdè, tó bẹ́ẹ̀ kíni Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. Ó wà níbi lónìí, ìwọ tó ń gbọ́rọ̀ yìí, ibikíbi tó bá ti ń gbọ́ mi, ó wà níbi tó wà yẹn. Agbára Ọlọ́run á wo ẹ̀sán ibikíbi tó bá wà. Kásáre wo ìwé Mark chapter 5. Nínú ìwé Mark chapter 5 yẹn, iṣẹ́ àmì mẹ́ta tó ṣe gbòógì ló ṣẹlẹ̀ níbẹ̀. Iṣẹ́ àmì mẹ́ta ni, but ẹ jẹ́ kásáre bẹ̀rẹ̀ láti verse 1. Mark chapter 5 from verse 1. Ìwé Mark orí 5 láti ẹsẹ̀ kíní. Wọ́n sì wá sí apá kejì òkun ní ilẹ̀ àwọn Gadara. Nígbà tí ó sì ti inú ọkọ̀ jáde, lójú kan náà, ọkùnrin kan tí ó ní ẹ̀mí àìmọ́ pàdé rẹ̀. Ó ń ti ibi ibòjì jáde wá. Ẹni tí ó ní ibùgbé rẹ̀ nínú ibòjì, kò sí ẹni tí ó lè dé, kò sí. Kì í ṣe ẹ̀wọ̀n, nítorí nígbà púpọ̀ ni a ti fi ṣẹkẹ́ṣẹkẹ̀ àti ẹ̀wọ̀n dé. Ó wá sì dá ẹ̀wọ̀n náà méjì, a sì dá ṣẹkẹ́ṣẹkẹ̀ wẹ́wẹ́. Bẹ́ẹ̀ ni kò sí ẹnikẹ́ni tí ó ní agbára láti ṣèrọ̀. Ṣé ti bọ́báyẹ̀? Bíbélì sọ, ìgbà tí Jésù dé ibì kan tá ń pè ní Gadara, arákùnrin kan ó jáde ní ibòjì òkú. Wèrè Gadara ni, ó ti ya wèrè. Ẹbí ti kọ́, ará ti kọ́, ọ̀rẹ́ ti kọ́. Ó ń gbé nínú ibòjì, ibi tí wọ́n sin àwọn òkú sí, graveyard ló ń gbé. Ó jáde sí Jésù. Bó ṣe jáde wá, Bíbélì sọ, ó ní pé wọ́n fi ṣẹkẹ́ṣẹkẹ̀ dé, ṣùgbọ́n ó máa ń kán wọn sí wẹ́wẹ́ ni. Ó máa ń já gbogbo ṣẹkẹ́ṣẹkẹ̀ yẹn, ó máa ń já sí wẹ́wẹ́ ni. Bẹ́ẹ̀ ni Bíbélì tún sọ fún wa pé ó máa ń fi òkúta, ó máa fi ń yà rẹ̀. Ó máa ń fi òkúta yà rẹ̀, tára ẹ̀ máa ṣẹ̀jẹ̀. Ṣùgbọ́n kò sẹ́ni tó lè tú sílẹ̀, kò sẹ́nikẹ́ni. Wọ́n ní kò sí báwọn èèyàn ṣe lè pọ̀ tó. Tí wọ́n bá fi ṣéènì dé báyìí, tí wọ́n fi ìdè ẹ̀wọ̀n dé, ó máa já gbogbo ẹ̀wọ̀n yẹn dànù ni. Gbogbo ṣéènì á kan sí wẹ́wẹ́. Bíbá tí wọ́n bá ń kan ìgbàlẹ̀ ní kọ̀ọ̀kan, bó ṣe máa ń kan wọn nìyẹn. So agbára torí pé nǹkan tó fà á ni pé ẹ̀mí lígíọ́nì ló ń gbénú ẹ̀. Àwọn ẹ̀mí tó ń gbénú ẹ̀, wọ́n tó 2000 ẹ̀mí lígíọ́nì yẹn. Àwọn náà ń kọ̀ǹtò ẹ̀, àwọn náà ń kọ̀ǹtò ẹ̀. So ẹ̀mí àìmọ̀ yẹn, ọkùnrin ó kún fọ́fọ́ fún ẹ̀mí àìmọ̀. Ẹ̀mí àìmọ̀ fi inú ẹ̀ ṣe gbogbo ni. So kì í ṣe náà. Mo fẹ́ sọ kí ni nǹkan fún wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ máa ń rí lẹ́ni pé wọ́n sick, tí ó jẹ́ pé wọn ò nọ́mà, kì í ṣàwọn ni wọ́n dédé ń ṣe. Àwọn ẹ̀mí kan behind ẹ̀, àwọn ẹ̀mí kan ó wà lẹ́yìn nǹkan tó ń ṣe wọ́n. So tí àwọn ẹ̀mí yẹn tí wọ́n bá lé wọn jáde, ó ṣe é ṣe kẹ́ni yẹn kó má bọ̀ nínú àìsàn yẹn, tàbí kó má bọ̀ nínú ìdè yẹn. Òun ló fi jẹ́ pé deliverance ministry is required. Òun ni a fi nílò iṣẹ́ ìránṣẹ́ ìtúsílẹ̀ nínú ìjọ Ọlọ́run, in the body of Christ, we need it. So arakunrin yi bibele so fun wa oni wipe arin iboji lo nbe oni pe ko se ni ti to le to le mu to nbe nu tori agbara kuku yen bi aimo yen won kunu e fofo ni okun keke fun e bi aimo ni sugbon nigba ti Jesu de gadara bibele so pe arakunrin yi o wa ba sugbon Jesu Christi pelu agbara Olorun o le ebi yen jade oni pe ki loruko e oni o so ni pe ah ki lo wa se Jesu asiko wa otito bo Jesu ki Jesu se kini o le awon emi yen jade oni pe ki loruko e oni pe oruko orun oni legioni o si pa o pa lase fun emi yen pe kemi yen jade emi yen jade ninu e o si de ni tusile sugbon ko tori pa awon emi yen jade awon emi yen be si ni be Jesu pe ko je ki ko le awon sinu arin awon elebe o wa ni ibe yen bibele de so oni pe awon elebe yen emi yen de wonu won gbogbo won de what o se kini o tu arakunrin sile mi moru emi to nda wono lamu ti Jesu Christ ba le se leyi a se ti e na Olorun to tu arakunrin were gadara to tu sile a tu wono sile nigba ti Jesu wo so ton bele so pe are calm o wa lo fe ma ba Jesu lo Jesu ni o le ba mi lo pe lo ba awon yen ko jeri gbogbo nkan to sele ko jeri fun won bele so ni pe o lo si Decapolis mean 10 cities o lo si ilu mewa o lo arakunrin o di ajin rere to je pe o den to nlo asu yin rere kakiri mi mo wa run to se mi mo ru ide ti aye fi die loruko Jesu Olorun wa tu e sile bo se tu gbere gadara sile to je pe gbere gadara o de ni tu sile o de n to je eyan laye won na je eyan laye loruko Jesu wa si wa de se yere be ni ko ni o ti ri be Jesu lo wa nko na ekeji to tun sele ninu iwe Marku chapter 5 yen Marku chapter 5 yen o ni itu sile arabirin kan bibele so fun wa nipa obirin yi won pe ni obirin onisun eje bibele so o lo ti na gbogbo owo to ni gbogbo nkan to ni patapata lo ti na sowo awon onisegun sugbon pabo lo ja si o gbogbo owo to ni gbogbo account e patapata lo enti o nawo nora sugbon pabo lo ja si o mo imagine arabirin wi pe awon eyan gan ti ma file awon eyan ti ma file mo imagine gan pe ninu ibi to wa gan bibele so ni pe isun ejeyen o po de bi pe ko le se mo to be ba menstruate patapata pe abi let's say 5 days yes maximum 5 days we kuton but menstruation non stop tell you know unko show e o da o kon se lo ni forever o da eje yen o da tarabirin ba nlo se ni gbe nipa se eje to nda lare ke nkan topa eje yen lo ibi to ba wa eyan mu o wa wo pe se bo se ma ba to ma lo re o wa gbo pe Jesu Christi nbo o wa wo pe tin ba le fi owo kan ise ti aso re mo mo pe ara mi aya gaga awon eyan won po gan won po lo jara sugbon arabirin o gbeyanju lati fi owo kan ise ti aso Jesu Christi bo se fowo kan ise ti aso Jesu Christi Jesu mo pe agbara jare lara won o wa wo pe ta lo fowo kan bi gbo awon disciple bere pe ta aeropo bayi wa so pe ta lo fowo kan e sugbon arabirin yi amu larada isun eje o gbe emi o mo orisun isoro to nla koja mi o mo orisun esun to nla koja loni sugbon bi olorun se wo arabirin onisun eje bo se wo so loni olorun wo so loni Olorun o tu osile loruko Jesu o ti nawo nora gbogbo condition se rebook bo se wa Olorun to tu arabirin sile a tu wona sile arakunrin kan won pe ni Jairus adari kan adari na ni Jairus omo e obirin o sele pe o sick o da ti nto Jesu lo tele o ti wa soro Jesu pe ko wa gbadura fun bawo lo se wa bani pe mawule da Jesu la mu mo omo e ti ku looto lo ku looto Jesu lati so fun pe omo yen oku o kan sun ni sugbon ni jo yen o gba iwosan Olorun o ji je kuro ninu ipoku Jesu Christ le ji oku dide omo Jairus Olorun ji kuro ninu ipoku boyo n bo mi loni o ti e ku o si wa laye sugbon da be n ko si laye iwo gangan you are just like a walking corpse ise ti ku gbogbo arawole gbogbo e o jori si rere gbogbo nkan to n fowo ba iba je lo n ja si fun e o rayo o layo inu e o dun Jesu Christ adun e ninu loni boyo n bo mi nibi kibi to ba wa te pe gbogbo nkan to wa lara nbe ise ti ku gbogbo nkan to je pe o n function tele no gbogbo e ti o ti ku o tesiwaju mo loruko Jesu gbogbo ibanujẹ ninu aye gbogbo nkan to ti dokunu aye loni mo so tele gẹgẹ bi iranse Olorun alaye mo pase iye sinu gbogbo nkan to ti ku ninu aye omo Jairu ajidide kuro ninu poku Jesu jidide kuro ninu poku o si gba itusile patapata gbogbo itusile to nilo loni mo so tele sinu aye pe gba itusile loruko Jesu ko gba iwosan loruko Jesu Jesu Christi akrisore I wrote here that if you want to receive complete healing and deliverance from Jesus you must accept him as your personal Lord and Savior. gbogbo eyin te fe gba Jesu gbogbo eyin te fe gba iwosan o nilo en to le se iwosan yen o ni Jesu Christi o nilo lati mo o nilo lati mo nigba to ba mo o ni iwosan yen lo le fi duro lare pe opolopo eyan o ma gba iwosan ninu crusade won gba orisirisi kini ya won tun pada sinu nkan to nse tele won tun pada si awon emi a tun pada won wole bi le so ni pe ti eyan ti won ba le emi amo jade o ni pe ti o ba tun wa tun pada wa lati wa bebe yen wo ton ba wa ri pe ibe yen inu okan yen o sofo won tun ko awon emi amo to po won wo lo aye ni ikeyan aye ni awa baje ju ti isaju lo so iwo to ngbo mi loni to pe wa ninu aketa isun to ngbo mi lowo lowo ba mo fe ko ba Jesu Christ gele oluwa to lubala re ko ba le bo ninu aisan yen gba loluwa to lubala wa ri pe iwosan yen o ma pe yenu aye ninu Mark chapter 5 yen ewo ise iyanu Mary ri meta to se o si le se agbara Jesu si wa sibe o le wo san o si le gba ola gbogbo iwo to je pe aisan yen o ti lo se hospital won ni pe oru ma se ku pe gbo oro Olorun loni aisan yen emi so tele gege bi iranse Olorun alaye pa aisan ton so pe ma se ku pa yen ko ni se ku pa lati sin lo aisan to nawo le yen o ni nawo le mo Olorun awu aisan patapata ko de ni si wahala fun omo loruko Jesu be ni kori lagbara Olorun to ba di ose to nbo mo fe Oluwa fi si mi lokan lati gbadura fun awon eyan ṣugbọn kọlọrun ko ran mi lọwọ ni ti ba le pari adura yin ni next Sunday fine but ti ba le pari tori pe mo fe gbadura lati ori awon eyan ti de kona ese won ni ta ba ri arun karun nbe lagbara Olorun wa gba iwosan loruko Jesu gbogbo eyin te tin gboro Olorun loni te fe gba Jesu Christ gege bi Olorun atoluwa ara mo fe ke mo kini kan pe Jesu Christ o ni ona otito ati ko se to gbo sodo baba bi ko se nipa se re iwo to fe gba Jesu ma wi tele mi Jesu Oluwa wa mo wa sodo re lemi gba mi bi mo se ri fine we ese mi ya yoruko mi kuro nuwe kuki osikoru komi sinu loye Jesu Oluwa wa mo gba loni gege bi Oluwa atoluwa mi ni ijoba re kamiye gbogbo eyin ti de pe elaisan lara mo gbadura fun yin be se ti gboro e Olorun to se iyanu ninu aye gbere gadara to se iyanu ninu aye obirin onisun eje to wo san to si ji oku omo obirin Jairus to jide loruko Jesu ise abi ati ise iyanu ise abi ati ise iyanu e ko se nu aye yin oya egba itu sile ke si ma lo lalafia loruko Jesu Olorun gbogbo yin so gbogbo eyan laisan Olorun gbogbo yin so loni be ni kori Jesu Oluwa wa ti dose to nbo yo dara fun yin amen
0: mo gbàgbọ́ pé àkókò ìgbàlà rẹ rèé o sì ti rí ìtúsílẹ̀ kúrò nínú ìdè fún ìdí èyí o lè darapọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò àkókò ìgbàlà lórí ìkànnì yìí ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láti aago méje alẹ́ títí di aago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún 7:00 to 7:15 p.m. ní gbogbo ọjọ́ ìsinmi Sunday every Sunday ẹ tún lè darapọ̀ mọ́ ìsìn ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa Sunday àkọ́kọ́ nínú oṣù Supernatural Sunday Service SSS bẹ̀rẹ̀ láti aago mẹ́ta ọ̀sán títí di aago márùn-ún ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ẹ lè darapọ̀ mọ́ wa fún ẹ̀kọ́ bíbélì nílé ìjọsìn wa Greater Works Revival Evangelical Church No. 3 Alakija Street near Fountain Borehole behind Nigerian Tribune House Emale Falafia Ibadan nibi ti wa ti ma baba ba wa pade ti baba o si ma gbadura fun o lori isoro ti o fi olokan bale gbogbo ojo aje Monday ni ipade adura fun gbogbo onise owo ati fun gbogbo eniyan be lati ago mejo abo si ago mewa aro 8:30 to 10 a.m. Omi Adio Ifedawapo Cooperative Building opposite SCDA Omi Apata Ibadan ni o ti waye o to ba wa di gbogbo ojo isimi Sunday be lati ago mesan aro e le darapo mo wa fun ijosin si Oluwa fun ebe adura tabi igbani nimoran o le pe sori number yi 08064281250 egbo lekan si 08064281250 tabi ke WhatsApp sori 09078251311 09078251311 lẹ́ẹ̀kan sí 09078251311 website www.pkgm.org lórí Facebook Paul Kọ́láwọlé Global Ministry YouTube Paul Kọ́láwọlé Global Ministries lórí Spotify àkókò ìgbàlà rẹ ti tó kúrò nínú ìdè Ọlọ́run á bòkun fún ẹ o.

Ọlọ́run ló tin jade láti bi ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn láti pàṣẹ ìmísí ẹ̀mí mímọ́ láti ẹnu bàbá wa Wòlí Mike Agbọ́lá bàbá iná ẹ̀mí mímọ́ lo need ti ìjọ Jehovah Power Miracle Tabernacle tó kalẹ̀ sí ẹ̀yìn Old Zenith Bank Building Ibadan North East Iworo Ibadan ẹ lè darapọ̀ mọ́ wa ní ọjọ́jọ́bọ̀ Thursdays tó gbẹ̀yìn oṣù fún ìpàdé wákàtí ìyanu ọjọ́jọ́ Jimọ̀ Fridays ni ìṣòro alágbára máa ń wáyé nínú ìjọ wa fún ìbéèrè ẹ̀bẹ̀ àdúrà tàbí ìsọtẹ́lẹ̀ ẹ pè sórí ago 08032643274077 08032643274077 ẹ tún pàdé wa lọ́jọ́ mẹ́jọ lórí ètò wákàtí ọgbọ́n lórí ìkànnì yìí kan náà kí olúwa kí ó bùkún yín

lọ ní kanu ni in fact àwọn gen z generation àwọn generation ayé ti gba yìí ṣe gbọ́n tí wọ́n sọ àdúrà gbà mọ́ ọlọ́run gan scam ni bàbá ń ṣe bẹbẹ bí ìtàtijọ́ àwa láòsín bàbá bí ìtàtijọ́ títí dọ̀la ni ọlọ́run gbọ́ àdúrà títí di ọ̀la òní ni sunday àṣẹ̀ṣẹ̀ kúrò nínú sáfíìsì ni kò pẹ́ tá a kúrò mọ̀mọ́ kan ṣe àtẹ̀stímọ́nì àgbàrá ńlá ní last year october 26 ìgbà yẹn ni wọ́n mú dénú church kí ló sì bá wá ó bí ọmọ márùn-ún ayé sì pa mẹ́rin ńbẹ̀ wọ́n pa wọ́n tẹ̀lé ra wọn ni o ẹnìkan bíi báwo wọ́n á kàn wù lọ́rùn báyìí tí wọ́n bá ti wú lọ́rùn ẹnìkan wá sọ fún ó ní lọ sí lọ church ọlọ́run òjijì lọ gbàdúrà ńbẹ̀ mọ̀mọ́ kan ló invite ẹ̀ wá ó ku ẹyọ kan tó jẹ́ number 5 kéńkéle wọ́n mọ̀ pé ọmọ yẹn ní fcba ọ̀tá ti fẹ́ ní òní october 23rd ọ̀pá

ti ṣe ọlọrun tó ń gbé nínú àwọn ọrun olúniyá olúwa ni orúkọ rẹ nínú orúkọ rẹ láti mú orúkọ jẹ olúwa dára sí mi olúwa gbé mi ga olúwa fìrẹ fún mi olúwa dá mi láre olúwa gbé mi lékè olúwa tó sì olú tó ṣẹ̀rí mi.

ẹ̀mí olórun tún ṣe tán lọ́dún láti gba gbogbo májẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máa yọ̀wọ́ àjàyí tolú ìbí tó yẹ okùnrọ̀lá kẹ́mi taiwo òkùnbí òkìkí dayo amos ọ̀pẹ́yẹmí praise nígbà tí wòlíì olórun alayè àtàjẹ́ ìrìn olúfẹ́mi òní

ẹni kò sun tó dàbí ìfẹ́ orin mo fi kíyín kàbọ̀ sórí ètò ní tèmi lálẹ́ yìí orúkọ ọlọ́run bá mo fi kíyín kàbọ̀ àtàbí tẹ́tẹ́ ní ìjẹ́jọ́ mi àti yín ṣùgbọ́n ọlọ́run ọba ọba ìfẹ́ àtúndà láǹfààní láti wá sórí ètò lónìí lónìí tí ń ṣe the 23rd of August year 2026 ó bá ẹni tí ẹ wà lórílẹ̀-èdè yìí àbí tí ẹ wà lókè òkun lẹ́yìn tẹ́ ń gbọ́ mi tẹ́ ti dúró ìgbà ọmọ bá ti fẹ́ dé o a ti wá dé báyìí ṣé òtútù yẹn ṣó dọ́dọ̀ títí pàápàá jùlọ àwátá wà ń lo ìbàdàn mi mọ ìpínlẹ̀ ibòmíì òjò yẹn bẹ̀rẹ̀ lónìí báwo ni wẹ́dà yẹn lọ́dọ̀ títí wẹ́dà for two ni eléyìí ṣe for one rárá lóò ni wẹ́dà yẹn lọ́dọ̀ títí tó lọ ọwọ́ àbá ọmọ yìí lọ yí bọ̀ lórí bẹ́ẹ̀dì lálẹ́ ẹni látàrí pé lólùfẹ́ wọn ò sí nílé látàrí pé ẹ iṣẹ́ gbé wọn lọ sórílẹ̀-èdè ibòmíì ṣùgbọ́n the same ọlọ́run máa bless yóò zù wá ẹ̀yin tó dẹ́pẹ́ ẹ̀dẹ̀ ní àǹfààní tẹ́ ṣe àmúlò ẹ̀ dáadáa tí a ṣe àmúlò ẹ̀ gidi gan more grace to your elbow ẹ̀rọ pé tí mi máa ń like ń tèmi nìyẹn more grace to your elbow. Lórúkọ mi àtàwọn ọkọ mi lálẹ́ ìtajọ wá tàjọ máa ń wá Kenneth Ogwuije onínú lóòótọ́ ètò yìí okay Boogeyman èmi àtàwọn ọkọ mi Wílíyé Olúwàfẹ́mi Williams tèmi ti ń pè mí wọlé wọ́n fẹ́ fún mi ní report ẹ má wọlé máa fún mi ní report báwo ni sẹ́yìn àti bíbí yín ẹ̀ bò ní ṣẹ́bìtì ń lọ smoothly ṣé kò sí wàhálà ẹ̀yìn lọ àbí wọ́n wá. Martini Salau ọmọ ọba lórúkọ tèmi mí náà ni kọmíṣánná fẹ̀yìn ẹ̀wọ̀n nílé ajé yín the dawned prayer on the radio. Ẹ ti mọ̀ pé lórí ètò abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ la ní lórí ètò yìí abala alákọ̀ọ́kọ́ òun náà ni abala let's celebrate ourselves ibi tá a ti mọ́ ń celebrate àwọn kọ́pù àwọn ọkọ̀ tìyàwó ilé tó ṣe ìgbéyàwó nínú ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ tó kọjá rádà àwọn kan náà ṣe lónìí àwọn kan ṣe nìkàì lónìí àkíyàn ìgbéyàwó yìí ò ní wọ mi only what God has joined together let no man put asunder. Ogbó èrè tí wọ́n rí nù gbéyàwó náà lè máa rí lábọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n wá jẹ́ pé nínú oṣù yìí lẹ́yìn wá ṣe wedding anniversary tìyín náà tẹ̀ bá láǹfààní àti pèmí lábala yìí wọ́n ó lọ náà ni tí wọ́n wá jẹ́ pé orí social media wa platform wa lórí lágélú fm 96.7 ẹ̀yìn lọ́ fi comment yín síbẹ̀ tẹ́ ẹ̀ bá láǹfààní àti wọlé pé oṣù báyìí a ṣe ìgbéyàwó pé ọdún báyìí ló fi ogún ọdún ni àbò pé ọdún márùn-ún bí ọdún mẹ́rin ni bí a márùn-ún ni a ṣáà pé kankan ọlọ́run ìṣòdì wọ bẹ́ẹ̀ lálẹ́ yìí lábala agbami ìfẹ́ ní segment agbami ìfẹ́ lálẹ́ yìí ó ní ẹ̀fọ́ tí mo fẹ́ gbéyàwó lábala yìí mo máa play voice note kan fún yín tí mo ṣe worí ètò lálẹ́ mo máa fẹ́ kẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ èdè gẹ̀ẹ́sì english náà fi lọ̀rọ̀ yẹn fi jáde ètò tálẹ́ ìmọ̀ alágbára romeo and juliet náà tún ní gbẹ̀yìn lórí ètò yìí mo ti ra àwọn comment yẹn lórí facebook mo mọ̀ ká comment yín àwọn tó jẹ́ recharge card wa airtime one last week kí n check orúkọ wọn ti ṣe sí yín o àwọn testimonies náà máa tó play lórí ètò yìí àwọn tó yẹ pé wọ́n ti láǹfààní láti pàdé olólùfẹ́ wọn lórí ètò yìí tí wọ́n send ẹ̀ sí wa pé àwọn fẹ́ mọ rírì platform yìí àwọn fẹ́ appreciate platform yìí olúwaṣọlá olúṣẹ́gun prince afolabi àti adoniade ṣogbe ni àwọn tí wọ́n láǹfààní láti
top up wa ni last week ni a tun ma se loni ona ti ma gbigba loni ma de ke mo e ti ma la nfani ati je 25,000 naira lori eto yin alabala cash e pelu star elota cash e yen e ti mo te se manta na pelu star 347 star 1004 star 2 hash e le kin fun yin le kan si star 347 star 1004 star 2 hash so ba de pe yin ni okunrin yi mo I came across that video ni inu osen wo comment section awon eyan but mo wa o pe ke ti mo lo mo tin lo be mo fe wa sincere la le nipa voice ti mo fe play video ni sugbon mo ma lo audio mo ma lo

tó bá jẹ́ pé ẹ̀yin ni ọkùnrin yìí nǹkan tẹ máa ṣe báwo lè ṣe máa fíìl ṣùgbọ́n nípa fíìl yẹn kọ́ ni mò ń tẹ ń lọ lálẹ́ yìí fẹ́ ká lẹ́ẹ̀ni nǹkan kan bẹ́ẹ̀ ni mo bá tún ṣẹlẹ̀ yẹn fẹ́ ká kẹ́kọ̀ọ́ kan àdúrà kan wà tí mo fẹ́ ṣe fún wa lálẹ́ yìí gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ṣe ń wá olólùfẹ́ àbí tó jẹ́ pé ẹ ti ẹ̀ ti gé ẹ̀ ti kan bí ẹ ṣe ń lọ ẹ sì ń ṣe courtship lọ́wọ́ láti létà sọ pé okay I do àdúrà kan wà tí mo fẹ́ ṣe fún yín ọlọ́run jẹ́ kẹ́ fẹ́ tó máa fi ń ṣe revenge plan ẹ ṣàmì prayer yẹn ò yé yín ẹni tó yẹ pé ó fẹ́ kẹsàn àwọn kan ti ṣẹ́ ó wá ń wọ ẹni tó fẹ́ gbẹ̀sán láàrẹ̀ ẹ máa fẹ́rú ẹni bẹ́ẹ̀ problem ni adàbẹ́ pẹ́ yẹn gan ni victim ni àwọn kan wà traumatized tẹ́ pé torí tó ti ṣẹlẹ̀ sí wọn wọ́n lè jẹ́yàn gidi o ìmáṣí mi gbọ́ ṣùgbọ́n àwọn kọ́kọ́ ti ṣẹlẹ̀ tó wá fẹ́ sọ wọ́n the beast ni ẹ jẹ́ kí n sáré lu voice fún yẹn farabalẹ̀ kẹ́ gbọ́ ṣọ́ṣù bọ̀ máa ṣáà láti tú láftà.

tárìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ ara wọ̀ yá àyà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basharun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704 318 3929 50 bitters NAFDAC Ijan Lote.

0: ma daruko yin ta lo wa nbe. Hello. Hello sir. Hello e kale sir. E soko mi radio. E kuro mi radio.
1: Ayo bere.
0: E soko mi radio yin sir. E soko nbe.
1: Awo bere wa wo ta.
0: Iyawo ni ya. Ah so poro obirin wa wo da. Kini nkan ti o senti wa ida ma ka hype iwo ni awon obirin wa won da awon conversation ba yen o si lori eto yi ko wori eto yi. Hello.
2: Hello e kale o.
0: Hello e kale.
2: Apo eto sa.
0: Olorun ko eto e.
2: Ni oro te so ni.
0: Mm.
2: E ya ba wo nti obirin to se fun.
0: Sokunrin lo nsoro ya obirin.
2: Bẹ́ẹ̀ni ọkùnrin
0: ló ń sọ̀rọ̀. Wọ́n ti wá ṣe àwọn kankan fún yín tẹ́ ti wá ní wọn sínú ẹ ti ní oru àwọn obìnrin sínú àbí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ti ní oru pé ẹni tẹ́ bá fẹ́ báyìí. Oní òfò orí ko. Kí ló ṣe kí ló ṣẹlẹ̀ gangan tẹ́ tó fi di bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀.
2: Long story mi Mr. Mike.
0: Ó yẹ short ẹ̀ fún mo fẹ́ gbọ́ ni. Ká mọ̀ bóyá nǹkan pé ó wọ̀ tí ẹ. Ẹlòmíì wọn jẹ́ pé lóòótọ́ ó dùn yín ṣùgbọ́n tẹ́ pé tẹ́ ẹ bá kàn rí àmọ̀ràn kékeré ẹ máa change mind yín. Àwọn gidi ṣì wà o ṣe mọ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀yà kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀.
2: Obìnrin sá obìnrin náà ló bí ọmọ jẹ o. Torí pé mo fi ẹ̀mí tán. Ṣùgbọ́n tó ṣe fún mi mo fà sí kó tó lọ.
0: Kí ló ń ṣe fún yín.
2: Ẹ lọ ṣe ń gbọ́ mi.
0: À ń gbọ́ yín kí wọ́n ṣe fún yín la fẹ́ mọ̀ kí ló ṣẹlẹ̀. Báyẹn wo sùnsùn ni àwọn fà sí kó tó rántí. Akube Matia àti Adékúnlé Adébáyọ̀ Madam Fọlákẹ́mi Fádúgbàgbé na personal person yẹn láti Washington náà. Hello. Hello. Hello. Emo elomi emo elomi emo elomi emo elomi. Hello. Hello ma. E sukuru mi radio yin na. A mo pe n gbo wa ni e ko sukuru mi radio yin na. E sukuru nbe e sukuru nbe. O yi a si n gbo ariwo yen. Ẹ jẹ́ ni tó bá ti spon mi radio ẹ kọ́ tẹ́ jọ. Hello. Hello. Ẹ̀hẹ́n pàjá rẹ̀ ṣeun. Thank you.
3: Ẹ kalẹ̀.
0: Ẹ kalẹ̀ sá.
3: Mo fẹ́ sọ̀rọ̀ from experience mo láìní nǹkan fẹ́ sọ lálẹ́. Mo wà níbì kan lálẹ́ tí mo ti sọ tìṣe. Ṣẹ́rí trauma. O máa ń ṣẹlẹ̀. Ó ní ẹnìkan tí mo ti déètì.
0: Ó lẹ́nìkan tẹ́ ti déètì rí.
3: Bẹ́ẹ̀ni.
0: Ok.
3: Ó wà traumatized pẹ̀lú nǹkan tó ti ṣẹlẹ̀ fún kékeré.
0: Ó wà traumatized.
3: Gẹ́gẹ́ bí pẹ̀lú gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ rẹ̀. Ṣé kò lọ pẹ̀lú wípé property bọ̀ nǹkan tó ṣe ni pé ọkọ ẹ àbúrò bàbá ẹ wọn rèpọ̀ ẹ ní apa so ti gbogbo kinní yẹn ó sì fi 30 years of lower asan gbogbo kinní yẹn ó máa ń traumatize síbi ìsìn tó jẹ́ pé tọkùnrin bá fọwọ́ kàn níbi tó le dé ẹnìkan ti ó sọ ọ̀rọ̀ kan fún mi ẹnìkan ti wà lórí ẹ̀rí tó sì yẹn dà nínú ọ̀tẹ̀ ó fọ ìgò mọ́ lórí.
0: O rántí tó ṣẹlẹ̀.
3: Ṣé ibi ó pa sọ́wọ́dù sí ẹnìkan tó ti dé ìdí kó tó di ọ̀rọ̀ yìí. Ó ra ó ṣe dé ọ̀nbadé ní kó ra dánfó fún mi mọ́tò méjì ló rà fún. Èmi wà lẹ́yìn tó wà foríko.
0: Ẹ̀yin lẹ foríko.
3: Bẹ́ẹ̀ ni èmi kàn náwó. Ọmọ tó ti ń báyàn fi owó ṣeré tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni fún wa nira ṣeré.
0: Kò bá ṣíṣì tó ti ṣẹlẹ̀.
3: Bẹ́ẹ̀ni nítorí gbogbo tó ti ṣẹlẹ̀ kò
0: Wow. Ṣe wa pada fera yin ni? Ṣe pada fera yin?
3: Rara o wa pada fera wa. Ori mi mo mo pe nkan to ma sele, to ma pada sele, o ma pada fu. Pẹlu gbogbo past experience.
0: So time o yen gbogbo el ten se intro love si bayi ohun da pada ni be
3: e wo in fact gbogbo bi mo se nno
0: how many for how long left fi jo date ngba yen
3: after a year
0: wow e try you
3: after a year
0: wow
3: reciprocate oro ri pe boya in fact we don best year mo surprise gan mo dale fun ijo temi e je mo yin pe message la san lo sen
0: wow well mo kin ko rire tori to ba je pe later lo foju fu e lo fe e ma regret e gan o e ma regret e se gan. Thank you for sharing your experience on the show tonight.
3: You're welcome,
0: yes sir. Opa ele wa mo mo fe ba entire form mo fe ba e se ti gbo. Se mo to ba so pe yan wa traumatize e ma se mi gbo lale ke se pe nipa property ni kan no to kin ba mo ko fi yin mo ko lo sibe yen ni elomin to ti sele si won bi awon ti gbo kan lowo e boya abuse ni boya domestic violence ti o ti wa iu kuro ninu n to sele yen ti wo fi wole I pity you. Hello
1: hello ape ipada e isa
0: wrong number le pe a pe ni body ori eto ni temi le whatsapp ma
1: ise le ni la se to le ni sa
0: a pe yin pada ta le fe ba soro
1: na omo ba ati na ni
0: studio line lele yi ko kin se ni personal number mi lele studio line ni number yi se gbo
1: ah na le pe se.
0: Àwọn kọ́mẹ̀ntì tó wà ní Facebook ń ṣiṣẹ́ múlẹ̀ kọ̀ọ̀kan. Ọpẹ́ Yẹmi Sanni. Mo ń lẹ́tà kan lálẹ́ yìí, ilé tí mo fẹ́ kà á nìyí. Ẹni tó sẹ́ ẹni kọ́ sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì sí mi ń sìn. Ẹni ní pé Mr. Martini, wọ́n ní àrú ẹ̀ ti ṣẹlẹ̀ sí àwọn táwọn dẹ̀ wà nínú ẹ̀ báyìí. Wọ́n láwọn ṣe great mistake. Torí pé nígbà yẹn, àwọn rí pé àwọn jẹ́ revenge plan. Torí pé orí àwọn ló máa ń fi àbọ̀ àwọn nǹkan yẹn lé. Wọ́n ní àwọn rò pé ó máa change ni. Oni now I want to an really marriage of 3 years. Oni se mo le so fun yin wi pe 1 naira ko le dapo mo titi awon tori pe awon to ti fe seyin won gba owo lowo e lopolopo. Oni now even if she has to borrow me, oni she will write it down openly and borrow her girl ju 20,000 lo. Oni I'm tired and I think I need to leave this marriage. Most of the time gba mi te ba wo nko ma wrong gba mi te le mi ba mo ro wa e ma ri pe tele ba soro te ba wo deeply e ma ri pe o ma pe nko ni post traumatic disorder awon nko te pe o ti sele seyin a wa pada ma se lowo waju PTSD to ba pada sele yen elomi en to wa lo fe gba yen o la ma fori ko. That is why en go personally before you enter any relationship mo fe fun advice yi te ya pe ru e ti sele seyin ri e make sure pe kini yẹn o kù lọ́kàn yín ẹ iyùn dáadáa kẹ tó wọbẹ̀ because o possible kẹ kàn máa jump from one relationship to the other kẹ máa jump torí pé ẹ ti heal dẹ ni o. Hello
4: yeah
0: ẹ kalẹ̀
4: irú nǹkan bẹ́ẹ̀ ó pọ̀ púpọ̀ èyí tó ṣẹlẹ̀ sí èmi ò ní wípé ọmọbìnrin náà kò sí ìgbà tí èèyàn bá sọ̀rọ̀ kò tí èèyàn tí ẹ bá sọ̀rọ̀ married by ìbínú ló mọ̀ dàtẹ́lẹ̀.
0: Asọ́dìbínú. Ok.
4: Ó sì ẹ̀sẹ̀kì pé anything tí òun bá bèrè lọ́wọ́ èèyàn sì gbọ́dọ̀ fún.
0: Ẹni tí wàá bèrè lọ́wọ́ yín èèyàn gbọ́dọ̀ fún. So kí ló fà á tó fi rí bẹ́ẹ̀?
4: Mi ò mọ ìrìnlè sọ pé nǹkan báyìí ni.
0: Ṣé kò yàtọ̀ sí ní tàn sọ báyìí?
4: Nígbà tí màá fi láti ọkàn wàá bèrè nǹkan lọ́wọ́ mi náà ni. ọkàn owó pé ṣe ń ṣe fún ọba ìṣẹ́fún àjọ ilẹ̀ ti fojú kàn mọ́.
0: Àjọ ilẹ̀ ti fojú kàn mọ́. Wow. Ẹ ṣeun tẹ ṣe experience yín bó ti yẹ pé ó fẹ́ fara jọ́ bó fara pẹ́ náà ni. Ṣé ti wá rẹ́ lómi láti ìgbà yẹn báyìí?
4: Mi ìṣẹ́ sí rí mi nígbà tí pé ìṣẹ́ rẹ̀ lómi ìgbà tó ṣe ń bọ́ọ̀lù ní pé yá máa ṣe bá sọ̀rọ̀
0: bẹ́ẹ̀. Ẹ̀yà ṣé rẹ̀ ṣọ́ pé ẹ̀yin kọ́lẹ̀ ń pass through nǹkan yẹn? Ṣẹ́yìn kọ́lẹ̀ fẹ́ fi ṣe rìf? Ṣẹ́yìn kọ́lẹ̀ fẹ́ wọn pass in tó ṣẹlẹ̀ sí òun? Àbí òun ló fẹ́ wọn pass ẹ̀ sí yín lórí?
4: Rárá.
0: Ẹ ṣọ́.
4: Òun ló fẹ́ pass in lórí pé nínú gbogbo obìnrin tí mo fẹ́ mú òun fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí gbogbo wọn tó ń gbà máa ń ṣe fún mi nìyẹn.
0: Tó máa ń ṣe fún yín nìyẹn? Ẹ̀yin náà fi máa ń ṣe scapegoat. It is well. Mọ̀ ọlọ́run pèsè ti yín fún yín ṣẹ́gbọ́. Mo ní ìgbàgbọ́. Ṣé fáwọn kan yìí tó máa ń ṣẹlẹ̀ nígbà mi ẹ̀dẹ́ kí n sáré chipe lè náà wọ bẹ̀ ẹ̀ kí n tó ka lẹ́tà tó wà lọ́wọ́ mi. Ṣé mo lẹ́tà tó wà lọ́wọ́ mi lálẹ́ àwọn lẹ́tà yẹn pọ̀ sóun fẹ́ mú bíi márùn-ún a máa ṣe pàápàá tó dáhùn béèrè kan tẹ́lẹ̀ pé ó short ṣùgbọ́n ó ní ìtumọ̀ ṣe understand so mo fẹ́ mu pàápàá. Ṣé rántí last week ipa sọ̀rọ̀ pa arábìnrin kan tó ní pé níbi iṣẹ́ wípé arákùnrin kan hack sí òun out tó máa ra oúnjẹ fún òun wípé tó jẹ́ pé lẹ́tà nígbà tóun sọ fún pé tó bá òun sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́ òun tóun sọ pé òun ò ṣe tí wàá kọ lẹ́tà tó kọ síbẹ̀ pé owó tóun ti ná lórí ẹ̀ ti lọ bí 100+ something ti rántí fígọ̀ yẹn mọ́ tó fi sórí tébù mu pé òun gbọ́dọ̀ dá owó yẹn padà ẹ rántí nípa tó ṣẹlẹ̀. So ní wíìkì yẹn ẹnìkan náà wá send text message kan sí mi wọ́n send ẹ̀ sí mi lórí Facebook náà ti send message ẹ̀ sí mi wọ́n láwọn gbọ́n tó ṣẹlẹ̀ pé n tó ṣẹlẹ̀ sáwọn ó jọ ọ́rọ́ tí n tó ṣẹlẹ̀ sí arákùnrin yẹn pé àwọn fẹ́ kí àwọn yẹn lẹ́ẹ̀ni kankan which is true àwọn kàtígórí àwọn ọkùnrin kan wà báyẹn tẹ́ ń gbọ́ mi dá you don't have the boldness you don't have the courage ìgbà mí ẹlòmíì máa ń lówó lọ́wọ́ ṣùgbọ́n kò mọ the right way láti present wípé okay mo nífẹ̀ẹ́ some people will start with money you know àwọn máa give money and sometimes a máa ń ṣe mistake kan ṣé wọ́n ti ṣe ń give money yẹn it's good to give man so it's good to give somebody you love is part of love language or some of the time ẹni yẹn ẹ̀ mọ̀ bóyá ó nífẹ̀ẹ́ yín because you started with gift so nígbà míì gift yẹn ló máa wà lọ kan ọmọ míì until when you now stop the gift you stop gifting her ẹ máa rí pé things àwọn máa wò pé ṣé ò nífẹ̀ẹ́ mi kò nífẹ̀ẹ́ n tó mú wá nkankan tó kọ́ nà sí ọwọ́ tó nà sí náà ni ò náà fi ló gbà wọlé nígbà tó dẹ̀ ti náwó yẹn sí mọ́ kò sí ọ̀rọ̀ mọ́ nìyẹn.
5: Bíbá mi kọ́kọ́ rẹ o, ṣùgbọ́n rọ́nàwé.
0: So irúfẹ́ yín tó yẹ pé lálẹ́ yìí ẹ̀ tí yìí ò tán lálẹ́ yìí mo fẹ́ help yín kan lálẹ́ yìí. Màá pe nọ́mbà kan fún yín. A fẹ́ make sure pé mo link pẹ̀lú counselor kan. Ẹ̀yin tó yẹ pé you need kí o ṣe pé counselor ṣe kí ló máa pè ná FOC ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé they need to heal before moving to the next relationship. Lórí ẹ̀ta wá fẹ́ matchmake àwọn míì lórí ètò yìí ẹ máa bèrè nípa past ẹ̀ǹtẹ̀ bá pàdé o níbi ẹ̀ pàdé èèyàn fẹ́ bẹ̀rẹ̀ relationship ẹ̀jọ̀ your past wà very important. Wọ́n máa ní our past is past ẹ má dáhùn ẹ sọ pé ọmọ bá ní pé ẹ má dáhùn. Past wà very important. Bẹ́ẹ̀ yìí náà ti bímọ rí o náà ti bímọ rí ẹ pàdé gbogbo past ẹ̀ báwo náà ṣe treat ẹ̀mí tó ti ń bọ̀ ẹlòmíì ti rí ọkùnrin bí ejò ó ti rí bí pé you are animal and I treat ọkùnrin accordingly. So ẹ̀yin tẹ́ bá ti wo ìwòye ẹ̀ nípa ọkùnrin tẹ́ ti wo ìwòye ẹ̀ nípa obìnrin ẹ má bínú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹ sún sẹ́yìn fún wọn lọ́ máa ṣe titi yín ẹ dé kó ẹ fún ní àkókò kó fi heal kí gbogbo tó wà lọ́kàn ẹ̀ kó fi lọ kí ìwòye ẹ fi yí padà. Ẹ dé kí n mú kọ́ọ̀lì yín ẹ dé kí n tún mú kọ́ọ̀lì.
6: Whatever today.
0: Hello sir.
6: Please, relationship tẹ sọ yẹn pé money wo gbọ́dọ̀ jẹ́ number one. Any relationship tẹ sọ yẹn pé based on money as number one is concerned. I'll give you some factors. One is bó ṣe yẹ kó tẹ̀lé ra wọn. One, affection. The other one is number two is attention. Money should come last. inu relationship yẹn ma last ju pe tẹ bá fi owó ṣe number one kò ní pẹ́ ló máa fi collapse.
0: Ẹṣẹ́ gan ni Olùṣọ́ láti Ògbómọṣọ́. Thank you very much, sir.
7: Ọjà òfin òwe, ìfẹ́ tẹ̀rí yẹn, ìfẹ́ tẹ̀rí yẹn lálá kọjá òfin òwe. Ẹni tá ò bá fẹ́ òun nílé ẹ̀hún jì. Ẹni tá ò bá fẹ́ òun nílé ẹ̀hún jì rẹpẹtẹ.
0: Message tó wà lọ́wọ́ mi yẹn, obìnrin ló send message sí mi. Ó ní pé Mr. Martini, ó ní pé arákùnrin kan wà, èyí tí mò ń lọ lélẹ̀. Ọ̀rọ̀ yìí, ẹ̀yin tí ó jẹ́ pé ẹ jẹ́ obìnrin, you are a lady, àwọn kọ́mẹ̀ntì lórí Facebook yẹn mò ń rí, you are a lady, a young lady or bóyá ẹ ti bí ọmọ rí tí ẹ wá fẹ́ fẹ́ lòmíì, àbẹ́yìn jẹ́ ọkùnrin tẹ̀fẹ́fẹ́ tó kéré sí yín, age is just a number, number one, but maturity matter. Àwọn kọ̀ọ̀kan wà tó yẹ pé ẹ ká mọ̀. If we are getting ready to be in a relationship pẹ̀lú ẹni tí ó bá jẹ́ pé ó dàgbà àbí tá a kéré sí vice versa. That is why most of the time when we have matter to man arise, you see that most of the time àwọn nǹkan máa ń yọ sílẹ̀ because you were not prepared fáwọn nǹkan tó máa ṣẹlẹ̀. Mà wá ṣojú yín sí lálẹ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ tó dàgbà ń fẹ́ wọn based on pé wọ́n á mature ṣùgbọ́n ṣe mi láàánú wípé all these things are still happening tó yẹ pé ẹ máa wò pé I dey expect pé torí pé ẹni ìdàgbà ó máa lè handle nǹkan báyìí which is no. Number one, péyàn dàgbà yẹn kò mean péyàn wà péyàn mature, that is number one thing tí mo fẹ́ kẹ́ mọ̀. Péyàn dẹ̀ kéré ńgbà míì kò mean pé kò lọ́gbọ́n lórí. So now if you now want to go for somebody tí ó ju tó kéré sí ẹ as ọkùnrin, what are those things you should expect? What are those things to ye ko se to ba fe ki things ri bae? There's a situation here ti mo ma discuss tin ba ti de para lati ojo oja. Letter ti mo gba yi is about a older man and a younger lady. So se se lale feyin to je pe ye nfe en to dagba ke ma experience ru nkan yi lowo. So this is the third time ti ru nkan yi ma wa sori eto yi ti mo de pe we need to really share this among ourselves. And also jọjà báyìí tí bá ti padà dé orí tí mi lè tàn ní ìkànnì tí lágẹ̀lú FM 96.7 pẹ̀lú Martini Salau Ọmọọba ẹkú kalẹ̀.
8: FM 96.7.
9: Gàgàgà.
10: Gàmísì.
9: Gbogbo ọ̀yà nípínlẹ̀ lódù. Ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn, a rí pẹ̀lú àpẹẹrẹ ní Gàmísì Herbal Mixture. Àgbà ògùn amára sọjí ká fògidì ewé àtẹ̀gbò ṣe yọ̀ lọ́tínú. Gàmísì faraba wo dẹ̀gbìnrin tó ń gùnfẹ̀ ní tẹ̀lé tẹ̀lé. Gàmísì Herbal Mixture ni ó gbẹlura. Bínú kú tínú kún gbòdògbòdò tí san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé torí kéríkà ara ń roni láti jókòó dìde fúyà wá dàgíraṣẹ́. Ọ̀n rẹ̀ sara díẹ̀ díẹ̀ nu. Yá sàwárí egbògi Gàmísì Herbal Mixture. Bóòsì fẹ́ dalábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bọ́ba dẹrẹ alẹ́. Gàmísì Herbal Mixture ni ó gbẹlura. Ẹran rẹ̀ ó sì lé kan sí lórí òkèlè. Gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù mára fúyẹ́. Gàmísì Herbal Mixture lágbádé fún o. Tó bá rẹ ní ọgọ́ta ọdún. Tó tún gbọ́ ọmọdé níyàwó. Tára rẹ̀ tún ta kútúkútú. Irúfẹ́ Gàmísì Herbal Mixture ló gbẹlura. Gàmísì Herbal Mixture ó tún wà káàkiri ilé ìtajà oògùn àti lágbéni káríkárí. A sì ń wá alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Gàmísì Herbal Mixture Fasikẹ́ni Nigeria Enterprises ló ṣe. Ìdojúkọ NNPC Filling Station lẹ́gbẹ̀ẹ́ Bridge Ọlọ́nkẹ́mi Lagos Ibadan Expressway Mbadan ló wà. Telephone 08081689617 08081689617. Gàmísì ló kára ọta kẹbẹ.
11: Gàgàgà.
10: Gàmísì.
12: Lágẹ̀lú apáta mọ̀jà pàtó jàmákùtà. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Agun bado pọ̀ má kàmúso. Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tí ń fẹrẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ ògúngún nìsọ̀ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ tí ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀. Síbẹ̀ yìí náà ń gbọ́. Síbẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro. Àfà ìbáwọn dòwò pọ̀ láìró burúkawó.
13: Owó nìkan ló lè ṣe o.
12: Mádà ọ̀tẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Láwùjọ ilé iṣẹ́ tó ń gbòn sáfẹ́fẹ́. Tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà. Gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa. Gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wà láhìhì àlùbáríkà. Polú ọjà ń bẹ̀ kẹrin ọpẹ kẹ.
14: Ògbà àmó tó yá ká lọ fàdúrà ìgbàpadà fáwọn ìsọ ayọ̀ wa nínú ìpàdé.

ẹ̀mí olórun tún ṣe tọ́lọ́dún ni láti ba gbogbo májẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lápé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ okùnlọ́lá kẹ́mi taiwo òkùnbí okikidayo emma ọ̀pẹyẹmí praise nígbà tí wòlíì olórun aláyà àjẹrẹ̀rẹ̀ olúfẹ́mi òní wọ́n máa súre fún gbogbo abiyamọ lọ́jọ́ friday

0: Hello. Hello. Ẹ ká lẹ́sà o. Orúkọ mi ni Martini Salau láti Lágelu FM Nìbàdàn. Hello, sir. Ṣé ẹ ta káàṣì ẹ̀ kí lórúkọ tiyín?
1: Bẹ́ẹ̀.
0: Kí lórúkọ yín, sir?
1: Wàsíù Abiodun.
0: Wàsíù Abiodun láti bo? Lẹ ti ń sọ̀rọ̀ yìí. Láti ilé tuntun. Ilé tuntun, ok. Lọ́nà kíní kọ yẹn, ọ̀nà ẹlẹ́ta. Ok, mo wí ilé tuntun tọ̀nà Jericho ni. Ilé tuntun tọ̀nà ẹlẹ́ta àbí? Ọ̀nà ìyànà kóòtù. Ok, ẹ máa ti jẹ owó lálẹ̀ lórí ètò ní tèmi, lórí pẹ̀lú káàṣì ẹ. Ìgbà wo lẹ́ta káàṣì ẹ?
1: Alẹ́
0: ilẹ̀ ta, yín kàn táǹtì yín wò, níṣẹ́ ti jẹ́rí? Ẹ jẹ́ rí, ẹ ti ń ta tó láti ìgbà wo lẹ ti ń ta káàṣì ẹ? Ẹ ti jẹ 25,000 naira lálẹ́ yìí o. Allahu akbar. Wọ́n á pè yín tílẹ̀ bá ti mọ́ láti gba owó yín. Ẹ ti ń sùn lọ́gà ẹ̀ fọkàn sí owó yẹn wọlé. Ẹ ti sùn lọ, ẹ ti jẹ owó báyìí, wọ́n á pè yín tílẹ̀ bá ti mọ́. Ó dàrọ̀.

0: ẹjẹ ọba ìbá sẹ́ndì nọ́mbà rúm ní o.
1: Ok ok àtìgbọ́ àtìgbọ́. Ẹlẹ́gi tútù nọ́mbà rẹ pè mo ti pè bí ẹ̀mẹrin ẹ̀ márùn-ún. Ẹlẹ́gi tútù pè fún ohun tí ó ṣẹ̀ ń dara pọ̀ mọ́ wa. Tẹ́ ṣe ń gbọ́ mi báyìí léwu mi lórí ìkànnì Bandora àti Facebook Lagelu FM 96.7. Ẹ lọ fi kọ́mẹ́ǹtì yín síbẹ̀ mo rí Precious.

lorúkọ àwọn ikọ̀ ní tèmi àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni tó bá sọ pé ó ti gbà á agbára chat card lálẹ́ agbára top up lálẹ́ yìí.

0: I am lórí Facebook báyìí jẹ́ kí lọ wo Precious Madam Precious kò wà níbẹ̀ Maye Kọgbọ́n wọ́n ní aláìná Martini Salawa àti Wili ẹnì kan tó wọ́n tún wà níbẹ̀ Adeleke Olúṣọlá Peter wọ́n ní Olúwa Fẹ́mi Williams Martini Salawa àti Abubakri Ayomi pọ̀ sí wow wọ́n gbà tán ẹ fi nọ́mbà yín síbẹ̀ kí wọ́n ṣe top up yẹn báyìí ẹ fi nọ́mbà yín síbẹ̀. Ẹ jẹ́ kí tún mú kọ́ọ̀lì dí kí tún mú kọ́ọ̀lì ká tún fi yẹn bọ́ láàrin hello
1: now where on earth did you get that from?

0: Adeleke Olúṣọlá won ti send eh ti ba gbadun eto yin je ka so pade ni ojo mejo back na ma pe number yi fun yin ti pe e fe ba mi soro privately no privately fe ba mi soro apolopo kin le pe sori eto bi an to read ko tabi mi pe I want to handle this in privately. Maybe you have a sister, you have a brother, and you think that okay any o responsible be akoko ti wa fortunate or lucky enough lati ri eyan number ile le pe mi si number ile le message tabi pe mi si 08035001147 lori WhatsApp. Aláyìn náà dágbére fáwọn aráalé.
1: Ẹ ṣe tí ẹ darapọ̀ mọ́ wa fún ti èmi. Tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká pàdé ní ọjọ́ mẹ́jọ. Ẹ ṣe gan ni.
2: Ẹṣin púpọ̀ tẹpàtẹ darapọ̀ mọ́ wa ní àṣálẹ́ yìí a tún máa pàdé lọ́jọ́ mẹ́jọ orúkọ tèmi ní Olúwafẹ́mi Williams.
0: Máa fi ń sọ àwọn orin aládùn ilé tí ẹnu máa gbádùn pàdé mi àti yín lágbára olóhùn tó dé ní ọjọ́ mẹ́jọ mo nífẹ̀ẹ́ yín lọ́pọ̀lọpọ̀ I will always love you. Ó dára.